0: Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Èmi àti yín bẹ̀rẹ̀ láyọ̀, àdẹ̀tán rí òpin rẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó ń gbò mí ní orúkọ Jésù, bẹ́ẹ̀ lẹ sì máa rí òpin ogun tẹ́ ń jà. Bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó ń gbò mí, bẹ́ẹ̀ lẹ sì máa rí òpin àwọn ọ̀tá yín. Gbogbo ẹni tí ń ro ẹjọ́ rẹ kiri láyé, bẹ́ẹ̀ ló sì máa rí òpin wọn. Gbogbo ẹni tí ń fi òkùnkùn bá ọjà, bẹ́ẹ̀ ló sì máa rí òpin wọn. Mo gbàdúà àwọn ọ̀tá ògo rẹ, o máa rí òpin wọn. Ẹgbẹ́ ẹgbẹ̀rún ló bá wa bẹ̀rẹ̀, ṣùgbọ́n tí wọn ò lòjọjọ́ kan lọ, wọn à lè sọjọ́ méjì, wọn à lè ṣe mẹ́ta. Ṣùgbọ́n ìwọ bẹ̀rẹ̀, o parí rẹ̀, a ò fi yọ ẹnikẹ́ni. Ṣùgbọ́n mo gbàdúà bó o ṣe rópin oṣù yìí, òpin àwọn ọ̀tá rẹ, o máa rí wọn báyìí. Mo ní òpin àwọn ọ̀tá rẹ, o máa rí wọn báyìí. Gbọ́ ẹni tí wà láàyè rẹ̀ tó dá ayé rẹ̀ dúró, Matthew. Ẹni tí wà láàyè rẹ̀ tó dá ayé rẹ̀ dúró, lónìí ayérayé lè kú ò láyé. Ìwé Isaiah chapter 6 ní verse 1, ó gbọ́ ohun tó wí ni. Ó ní ní ọdún tí Ùsáyà ọba kú, èmi rí Olúwa. Ìyẹn ni wípé ìwà láàyè Ùsáyà, ó ní ò jẹ́ kí Àìsáyà kó rí ìran ọ̀run. Gbogbo ẹni tí wà láàyè rẹ̀ tó dá ayé ẹ dúró, lónìí alekú ò láyé. Ẹ sàmí dáadáa, Matthew. Bí kò láyé àti ò bá ṣubú, Dáfídì ò lè jáde. Mo gbàdúà ẹni tí wà láàyè rẹ̀ tó dá ayé rẹ̀ dúró, ó yà kó kú ò láyé fún ọ. Matthew, bí a máa ní ò bá ṣubú, ògo Mordekai ò lè jáde. Ọ̀pá kan wò kan yìí, bàbá mi, ọ̀pá kan wò kan yìí. Ẹ sàmí o, ẹni tí wà láàyè rẹ̀ tó dá ayé ẹ dúró, ó yà kó kú ò láyé fún ọ. Mi ò fi ṣàwàdà ẹni tí wà láàyè rẹ̀ tó yọ ayé ẹlẹ́nu, ó yà kó kú ò láyé fún ọ. Matthew, tí Ahitofeli bá sì wà láyé, ipò ọba ò lè padà sọ́wọ́ Dáfídì. Ó máa fún Absalomu lámọ̀ràn tó máa tako ayé Dáfídì. Ẹni tí wà láàyè rẹ̀ tó dá ayé rẹ̀ dúró, ó yà kó jáde láyé báyìí. Matthew, ǹjẹ́ ìwọ mọ̀ pé Júdásì ó kú ṣáájú Jésù? O mọ̀, ìwà láàyè Júdásì kò wúlò fún Jésù. Wo ẹ̀jẹ̀ Jésù kò ṣiṣẹ́ fún Júdásì. Júdásì kí a ló ti kú láàrin ìṣẹ́jú kan. Jésù orí àgbélébú ló wà, ìrọ̀lẹ́ ló tó kú. Ṣùgbọ́n Júdásì ó lọ pokùnso ni. Láàrin ìṣẹ́jú márùn-ún ẹ má pokùnso, ó ti kú. So ó kú ṣáájú Jésù. Ọ̀run àpáàdì ló dẹ̀ lọ. Mo gbàdúà ẹni tí wà láàyè rẹ̀ tó ń yọ ayé ẹlẹ́nu, ó jáde kú ò láyé báyìí. Gbogbo ẹ̀tọ́ rẹ, ó yà kó darí wọlé báyìí. Ó yà kó darí wọlé báyìí. Ó yà kó darí wọlé báyìí. Kó darí wọlé báyìí. Máa gbọ́ mi sà. Inú ìwé Second King chapter 2 verse 13. Oh my God, nǹkan kan ṣẹlẹ̀. Gbọ́ nǹkan, Elisha gba mantle lọ́wọ́ Elijah, mantle of power. Mo gbàdúà aṣọ agbára tó fi lo oṣù tuntun yìí ní àlòyè, ó yà gbà á báyìí. Gbàṣọ agbára, gbàṣọ agbára, gbàṣọ agbára, gbàṣọ agbára, gbàṣọ agbára, gbàṣọ agbára. Wọ́n sàmì, gbàṣọ agbára. Ẹ sàmì, ẹ gbàṣọ agbára. Ẹ sàmì, ẹ gbàṣọ agbára. Gbàṣọ agbára, gbàṣọ agbára, gbàṣọ agbára, gbàṣọ agbára, gbàṣọ agbára, gbàṣọ agbára, gbàṣọ agbára, gbàṣọ agbára. Gbogbo ẹni tí ń wọ́nà láti gbẹ̀mí rẹ, ayérayé gbà ọ lọ́wọ́ o. Gbogbo ẹni tí wọ́nà láti gbẹ̀mí rẹ, ayérayé gbà ọ lọ́wọ́ o. Genesis 37 ní verse 21, wọ́n ń wọ́nà o láti gbẹ̀mí ọmọkùnrin yẹn nítorí ògo tó gbé wáyé. Gbogbo ẹni tí wọ́nà láti gbẹ̀mí rẹ lórúkọ Jésù, bàbá mi gbà ọ lọ́wọ́ o. Oh my God, bàbá mi gbà ọ lọ́wọ́, ó gbà ọ lọ́wọ́ wọn. Ó rí tiẹ̀ ṣe, ó rí tiẹ̀ ṣe, ó rí tiẹ̀ ṣe. Joshua chapter 7 ní verse 25, Joshua sọ pé akáni ìwọ ló ń yọ wá lẹ́nu, Ọlọ́run ó yọ ẹ lẹ́nu. Gbogbo ẹni tí ń yọ ẹ lẹ́nu, tó ń yọ ilé rẹ lẹ́nu, tó ń yọ ọmọ rẹ lẹ́nu, lọ́sẹ̀ yìí ẹ̀mí mímọ́ máa yọ wọ́n lẹ́nu. Gbogbo ẹni tó pinnu láti máa yọ ẹ lẹ́nu, yọ ilé rẹ lẹ́nu, yọ ìdílé rẹ lẹ́nu, ẹ̀mí mímọ́ yóò yọ wọ́n lẹ́nu. Gbogbo ẹni tí ń yọ ẹ lẹ́nu, tó ń yọ ọmọ rẹ lẹ́nu, ìdílé rẹ lẹ́nu, ẹ̀mí mímọ́ yóò yọ wọ́n lẹ́nu. O sàmì, ẹ̀mí yóò yọ wọ́n lẹ́nu. Yóò yọ wọ́n lẹ́nu. Yóò yọ wọ́n lẹ́nu. Yóò yọ wọ́n lẹ́nu. Isaiah chapter 7 ní verse 6. Ọgbọ́n tí a sọ ni, wọ́n ní ẹjẹ́ agòkè lọ sí Júdà ká lọ bá nínú jẹ́. Isaiah 7:6. gbogbo en to fe gba o ninu je lo su tuntun to fe wo yi ise re baje Isaiah 7:6
1: eje ke agoke lo si Juda
0: mo wi pe eje agoke lo si Juda
1: ka si ba ninu je
0: ka lo ba ninu je ka se okan
1: ninu re
0: fun ara wa ka tun gbo ba kan kale laarin re
1: ani omo ta ba ile
0: lo su to fe mu yi o ne ri ba nuje mama yo masami o ne ri ba nuje en fe gba o ninu je lo su tutu yo sira re ko to ba nuje o ne ko sibe Matthew iwe Job chapter 2 ni verse 11 bibeli wi pe nigba ta won ore Job ti won gbo wi pe Job o ni wahala mo wa mu ojo kan ti won fi ba sokun gbogbo eni to fe bo sokun lodun o yile won lori o sami o yile won lori iwe ekun ta ko npa ti e o yile won lori o yile won lori o yile won lori o yile won lori eni to n ba rin ti o je ko go jade Matthew gbogbo eyan ko le eyan le ba rin awon kan wa aye won they are like is zero Matthew iwo re you are 1000 o wa fe bayi zero rin ke le niyan da pada Matthew 1000 multiply by zero ke loda okay 2000 multiply by zero ke loda 10000 multiply by zero 1 billion multiply by zero o da pada

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yee, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: My brother, I hear say Lafarge don't change name.
3: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement, another building solutions company. Where Ella build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them. Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
4: HBM Nigeria,
3: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Building.

0: Akojumo, e ka aro, e ka bo si arin gogo ti fun te do royin. Eyo mo gbo ma so akiyin o.
1: E se o.
0: Ewo ni. Akojumo yin lo gbo ma so.
1: Ti o si.
0: Aki agbodo ki lasiko yin.
1: Mo ro po tutu loju mi ewo ni.
0: Ka to ki eyin omo gbo ma so
1: da da
0: kun se ta ko ta kon.
1: Iru kiki wo.
0: Mo re yo mo sa gbara to.
1: Aki kanju la wa tele.
0: Ah, omo aki. Omo na lo gbo ma so fi ja ki kanju.
1: Aki o soju.
0: Aki omo ogun.
1: Gudu gudu la wa a gba kan surale.
0: See you. Omo gbo ma so. Ba wa re.
1: Eni to ba mo ko ohun se kidi kan ni ko mura.
0: Ni kini.
1: Bẹni.
0: Ko si ti jani.
1: Eni to ba ro
0: gbo ma so titi a tun wa won dabu ja.
1: Eni to ba ro po ohun gbon. Ohun ni ko mura. Eni to ba ro po ohun gbon. Ohun ni ko mura tori omo akin. Ki sojo
0: Timilade
1: eh
0: Timilade
1: eh
0: mo ki eyan gbon gbo ma so le kan si
1: warefa
0: se oluwa
1: warefa
0: warefa kuli o ba ni mo se na loruko temi ojuno ma ni kai presenter you know ni ti fun te do royin lagbede lo ro to ni ani e lowo ani e bi ma ni e sowo ke ma jere inaja ka won na o ma rowo pa lase lowo olohun anu olohun ati ifokanbale re ti o legbe to fi ma bo re to ni poje won lo edumare yo ma dabo wa o leni ati lojo gbogbo eja ma ranti oruko tori bipe ibi ta bi ni bayi na la se eh oruko se pataki oruko se koko ohun yo ta ba nse leni ka ranti atubotan to ba di ni ola ah ka ma nbe o eh ka ma nbe o atubotan si se pataki o se koko lori gbogbo ta ba nse oruko se pataki ko si ne baje mo wa lowo
1: ani a se
0: lowo lowo
1: tai mi na ki wa mu ni akojumo akojumo akojumo mo aseko ti safere nka pa bojo abi gbogbo e to dapo mara won ogini ti ati gbogbo e eja wa nkan gbona mu yo da la se ledu
0: mari ti agbagbe ele emi obinu
1: ah agbagbe ele wa nbina nkan omi gbona o le to ba temilade aloko loruko ti temi o ti fun tedo royin re eleyi to je ara ototojo abameta e mo ba wa kalo.
0: Okay, eje ki ngba ogbomo so dabuja
1: whatever
0: Timilade o ti di whatever bayi
1: ewo ni luka luku lo njo ruko father
0: beni yo rorun ta se lowo olo ogbomo so da pupo won ya ile
1: adeyemi je wa jo mo jimo
0: se mo da ko ni
1: iro o need lati da ko
0: ja bu da ju jo tori olo. Aya o eje lo si akata isele to sele lori ajo kan to je oluwole ti ma nso oluwole ki se oluwole oloko o awon genje a ile ise lajo lajo a ti o je wi pe awon ti won ori ofurufu bayi na ti fo ninu we won be nbe sugbon loju koroju bayi e le ri won fake agency lowo yi won ni eyi ni o bi ileṣẹ ni ti ṣe LGF akọwe agba sileṣẹ are orilede Nigeria bi won ti ni won beere fun akata office fun ajo yi ti o si si bawo lo ti sele ileṣẹ are n ṣafọmọ ara won be sibe sibe ọmọ Nigeria n beere beere wi pe bo le ile o ba ja ti o ba si o le ile tita ki dede wole wa ka ni mo
1: beni
0: alejo sire ko le mo sari afoju laye laye ti o ma lowo onile ninu
1: beni nje kemi na wa fi kun iroyin won ni ijoba apapo ti je ko di mimo wi pe eyun nile ise are wi pe awon ti won je ti won lowo ninu ton wa ninu ile ti won jo lowo ninu eto yi ninu iwa jibiti yi won ni won se idamo won o bẹẹsi ni wọn fi mu wọn kata ofin wọn ni wipe awọn to wa ninu ile ohun to wa ninu isejọba wọn ni awọn gangan ni wọn jẹ ki iwa jibiti ohun ki o rẹsẹ walẹ bakan naa ni awọn kan sọ wipe ṣe ri ile iṣẹ rẹ ohun naa lo kẹ fi iwa jibiti yii ṣugbọn o ko gba o kọ lati fi orukọ gbaja bi amila lati wọ nilẹ ẹgbẹ oṣelu ndc nkọ o ohun naa lo si ti n kọminu wipe o da naa e sọ e lọ waju e lu ẹyin e bọ sẹgbẹ sọtun sose awọn apo asunwon owo eleyi ti wọn lọ ṣi atoriṣiriṣi nkan mi ẹ jí arọra oya ẹgbẹ́ ìgbésẹ̀ eléyìí tó bá tọ́ àti tó bá ojú ìwé kẹrin ìwé ìròyìn the nation ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn
0: náà mọ́mí wa
1: dádì wa
0: mọ́mí wa
1: dádì wa
0: nàìjíríà
1: ẹni ọgbọ́n mọ́ ẹni ọgbọ́n ẹni ọgbọ́n ẹni ọgbọ́n ara wọn àmọ́ bí èèyàn bá sọ bẹ́ẹ̀ ẹni ọgbọ́n yóò dìjà.
0: Ok, still on the matter. Wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta níye tí wọ́n há sí orílẹ̀-èdè South Africa náà retí ìgbésẹ̀ bí wọ́n ti gbé wọn kúrò báyìí padà sílẹ̀ bàbá wọn ti ṣe ìlú abínibí wa Nàìjíríà. Ok, ìròyìn ẹ̀dùn púpọ̀ ayọ̀ ni ó sì padà bàdé fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Àmọ́ ẹgbẹ́ òṣèlú ti People's Democratic Party PDP ńpínlẹ̀ Ọ̀ṣun làwọn ti pèpè wípé kí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà kọ́ dá sí ìwádìí alágbára lórí ikú tó pa màjèṣín kan ní ìpínlẹ̀ ti Ọ̀ṣun lórí ọ̀nà tí wọ́n gbà láti fi gbẹ̀mí rẹ̀. Kí ló dé, kí la gbé, kí la jù, òṣèlú ṣe wá di ẹ̀mí ń bọ́
1: lórí
0: irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Ó lágbára o.
1: Tọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun lèmi náà ti ń lọ báyìí. Wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbáradì fún ètò ìdìbò sípò gómìnà ti ọdún 2026 yìí ní ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀gá àgbà fúnléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí wọ́n ní ó ti ṣe ìpàdé pẹ̀lú gómìnà Adeleke àtàwọn ẹgbẹ́ òṣèlú gbogbo. Eléyìí náà ló sì ń ṣe ìkìlọ̀ lórí àwọn ìwà jàgídíjàgan kí olúkálùkù kó bìlà fún àwọn ìwà jàgídíjàgan eléyìí tó lè tàpá sí òfin tó gbé ètò ìbò ró. Bákan náà ló wá sọ wípé àwọn ọ̀daràn eléyìí tí wọ́n ń wá wọn ni ilé ìjọba òun náà ni wọ́n ń fara pamọ́ sí o. Ìwé ìròyìn the nation ló gbé ojú ìwé kẹfà lẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Kí ló dé, ewu ni
0: ewu ni gbẹ̀gbẹ̀ bá ṣe gbẹ̀gbẹ̀ a kàn fi gbanranù náà ni
1: kára
0: torí òtútù mú ń ta òtútù mú ń ta. Ìròyìn eléyìí ìròyìn tí mo láǹfààní láti rí ni wọ́n ní ẹnìkan tí òun jẹ́ olùṣọ́ àgùntàn lábẹ́ ìjọ ìràpadà RCCG ló ti ń sọ̀rọ̀ láti fi gbé olùṣọ́ àgùntàn Enoch Adeboye wípé in tí bàbá ń wí kọ́lẹ̀ ń sọ yìí ẹ ń ṣe ọ̀rọ̀ dádì jí ò gbọ́ náà
1: ẹ ń ṣe túmọ̀
0: ẹ ń ṣe ọ̀rọ̀ dádì gbọ́ nìyẹn kí n dádì wí o tó fi di tí àwọn ọmọlẹ̀ yìí tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ dádì jí o látàkàtà wípé ọ̀rọ̀ tí wọ́n sọ ń pa tinúbù. Anyway, ọlọ́run òkú sọ wa yọ ọmọ sàánú rìn
1: a
0: mọ́mí jí wa mọ́mí jí o
1: tọ́ ìròyìn eléyìí òun náà ló ń jẹ́ ìròyìn tí ààrẹ tinubu tó ń sọ sí ẹ̀ka tiwa náà ẹ̀ka akọ̀ròyìn eléyìí tó ń jẹ́ kó di mímọ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà òun gangan ní kẹ́ ẹ jẹ́ kó mọ̀ jẹ́ àkọ́kọ́ nínú iṣẹ́ yín. Ẹ má mọ̀ fọn rere àwọn agbésùmọ̀mí yìí ẹ má mọ̀ gbó òṣùbà fún wọn gẹ́gẹ́ bí ààrẹ tinubu bó ṣe sọ fún àwọn iléeṣẹ́ ìròyìn gbogbo. Ó wá ní pé lóòótọ́ ni a ní òmìnira ìròyìn ṣùgbọ́n o pẹ̀lú bá a ṣe ní òmìnira ìròyìn yìí náà olúkálùkù náà ló ní ojúṣe láti ṣe láti fi dáàbò bo orílẹ̀-èdè wọn. Ìwé ìròyìn the nation ojú ìwé karùn-ún ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún wà.
0: Ganduje ń kánò ṣe bẹ́ẹ̀ ṣáàmọ́ Ganduje fún ẹ̀yin dádì wa Ganduje you know am.
1: O kọ̀ kan wá sí ni lórí nickname kan wá sí ni lórí ni àmọ́.
0: Ṣùgbọ́n Ganduje kanu. Lọ́wọ́ yóò ti ní kò sí tó jọ o lóyálítì òun kò yí padà rárá pínpín inú ẹgbẹ́ òṣèlú ti APC ló wà. Òun ò lọ sínú ẹgbẹ́ òṣèlú NDC rárá pínpín bó ti wù kọ́ mọ. Àmọ́ àjọ INEC ni a ti sọ̀rọ̀ wípé àwa ti ṣe tá a ti gbáradì báyìí. A sì ti gba àwọn ìṣúná owó tí ṣe bílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó orílẹ̀-èdè Nàìjíríà tí ṣe budget allocation fún àjọ INEC. Wàhálà ìdààmú owó ò sí mọ́ fún àjọ INEC kí ṣe ó mọ lọ ní pẹrẹwu ni. No waiting, no stopping. Ìdìbò straight ọdún 2027 ni. Sí asùn kankan bẹ̀.
1: Tọ́ wọ́n ní ní báyìí ó ṣe ṣe kí ilé ẹjọ́ kó mójú sàràkí àbí kí wọ́n mójú sàràkí ba ilé ẹjọ́ o lórí àwọn ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ eléyìí tó sọ sí gómìnà ìpínlẹ̀ Kwara Eyín Oni Abdulrazak won ni o se se o ki won wo saraki lo se ile ejo oju iwe kokan di logbon iwe iroyin the nation ni iroyin na wa
0: iroyin eleyi iroyin ti o nko awon molebi kan lominu ni papa julo bi won ti ni ogun logo awon eyan kan si ha won si wa ni ahama awon agbesun mami ti won o si ti ri won gba pelu be ijoba apapo orilede Nigeria won fi esun kan won wi pe won fi owo buke
1: ah
0: won ti e gbera won o mera won o yinra pin pin won ti won won oti won lu won won gba sibe sibe awon eyan yi won be ni ahakata awon iko agbesun mami awon molebi n ke gba jari jade eyi lo wa nje ka mo wi pe o ti le ni adota ojo bayi ti awon akeko ni ijoba ibile ti orire to fi ma awon oluko won ti won si wa ni akata won awa ta n benu le n ke otutu wi pe otutu ba mu amuduve adabura bo si je blanket ni adabura sugba awon omo iye ati awon oluko yi ki la mo dabura nu gbo ninu otutu ninu ojo ninu orun sibe sibe oju kan ina ni
1: aso yo kan ah
0: olorun sha no yo ba ni dari won pada wale layo atalafia
1: asini gbagbo wi pe
0: gbagbo won
1: wa lafia sugbon ti reti ba se pe
0: aki awon osise ologun
1: reti ojo pipe a mo sokan laare
0: dokan la mu gan lowo lowo bayi okan ti n fi gan gidi gan ni o okan ti n fi o
1: to won ni ti ṣalakoso fun oro ohun alumoni ile lorilede ye omowe dele alake na ni o ti n gbe awon ilana otun jade ni eka na lati ri wipe o mu amugboro ati idagbasoke deba eka iwakusa ati lati je ki owo ti won pa wole ni agbomi ki o tubo rugogo soke si iwe iroyin the nation lo gbe iroyin na
0: mami wa e ja de odo Mr. Kilo ko yin na Sadi e ngin je ni
2: My brother, are you saying Lafarge don't change name?
3: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement, another building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
4: HBM Nigeria,
3: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
5: Oṣu keje je oṣu ara oto fun ile-ise West Midlands Communications Limited. Eyi mo aranti gudugudu meje yaya mefa ti kan ni omo luabi Splash 105.5 FM tin gbe se to filu toni ki olojo abi ti won je alaga ti oludasile Ogba Murtala Adebayo Akade MFA

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó.

0: 3 in 1. Omi ni koloku ko fi kun.
1: Dari Mix.
2: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédokun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
2: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
2: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Looking for the best time to book an affordable flight on Green Africa? The time is now. Green Africa, Nigeria's value airline with an outstanding on-time performance rating, flies across different cities in Nigeria. So, what are you waiting for? Book your affordable flights only on greenafrica.com today. Green Africa, welcome to the future.

0: So, kí yín káàbọ̀ padà sí ìtẹ̀síwájú àárín gbùngbùn ti fún tẹ̀dọ̀rù yìí. Lórí ìkànnì aṣíwájú splash 105.5. Fún ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń darapọ̀ lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa, ẹ bá wa nìṣó níbẹ̀.
1: Ẹ ṣe bá
0: sójú òpó yẹn gangan, ẹ ṣe ẹ láìkí ẹ̀kẹ́ wa kọ́mẹ̀ntì dáadáa pẹ́yìn náà ti wà nínú yàrá kunu wa ń bí láti jọ máa kọ́mọ lùbọ́ lápá bẹ̀. Pẹ̀lú ẹ̀yí náà la fi ń kí ẹ̀yin òǹtajà alágbo nínú ọjà Bode Ìbàdàn wípé Ọlọ́run ọba ni fòfò rẹ̀ mí o. Àdánù tí ó ṣẹlẹ̀ yìí, ìṣẹ̀dá yóò gbé yín dìde padà láyọ̀ àtàlàáfíà. Ẹ ní ṣòfò ara, ẹ sì ní bá wọn ṣòfò ẹ̀mí lágbára lọ́wọ́ Ọlọ́run. Iná ijó kó má san padà, Èdùmàrè yóò padà bá ni di fún yín lọ́nà tẹ́ ẹ rò tì lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ó dúró tì yín o, a ní rí jàǹbá ná mọ́ níbikíbi láyìíká wa lákàtà tiwa ní gbogbo bi láwùjọ yìí. Ẹ já lọ sínú ìròyìn báyìí. Tèmiládé gbọ́dọ̀ tẹ̀lé mi dábújá
1: tóra
0: ní business ń bẹ̀ ta fẹ́ ṣe báyìí. Bí ga business to do in Abuja. Ẹ̀kú kẹ́kẹ́ ìwádìí ìròyìn kan tí ìwé ìròyìn Saturday Punch tí wọ́n ṣe, ó tún ṣàfihàn abracadabra kan tí wọ́n wòye wípé ó fẹ́ mọ jẹ́ kí ọkàn ẹni ó mọ sí kó fẹ́ mọ ṣe ròyíròyí lórí ibi tí iléeṣẹ́ ààrẹ dúró sí látàrí ìwádìí àti àwọn ọ̀rọ̀ tó jáde lórí iléeṣẹ́ kan tí ẹni ò sí ṣùgbọ́n tí ìṣúná ń bá iléeṣẹ́ náà rìn. Presidential Foreign Investment Promotion Council tí a ní kò tiẹ̀ sí rárá pínpín àmọ́ lójú ayé ìsì ń bẹ lójú òfurufú ń bẹ o. Wọ́n láwọn ìwé kan tó ṣàfihàn jáde sọ ní pàtó wípé ọ́fíìsì ẹni tí ṣe akọ̀wé sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Office of the Secretary to the Government of the Federation wọ́n gba ìwé kan láti àkàtà àbẹ̀hùn tó ń bèèrè fún ọ́fíìsì tí ó máa jẹ́ nǹkan lò eléyìí tí wọ́n ní nínú àwọn ilé o tí àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí EFCC tí a ti rí gbà wọlé lákàtàkàtà àwọn oníwà ìbàjẹ́ kí wọ́n lè rí lò sí àkàtà ìbẹ̀hùn. Wọ́n ní wọ́n rí wé ń gbà lákàtà abẹ lóòótọ́ ọlọ́fíìsì ẹni tí ṣe akọ̀wé sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dípò bí wọ́n ti ń ṣe kanlẹ̀ ńbẹ̀ specifically wọ́n ní ọ́fíìsì SGF wọ́n fi ìwé ohun wọ́n rí gbà wọ́n sì fi ń ṣọwọ́ láti àkàtà ẹni tí ẹni ó pera rẹ̀ ní olùdarí àgbà director general Prince Adeniyi ọmọọba gan tún ni nílé ọba láti bí nílé ọlá láti bí. Prince ọmọọba ní jẹ́bẹ̀ ní Yorùbá
1: ọmọọba ní dádé
0: ọmọọba ní dádé ọmọọba ní lòlẹ̀kẹ̀ Adeniyi Adeyemi wọ́n ní ń bèrè fún ilé o ti ní àkàtà àwọn èyí tí àjọ FCC ti rí gbà wọlé ìwádìí tí wọ́n ṣe òun wọ́n ló ń ṣàfihàn rẹ̀ wípé lọ́jọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún 2024 ni wọ́n sáìnì rẹ̀ látàkàtà ẹni tí í ṣe permanent secretary permanent secretary general service office Nnamdi Maurice Mbari ni ó kọ ẹni tí í ṣe SGF. Wọ́n ní wọ́n sì tó fi kún ìwé tí ó fi ṣọwọ́ àti èyí táwọn náà kọ tí wọ́n fi ń bèèrè fún látàkàtà abẹ. Ìwádìí ohun tí ìwé ìròyìn ti punch tí wọ́n tún ṣe tí wọ́n rí àwọn ìwé kan gbà tẹ́kítẹ́kí tí wọ́n ní wọ́n fi ṣọwọ́ o. Wọ́n láwọn náà ń bèèrè request for office accommodation. Wọ́n fi ń tó àjọ EFCC létí wípé àwọn iléeṣẹ́ ìjọba mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan o ni wọ́n ń bèèrè fún ọ́fíìsì láti lo office accommodation láti àkàtà àwọn ilé tí àjọ EFCC ti rí gbà láti pàṣẹ àwọn ìwà ìbàjẹ́ kódà wọ́n fi reference number sí ṣùgbọ́n mi interest nínú reference number náà abẹ́ni ni ọ̀dà reference number tí wọ́n fi síbẹ̀ ó jẹ́ SH/DG/PFIPC/RQ/107 ọjọ́ kejì oṣù kọkànlá ọdún 2024 ni àmọ́ sí iwájú sí fast forward díẹ̀ wọ́n ní lọ́wọ́ yìí o ìjọba àpapọ̀ wọ́n ti kọ́ ọkọ̀ gbàjà bíi àmìlà àti àwọn ẹlẹ́rìí mẹ́wàá míì tí wọ́n mọ̀ jẹ́rìí níwájú ilé ẹjọ́ tako ẹni wọ́n fi ẹ̀sùn kàn yìí kódà ilé ẹjọ́ gíga tó ń bẹ ní ìlú Àbújá òun náà ni àkàtà ọ̀rọ̀ náà ni wọ́n ti máa gbọ́ ṣùgbọ́n o wọ́n ní wọ́n wá ṣèwádìí ọ́fíìsì lọ PFIPC ní federal secretariat wọn ìrégún tí ń jẹ́ àjíkẹ́ o why now ṣé nàìjíríà wa tá a wà yìí ẹ wo ìròyìn kún kẹ́kẹ́ síbẹ̀ ẹnìkan kì í jẹ kí lè ó fẹ́ ọ̀rọ̀ wọn ń jáde wípé àjọ EFCC SGF secretary of the government federation wọ́n ní adákẹ́ wọn yìí sọ̀rọ̀ wọn ò sì wí nǹkan kan àmọ́ ẹgbẹ́ òṣèlú ADC NDC wọ́n ní ẹgbàṣẹ́ lọ́wọ́ gbàjà
1: kó sì ẹ̀kọ́ kọ́yẹ̀ bá náà
0: lórí ọ́fíìsì ibi tó jókòó sí náà.
1: Ó dá ọmọ kẹ́hìndé ìròyìn eléyìí tó kàtàn òun náà lélẹ́yìí o gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ lánàá ti ń ké sí àwọn àjọ elétò ààbò àti àwọn àjọ tí wọ́n ń gbógun ti ìwà jìbìtì láti rí dájú wípé wọ́n mú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba tó ṣeé ṣe kí wọ́n lọ́wọ́ pọ̀ pẹ̀lú ọ̀gbẹ́ni Matthew Adeniyi Adeyemi ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ń ṣe olórí àwọn àjọ méjì kan eléyìí tó ní ti ìjọba ni ṣùgbọ́n ò tó jẹ́ pé ayédèrú iléeṣẹ́ ni wọ́n ní ìlọ́wọ́sí iléeṣẹ́ rẹ̀ yìí òun náà ló sì ń wáyé o gẹ́gẹ́ bí àwọn aráàlú bí wọ́n ṣe ń kọminú tí olúkálùkù sì ń sọ̀rọ̀ tí awuyewuye ń lọ lórí ìgbòkègbodò Adeyemi o ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé òun gangan òun náà ni ó ń hùwà olúwọlé yìí tí ó sì ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ kan eléyìí tí wọ́n pè ní Presidential Foreign Intervention Promotion Council àti Presidential Economic Advisory Council èyí ò ní lábẹ́ iléeṣẹ́ ààrẹ tilẹ̀ yìí tó sì ní wípé òun gangan ni olórí ọ̀gá àgbà fún àjọ náà o wọ́n ní ṣùgbọ́n o tó jẹ́ wípé gbogbo àwọn ìwé eléyìí tó ń lò náà ló jẹ́ ayédèrú ìwé o eléyìí tó ń sọ wípé lábẹ́ àkóso iléeṣẹ́ ààrẹ náà sì ni òun ti ń ṣiṣẹ́ wọ́n ní àtẹ̀jáde tó wá jẹyọ látọ̀dọ̀ ẹni tí ṣe olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ lórí ìpolongo orí ẹ̀rọ ayélujára Tèmítọ́pẹ́ Àjàyí òun náà ló fi ọ̀rọ̀ síta nípasẹ̀ ojú ewé rẹ̀ lójú òpó x eléyìí ti ṣe @thetope_ajayi eléyìí tó sì ń sọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ náà eléyìí tí wọ́n ti fi ẹ̀sùn kan Adeyemi ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ eléyìí tí Adeyemi sọ níbi tó ti ń nàka sí ẹni tí ṣe olórí òṣìṣẹ́ fún ààrẹ orílẹ̀-èdè yìí ọ̀nàrẹ́bù Fẹmi Gbàjàbí Àmílà wípé òun gangan ni ó fún òun ní ìwé wípé kóun lọ jẹ ọ̀gá àgbà fún àwọn àjọ náà ó ní eléyìí ń kọ́ wípé irọ́ ńlá ni pé àwọn sì ti ṣetán láti rí dájú wípé gbogbo àwọn tí ọwọ́ wọn bá kanwọ́ nínú ìṣèjọba yìí tàbí tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba náà ni wọ́n ò rí dájú wípé wọ́n yọjú wọn síta látara ìwádìí eléyìí tó rinlẹ̀ tí wọ́n ò ṣe o ìwádìí ọ̀hún náà ló wá ń rọ ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí àjọ EFCC wípé kí wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe kí wọ́n sì ṣe ìwádìí náà kódà kọjá ti ọ̀gbẹ́ni Adeyemi yìí kí wọ́n rí dájú wípé wọ́n fojú gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìgbésẹ̀ ọ̀hún wọ́n fi ojú wọn hàn dé tìtorí wípé tí ò bá sí tògiri ò bá lanu aláǹgbá kò lè wọ ògiri o wọn ni bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn aráàlú ń sọ lórí ẹ̀sùn náà òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ń fojú wo àwọn nǹkan kan eléyìí tó ṣe pàtàkì ó ní lára rẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ tó nàka lébù sí ìjọba àpapọ̀ ó ní ẹ mọ́ gbàgbé o wípé ìjọba àpapọ̀ yìí gangan òun náà ni ó fi ojú ìwà jìbìtì yìí ó fi hàn dé o bó bá wá jẹ́ wípé lọ́wọ́ ń bẹ̀ ṣé yóò wá mọ́ fi ẹ̀sùn kan ara rẹ̀ bí lákòótọ́ ṣáájú níléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ló sì ti takété ló ti yara rẹ̀ sọ́tọ̀ kúrò pẹ̀lú àwọn àjọ méjèèjì ọ̀hún eléyìí tó sì ń sọ wípé kò sí àjọ kankan o eléyìí tó ń jẹ́ orúkọ òun o lábẹ́ àkóso iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí àti wípé Gbàjàbí Àmílà náà sì ni kò lọ́wọ́ nínú ìgbòkègbodò àjọ méjèèjì ọ̀hún eléyìí tí ọ̀gbẹ́ni Matthew Adeniyi Adeyemi tó sọ wípé òun ń léwájú o ìwé ìròyìn The Nation ló gbé ìròyìn náà.
0: Àwọn ọmọ yahoo ayé àwọn ọmọ wàlẹ̀ àṣírí.
1: Ṣùgbọ́n nǹkan tó ń yẹ̀mí lẹ́nu ni wípé arákùnrin yìí àárín àwọn àwòrán eléyìí tó ti yà pẹ̀lú àwọn lọ́balọ́ba àwọn nígbà kan rí oríṣiríṣi.
0: Aláàmọ̀ ṣàánú wa mọ̀ ni
1: àti wípé
0: ti ọmọ ẹlòmíì tí ò bọ̀ ya fọ́tò nísìnyí
1: ti
0: ẹ yé
1: o ni awon iwadi imo ijinle kan to je wipe papa julo iru awon kan bayi ile okere ohun lo ti wopo sugbon eleyi o fe je ikan
0: Bogi.
1: Lara awon to je gboogi ko n so ni yo se ru etaja to ja lakoko iyin oni to ba je wipe won se iwadi to ba je wipe won se iwadi ti ile ejo fidi e mule wipe looto oni jibiti ni sugbon ale ti so wipe oni jibiti ni lowo lowo ba
0: ri
1: mo ranti igba ti se ohun o ke ba loye to n se interview fun na lo so gbogbo ta n bi le ni
0: ohun o le so ro ba
1: o wa ejo wa nle ejo ile ejo yi na la mo fi ko lohun saanu wa
0: yo kuku da iroyin eleyi iroyin ti e bere pe bo lo ti sele ni o sugbon mi ko le bi e le bi mi loro yi idahun re akata alaga fun ajo to gbogbo ti wa ibaje ni le Nigeria EFCC in lo ni down lowo ha awon mo yawo aye won tun gbe ja awon dodo adajo so mo pe bi o le to gbe kaki soja ni o ku bi ti o ti
1: lo
0: anyway e ja fi yun le won ni eni ti se alaga fun ajo to gbogbo ti wa ibaje ati ohun tó ní ṣe pẹ̀lú owó náà ní orílẹ̀-èdè nàìjíríà efcc ọlá olúkóèdè ló ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ kan tó wáyé lórí adájọ́ kan ní orílẹ̀-èdè nàìjíríà kílẹ̀ tó mọ́ wọ́n ti gbèrú adájọ́ látẹ̀yìn ogun bẹ̀rẹ̀ sí ní bo adájọ́ láàjìn wọ́n sì fa owó ti ṣe mílíọ̀nù méje ó lé ẹgbẹ̀rún lọ́nà ìgbà owó orílẹ̀-èdè nàìjíríà ₦7.2 million láàrin àsìkò péréte láàjìn wọ́n sì palẹ̀ owó yìí wọ́n palẹ̀ rẹ̀ mọ́ láti pàṣẹ àwọn ọmọ yahoo wọ́n ní owó tí mọ̀mọ́ onímọ̀mọ́ títí rọra ń rejọ wẹ́lẹ́wẹ́lẹ́ fún bí ọdún mẹ́fà láti rán ọmọ rẹ̀ lọ sí ilé ìwé kó lè rí ẹ̀kọ́ tó perégedé gbà alága fún àjọ efcc ló ṣípayé ọ̀rọ̀ yìí lánà òde yìí níbi àgbékalẹ̀ ètò ìwé oníbejì kan tí wọ́n ṣe palẹ̀ lábẹ̀dárí ẹni tí í ṣe adájọ́ àgbàfẹ̀yìntì kan nílé ẹjọ́ gíga kan ní orílẹ̀-èdè nàìjíríà onídàájọ́ àlàbá ọmọláyé ajílẹ̀yẹ tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò ìwé yìí gẹ́gẹ́ bí alága yìí ti ń sọ̀rọ̀ ó ní gẹ́gẹ́ bí alága fún àjọ efcc ti ń sọ̀rọ̀ ó ní adájọ́ ilé ẹjọ́ tí mi ò ní dákọ rẹ̀ yìí wọ́n sì palẹ̀ owó rẹ̀ mọ́ láàrin ká díjú ká yá wọ́n ní òun kàn rí ìpè kan tó rán gbẹrẹgbẹrẹgbẹrẹgbẹrẹ láti bí ọwọ́ aago kan lóru ni wípé olúkóèdè gbà mí ló ní my lord kí ló ṣẹlẹ̀
1: my lord
0: kí ló ṣẹlẹ̀ what's happening wọ́n ní òun aláti ní jí òun wọ́n ti palẹ̀ owó òun mọ́ ṣàgbọ́n ló ti bá òun rí owó ìgbà níbẹ̀ ni òun ti ń sọ fún adájọ́ náà wípé olúwa mi mi lè ṣe iṣẹ́ kankan lórí ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ilé ẹjọ́ kan nípínlẹ̀ yìí náà ló dáhùn lọ́wọ́ kọ̀ láti má ṣe iṣẹ́ lórí ìwádìí o nítorí díẹ̀ yìí àwọn ò lè ṣe iṣẹ́ kankan o wọ́n ní níbẹ̀ adájọ́ ti ń sọ̀rọ̀ wípé yóò gbẹ́gbẹ́sẹ̀ lórí eléyìí ni eléyìí ọ̀tọ̀ ìdájọ́ ilé ẹjọ́ bò ó ní no this is an exception you must do something immediately wọ́n ní àwọn ọ̀rọ̀ tí ń jáde ní àti àkàtà my lord wíre o wọ́n ní pápápá ẹjẹ́ mọ̀ wípé láàrin àsìkò díẹ̀ kílẹ̀ tó mọ́ àjọ efcc ti ṣiṣẹ́ wọ́n sì ti rí owó gbà padà sínú àpò àsùnwọ̀n adájọ́ ilé ẹjọ́ tí wọ́n dákọ̀ rẹ̀ tí wọ́n sì dákọ̀ ilé ẹjọ́ títí ń dájọ́ wọ́n ní ṣùgbọ́n o nǹkan kan lòun fẹ́ fàyọ́ ńbẹ̀ wípé bí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ láì fi ipò tá a bá wà àbí àyè tá a bá wà sí tá a bá fọwọ́sowọ́pọ̀ láti ṣiṣẹ́ gbogbo tiwa ìbàjẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ mọ̀ wípé wà bàjẹ́ yóò di ohun ìgbàgbé tán yányán ó ní gbogbo ìdojúkọ tí àjọ àwọn ti ń rí lágbọn òfin ni àbí lágbọn oríṣiríṣi ó ní síbẹ̀síbẹ̀ náà báwọn bá ń gbé síwájú akata ẹ̀ka míì wọ́n tún di àwọn lọ́wọ́ múlẹ̀ lórí ìgbìyànjú tí àwọn ń sà àmọ́ ó ní ìgbìyànjú ó túbọ̀ mọ tẹ̀síwájú sí láti rí pé àwọn ṣiṣẹ́ takuntakun láì ní fèdè sí tàbí wojú ẹnikẹ́ni ṣiṣẹ́ gbogbo ti wà bàjẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Lóòótọ́ owó orí ọjà ti gbéra sókè káàkiri àmọ́ ṣá o nílé ìtajà foodco ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀ jumbo promo látọjọ́ jimá ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà sí sunday ọjọ́ karùn-ún oṣù keje búrẹ́dì sunfresh pẹ̀lú mílò 20 grams ẹ̀yọ márùn-ún ní báyìí ó ti di 1,069 naira ó ti kúrò ní 2,150 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀ golden penny spaghetti 500 grams pẹ̀lú ẹ̀yìn páàkì mẹ́fà ní báyìí ó ti di 2,379 naira ẹ̀dínwó ìdámẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator washing machine 20 gas cooker gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn chicken àti rẹsì 2,500 naira double sausage shawama pẹ̀lú pepsi 3,600 naira àbí chicken and chips pẹ̀lú pepsi 5,000 naira péré àjẹmọ́nú náírà 61 naira ló wà lórí lipton ice tea 40 cl pack of 12 pẹ̀lú 4,199 naira péré pepsi mirinda àti 7-up 60 cl pack of 12 pẹ̀lú 4,079 naira yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀ kan sí ẹ̀ka ilé ìtajà foodco látàsìkò lọ títí ọjọ́ karùn-ún oṣù keje ilé ìtajà foodco ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
3: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
4: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: My brother, are you saying Lafarge don't change name?
7: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Jeteram construction.

PLC Beyond Buildings. Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún ilé-iṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa

0: ní orílẹ̀-èdè yìí o ó nítorí wípé eléyìí ń kọ́ ó lè fojú tẹ́ḿbẹ́lú ẹ̀ka ètò ààbò wa àti ìlọsíwájú ìṣèjọba àwa ara wa gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ̀rọ̀ lásìkò tí ó ń ṣe àpèjẹ alẹ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ akọ̀ròyìn ní iléeṣẹ́ ààrẹ ní ìlú Àbújá ààrẹ jẹ́ kó di mímọ̀ o wípé kí àwọn tí wọ́n jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ kí wọ́n ṣọ́ra ṣe kí wọ́n sì mọ́ di gbohùngbohùn fún àwọn agbésùnmọ̀mí ọ̀rọ̀ ìdìbò wípé kí wọ́n mọ́ di gbohùngbohùn fún àwọn agbésùnmọ̀mí àwọn ajínigbé àti àwọn oníwà ọ̀daràn míì o torí wípé ó ṣe pàtàkì kí a máa ṣe iṣẹ́ wa pẹ̀lú ǹjẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ láti fi lè túbọ̀ ro ìṣọ̀kan orílẹ̀-èdè yìí ní agbára sí i ó ní wípé òun sọ̀rọ̀ yìí o lásìkò àfilọ́lẹ̀ náà wípé òun ó ṣe ohun gbogbo eléyìí tó bá wà ní ìkápọ̀ òun láti rí dájú wípé òun dáàbò bo òfin orílẹ̀-èdè nàìjíríà ó ní bẹ́ẹ̀ sì ni àtẹ̀yìn àtẹ̀mí àti gbogbo wa pátá náà ni a gbọ́dọ̀ fojú tẹ́ḿbẹ́lú orílẹ̀-èdè wa nípa kíkọ ìròyìn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ó nítorí wípé ibo la tún ní láti lọ ibi tá a ní láti wà náà lélẹ́yìí èyí tá a sì gbọ́dọ̀ jẹ́ kí ààbò kí ó wà ní orí rẹ̀ ó ní nígbà tí èyíkéyìí orílẹ̀-èdè tó bá ń kojú ìpèníjà ètò ààbò tó sì rí wípé ó ń ṣẹ́gun àwọn tí wọ́n jẹ́ oníwà ọ̀daràn tí ó sì ń rí wípé ó ń dóòlà àwọn tí wọ́n jí gbé ó ní ojúṣe fún àwọn akọ̀ròyìn òun náà ni láti rí dájú wípé wọ́n dáàbò bo orílẹ̀-èdè wọn pẹ̀lú ìròyìn eléyìí tí wọ́n bá ń gbé síta kì í sì ṣe eléyìí tí yóò mọ da omi àlàáfíà orílẹ̀-èdè rú ó ní ẹ má gbàgbé o wípé àwọn oníṣẹ́ láabi yìí wọ́n fẹ́ ka pínyà ni o wọ́n fẹ́ kí ìwọ àti èmi ká ríra wa ká sì mọ sá fúnra wa ni o ó ní ṣùgbọ́n o nígbà tí a bá ní ẹ̀mí ìṣọ̀kan wípé a ní jọwọ́ lẹ̀ fún wọn o no retreat no surrender lọ̀rọ̀ tá a fi àwòdà o ó ní fún ìdí èyí àwọn akọ̀ròyìn ńkọ́ náà ni wọ́n gbọ́dọ̀ sá tèfètèfè láti di gbohùngbohùn fún àwọn agbésùnmọ̀mí ààrẹ tinubu òun náà ni wọ́n sì ṣe ohun ẹ̀yẹ fún ni wọ́n wọṣọ ẹ̀yẹ fún gẹ́gẹ́ bí ẹni tí í ṣe bàbá ìsàlẹ̀ àgbà fún àwọn tí wọ́n jẹ́ akọ̀ròyìn ní ilé ààrẹ o eléyìí tó sì tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé ṣe rí nípa ti òmìnira ìròyìn ó ní pé ò sí òun níná ńbẹ̀ torí wípé ó sì fi ẹsẹ̀ múlẹ̀ digbí torí ó wà lára àwọn ọ̀pá kò tẹ̀lé ìṣèjọba àwa ara wa ṣùgbọ́n o tí ó wá sọ̀rọ̀ tó yànmọ́ sórí rẹ̀ wípé ojúṣe gbogbo akọ̀ròyìn òun náà ní láti kọ ìròyìn wọn pẹ̀lú ojúṣe rẹ̀ láti mọ́ da omi àlàáfíà orílẹ̀-èdè láti mọ́ dàrú ó ní ìṣèjọba òun kọ́ ó fara mọ́ àtakò eléyìí tó bá jẹ wípé yóò mú ìlọsíwájú débà orílẹ̀-èdè ṣùgbọ́n o gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ akọ̀ròyìn a gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn ayédèrú ìròyìn àti mímọ fọ́n rere àwọn agbésùnmọ̀mí tòun ti ìgbòkègbodò wọn ìwé ìròyìn the nation ló gbé ìròyìn ọ̀hún.
1: Ok, ẹjẹ́ kẹ̀mí ó lọ sí àkàtà ẹni tí ó jẹ́ alága tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀mọ̀wé Abdullahi Umar Ganduje. Ó ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ kan ó sì ti pabìyàbìdún ọ̀rọ̀ wípé ìròyìn ẹlẹ́jẹ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ pínpín làwọn ìròyìn kan ti ń jà rìnrìn wípé òun ṣetán báyìí o láti di gbádàgbà kúò nínú ẹgbẹ́ òṣèlú tí òun wà lọ́wọ́lọ́wọ́ ti jẹ́ APC lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ti Nigeria Democratic Congress NDC. Ó ṣe àpèjúwe ìròyìn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí èyí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ wípé àwọn tí ẹ̀kọ́ ń wá àǹfààní lọ́dọ̀ àwọn èèyàn wípé kírú orúkọ wọn sàmà jẹyọ kí ni wọ́n ń bẹ nídìí ìròyìn yìí. Nígbà tí Ganduje tí ó máa sọ̀rọ̀ látàrí ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní lu orí ìtàkùn ayélujára kan wípé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ti Kano ó ti ṣetán báyìí o láti kúò nínú ẹgbẹ́ òṣèlú tó wà lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú míì nítorí kíni. Àtẹ̀jáde tí ó wá jáde láti àkàtà rẹ̀ látọ̀dọ̀ ẹni tí ṣe olórí àwọn òṣìṣẹ́ tẹ́lẹ̀ ti àti ẹni tó ti jẹ́ kọmíṣọ́nà fún ìròyìn comrade Muhammad Garba nílùú Àbújá ló ti ṣípayọ́ ọ̀rọ̀ yìí lánàá. According to gẹ́gẹ́ bí àtẹ̀jáde ń ti wí wọ́n ní Ganduje ṣe àpèjúwe ìròyìn náà àti àwọn fọ́nrán tí ń lọ lórí ìtàkùn ti

0: Vivo 3-in-1. Ó mìnì kọ́lọ́kù kò fi kun.
1: Vivo Dari Mix.
2: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín.
3: Ètò àgọ́ láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgọ́ láàjì.
4: Fún aramada ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí a jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjì ìyá àdínì gbogbo
5: splash
4: aminat adetun badmus mọ́tàlá ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday láago méjì òru abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú aminat adetun badmus kaikai o máa ṣeré gidi.
6: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
7: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
7: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
8: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrin Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrin Chadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé.

0: àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
2: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dúfìlù Tony Kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Oh yeah, make we talk true. Prices don't dey rise. But for Foodco, we don't bring better deals come your way.
3: Waiting they happen.
2: Now the Foodco June Jumbo promo. From Friday, 26 June to Sunday, 5th July. Better savings across Foodco store.
3: I beg, tell me the offers quick, quick.
2: Sunfresh bread plus Milo 20 grams. 5 pieces. Now only 1,969 Naira instead of 2,150 Naira. Golden penny spaghetti 500 grams plus eggs pack of 6. Now just 2,379 Naira. Also enjoy 10% off refrigerator, washing machine, and gas cookers. And if you're craving something delicious, you can enjoy tasty chicken and rice for as low as 2,500 Naira. Double sausage shawarma and Pepsi, only 3,600 Naira. Or chicken and chips with Pepsi for just 5,000 Naira.
3: This price is too sweet, oh.
2: Save 961 Naira on Lipton Iced Tea 40cl pack of 12 for 4,199 Naira only. Get Pepsi, Mirinda, and 7-Up 60cl pack of 12 for 4,079 Naira instead of 4,548 Naira.
4: Visit any Foodco store today from now till Sunday, 5th July. Every day for Foodco. Now better prices always.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
6: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

ibare olohun loke oba oga nla kabiyesi re ledumare oba oga agba oba to ntoju oyin to yin fi ndomo iwo lo ni awata fi wa iwo lo ni pe ka mo lo pe ko ni sin kankan ati ni leyin ko duwo mo tini gbogbo ogo foko ni di asiko yi o tori pe ti paul ba ngbin ti apolo ba nbomirin iwo lo oba lo mu ki bi si o wa tori ki bi o ba si o kini kan o le se ilu odun orin oko agogo odun sekere ota iwo ladun ti n benu oro ta n so tawon eyan fi n so po nitumo leti ta lo le bo oruko naa ko si o afiwo lo nikan iwo to muri jade lati inu airi iwo naa lo n fi n ti o lo laada mu awon alagbara tutu olaare o oba tolumimo se lodo abiodun adewole loko mi Mr. Dobuwe n lopo eyan mo n pe mi gbangba lasata leto eto ni gbangba lasata o tun ti le forogba gbo sori ikanni splash 105.5 FM ta le ti n bo sile ofun balawo ladugbo felele nile ibadan eto gbangba lasata oro to ni se pelu ntilo lawojo le yi nla mo gbeyewo tudo lawo nlolo otu eto yi bosun alayande ila moju ero to wa lenu sefun sata wa awon ko eto ta jo se kuro kere lori bi o se da Ahmed Dauda saa o baba Sofia Adekunle Rahimi Nobu Olanese Oyin Kasola atawon yoku to kini to keji dandaruku ewa la jesun ibo la nlo lori eto gbangba lasata fun ti aro yi omo Nigeria ominu asimo komi lopolopo gba ti mo ba ri orisirisi ona ti la lori ngba sele si awo mo orilede nibi ti awon olori wa ti kuna tori wepe orisirisi ona oni la lori le gba se yan sugbon ni orilede ti awon olori won ba tun ti wa kuna la lori o wa po gba ti o sele si awon eyan ti ba nbe orilede be se mo pe ikuna tare eyan gangan fun re o le mu ki la lori o de bayan ijamba to ba sele lati pase pe ledu a je ki jambo sele tele be npe ni natural disaster o le mu ki la lori o de bayan sugbon opolopo la lori in lo nde bayan latare ikuna awon olori in to tun wa mo parilekun be ni wipe opolopo gba tiru e ba wa sele awon olori won kin mo wipe ikuna awon lo fa ti la lori fi de ba wa tori wipe ti an ba gba pe kuna awon lo fa o ye ki won o dowo bodu ni o ye ki ominu osi mo ko won wipe ha se ke se filio wa lo da wa la ile bayi se ke se ikuna awon lo je ki aburu yo sele bayi ninu iwon ba ojo to ti ro ninu odun yi mori ti awon eyan tun gbe video kaaki awon eyan tun fi n kasi cruise ona arawa ha akan ha oju odo ha nibi odo ti won pe ni odo ariyo ti mo ri video bi omi se lete nbo ti awon oko to lo berebe to n kaluku duo ti won o le lomo nigba ti n ri ti odo ariyo to kun temu alaga ajoba abile ti nbe nbe o ye ki o koko fowo leran ko gbe agbondo lowo ko mo wepe edakun se lodo odun lohun o mo ni wahala ru nkan bayi bo lohun o se bonu ipenija ina tori wipe to ku ba ku lagbole a mo kangun se nikan je nikan lo ti gomina ipinle oyo ba ri video yen nibi ti odo ti kun nibi ijariyo ka fi yun sapere awon bi ti omi ti kun nipinle oyo o ye ki won o mo ronu ni pe ha bo lawon o se se tiru ipinija yo tu fi nise lodun ti nbo toro se lodun to lo na ko sese mo sele o lopolopo gba ikuna awon olori e ri pe ni egba mi ni somili ibi odi odo npepe yeun o na mo kun gba mi to ko se temu temu sugbodo npe lodun yi o jo npe to npepe yeun irobo nkun to ba mo tori pe won pada dredge ti an fe loju daada ti won si sise nbe nigba na leyin todun to koja omo Nigeria e ri video to sele nipinle Eko tawon yan be si ni sia ti omi gboju window ya wonu room nipinle Eko ni ilu Accra ti se olulu ibujoko ijoba orilede Ghana ekun omi to ni agbara sele nbe kódà àwọn èèyàn tún kú gan as at the last time I checked èèyàn bíi mẹ́tàlá ń ló ti jẹ́ pé ọlọ́run látàrí ẹ̀kún omi tó ṣẹlẹ̀ ní Ghana ẹ wàá mọ̀ wípé ẹ̀dákun torí ọlọ́run pàápàá jùlọ ìlú Accra ọ̀pọ̀lọpọ̀ ilé ni omi ti mú ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ló léfò lórí omi ẹ mọ̀ wáá wípé ẹ̀dákun elédùá sì fún wa ní oríṣiríṣi ohun àlùmọ́nì tẹ bá rí fídíò kan tí ọ̀gá wa Edmond Obilo ṣe tí ẹ lọ sí ìlú kan tí wọ́n pè ní Itasa community ti a pe won ni ohun alumoni nbe pe ko won wa kusa sugbon ya nje awon ara be a lo ohun alumoni awon ijoba apapo ti en lagba lati wa won o le ri wa tori poju won o ka gbogbo e ijoba apinle to sumo be won o fun lagbara lati ni mine lati le se mine tori ko won so po exclusive list lo wa odo kun temu
àwọn ará ìlú ò sí lè lọ́gbọ́n sọ pé àwọn ò sì dredging fúnra wọn tí council ò bá ti ṣe state government ni ó ṣe àti fi ti federal ò bá tún wá ṣe lókù ẹ wá dákun torí ọlọ́run ṣé kò yẹ kí ojú ọmọ ti ẹ̀yin tí ẹ wà nípò ìṣàkóso tẹ ẹ bá ń rí ngbàkúùgbà tí ìkùnà yín tó bá ń dá wàhálà lẹ̀ sórí ayé àwọn èèyàn lánàá ńlá tún gbọ́ nípa àgbàlagbà ìṣẹ̀lẹ̀ aṣòde kanrin pé lóru mọ́jú máa ná ìnina jó lọ́jà abòdè ẹ sì ní ibùdó panápaná ní police post nítòsí ìmọ̀lété ń bẹ̀rù tí ìyẹn bá wà fọ́nkṣẹ́nà ẹ dákun ìṣẹ́jú mélòó wọn ò fi gbọ́kọ̀ débòde tí wọ́n bá gbọ́ pé nájó kódà kó ṣe pé agokun òru ló bẹ̀rẹ̀ ara àwọn ará àdúgbò tí wọ́n gbọ́ kẹ̀kẹ́ òkè lágbúrò tí wọ́n jí dìde tí wọ́n bá fẹsẹ̀ rìn gan tí wọn ò ní nọ́mbà yín lọ tí wọ́n sáré wá síbẹ̀ pé ẹ mọ́ bọ iná ń jó lọ́jà bòdè tí bòdè tí iléeṣẹ́ panápaná ti ń bẹ ní mọ̀lété tó wà nítòsí scout camp wambi tó bá wà fọ́nkṣẹ́nà kódà kò lè pèsè ju márùn tí wọ́n fi drive dé bòdè tẹ ẹ bá dé ọjà bòdè ẹ rí tí gbogbo ẹ jóná ráú tí wọ́n sọ pé nǹkan jóná ráú ẹ̀yin tí ẹ sì ń bẹ́ ìjọba ẹ sì tún rí pé kùnà yín ni ẹ rí pé ẹyin fire service tí ò wà active tó kùnà ìyẹn ló jẹ́ kí gbogbo ẹ̀ ń jóná tán ẹ̀ ń kálukú wà ń lọ ẹ̀ wà ń lọ rẹ̀ ìdáwó fún ọ ẹ̀ ń tọ́ dáwó tó ti fowó tiẹ̀ lẹ̀ àtẹni tó dáwó tó jẹ́ pé promise ni táwọn èèyàn sì ń ṣe pé àyà wọn wà lókè wọn ọmọ bí yóò san bí ò ní san bó kàn fi wọn káàsì cruise àwọn ará ọjà ń wò pé ẹni táwa rí tó fún wa lówó ẹni báyìí báyìí ni òun ti fowó tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tí a tún gbọ́ pé lòun fún wa lówó promise ni ó kì í fún wa o àti ìrí nǹkan kan kó mọ̀ sí pé wọn kàn fi àgbà nọ́mbà pé ẹni báyìí lòun ò fún wa níye báyìí àwọn ò tí ì rí owó kì í fún lówó ó promise àwọn ni o ọmọ nàìjíríà ẹlẹ́dàá fi oríṣiríṣi ohun àlùmọ́nì jíǹkí wa ó sì kó sí ọwọ́ ẹ̀yìn tí ẹ̀ ń ṣèjọba pé ẹ̀yìn ni kẹ́ ẹ mọ mánéèdì ẹ̀ kẹ́ ẹ sì jẹ́ kí ìgbáyé gbádùn wa kó dúró dáadáa bí ayé ọmọ nàìjíríà ọba bẹ́sùẹ́ ọwọ́ ẹ̀yìn tẹ̀ ń ṣèjọba wa ni ó wà torí pé nàìjíríà ni ìlú tí ọkàn yèmi jù ò ní mo fi ń ṣàpẹẹrẹ kì í ṣe nàìjíríà nìkan o pàápàá jùlọ african countries àwọn olórí wa kùnà pọ̀ ìkùnà wọn sì mú kí wàhálà tó pọ̀ kọ́mọ wà lórí àwọn olórí àwọn aráàlú torí wípé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lẹ́yìn olórí ní ẹlẹ́dàá mọ tí ń lọ ìlú èbó kọ́mọ gbàwé ẹ̀rí nílùú èbó ẹ lọ rèé mọ ṣe ẹyìn graduation ọmọ ogun bá kọ́ kinní kan wọ́n lè sọ pé ẹni new jersey ní london ọmọ kinní kan gba second class upper ó ṣe kinní kan ó jáde pẹ̀lú nǹkan kan wọ́n máa sẹ́ndì fọ́tò àwọn ọmọ tí à ń jẹ́ máa wò pé ijó làwọn náà wàrán ọmọ tan náà lọ sí iléèwé nílùú èbó tó bá fẹ́ dágbáwó ẹ ti gbé ẹ ti tẹ bàálù létí ẹ ti tíráfù ẹ lọ rèé lọ́sẹ̀ méjì ìgbà mí oṣù kan ẹ lọ rèé gbàgbé ìrònú ṣùgbọ́n àwọn èèyàn tí a fi destiny wọn lé yín lọ́wọ́ ẹ fi wọ́n sínú kò bá olé ẹ fi wọ́n sínú hílà yìí lo ohun kálukú àmọ́ tọrọ urgent 2k urgent 5k nínú urgent 2k urgent 5k náà ni ìkún omi tún ti ń ṣẹlẹ̀ tí ń lélòmíì kú ńlé wọn wá ń ká sí ẹgbẹ́ wíńdò ilé níbọ̀ torí pé wọn ò lè sunú ilé wọn ojúṣe ta ni láti dredge odò kẹ́kọ̀ọ́ mímọ̀ bá ṣẹlẹ̀ àwọn tí wọ́n sì wà nígbọ́nà ìṣàkóso wọn ò sì mọ̀ pọ́n kùnà torí pé wọn ò ronú wọn ò bọ́ ẹkún wọn ò mọ sọ̀rọ̀ pé àwọn gbà kí wọ́n fi press release síta pé a gbà wípé ìkùnà wa ló fà á tí ẹ̀kún omi fi ṣẹlẹ̀ ń bi báyìí báyìí báyìí báyìí ọkàn wá sì tẹ́ bá láti sọ fẹ́yìn aráàlú pé ẹ mọ̀ bínú irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ẹ ríru release látọ̀dọ̀ ìjọba o torí pé wọn ò gbà pé kùnà àwọn ni máa sì rí kípínlẹ̀ ọ̀yọ́ mọ̀ gbà pé kùnà àwọn ló fà á tí ọjà bòde fi jóná kanlẹ̀ ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní fire service ó wà active kò ní jóná kanlẹ̀ ni tó bá ṣẹlẹ̀ wọn ó tètè paná ẹ̀ ṣèjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àtijọba bílíọ̀nù naira ò rí nǹkan kan ṣe sódò àríyọ̀ tí mọ̀ kún gbogbo ìgbà táwọn aráàlú wá tò lọ bẹ́ẹ̀rẹ́bẹ́ ṣèjọba orílẹ̀-èdè ghana sọ fún mi káwọn ọmọ pé ó yẹ káwọn ó fẹ́ odò tí odò fi wá kún débi pé gbogbo òlu Accra ẹ̀kún omi wá mú wọn ń bẹ̀ téèyàn fi wá ń kú ń bẹ̀ ṣé wọn ó sọ páwọn òkùnà báwọn ẹ̀yin tẹ̀ ń ṣèjọba alẹ́ lórí destiny wá wà lọ́wọ́ yín ẹ sì ń fàyè wá tàdáìsì ẹ̀ ń fàyè wá gbálúdò torí pára àlú ò lè lọ rèé dẹ́jọ́ odò fúnra wọn tẹ́kùn bá sì dé àwọn ní ọ̀kọ̀ọ̀kọ́ gbé lọ kò lè gbé ẹ̀yìn torí létí yín ò sí ńbẹ̀ ẹ̀yin aráàlú náà ẹ gbọ́ ṣé kì í ṣe pẹ́yìn náà yàlétí lápá ṣé kì í ṣe pẹ́yìn náà lọ rèé kọ́lé sétí omi ṣé kì í ṣe pẹ́yìn náà gbé ọjà sábẹ́ wáyà tó ṣe pé tí wáyà iná bá já ẹ̀yìn ní ọ̀pá ṣé kì í ṣe pẹ́yìn náà lọ rèé gbé gbásẹ́gbẹ́ títì lójú highway níbi tí ọkọ̀ tí ò ní bírèkì tó ṣe pé tí bírèkì rẹ̀ bá já ẹ̀yìn ní ọ̀pá ẹ̀yìn náà mọ̀ dùn bẹ́ẹ̀ mọ́ ẹ wá bò míì tẹ̀lé dúró sí ṣùgbọ́n bí ò bá sí bò bẹ́ẹ̀ nǹkan ibò wọn lọ ẹ rí pé kíní ń complex díẹ̀ ju gbogbo ẹ lọ oríṣiríṣi ohun àlùmọ́nì téèyàn fi lè jí èèyàn tí ń bẹ lórílẹ̀-èdè individual ò lè lọ bẹ tẹ ẹ bá bá epo lórí ilẹ̀ tí mo rà tí mo fowó mi rà tí wọ́n bá fi lè gbọ́ pópó bẹ́ẹ̀ wọ́n wà fẹ́ǹsì ẹ ni wọ́n ó gbà lẹ̀ lọ́wọ́ mi ṣùgbọ́n tí wọ́n bá rí pé ìyá ń jẹ nìkan wọn ò ní lọ rí bá pé ìyá sílé máa jẹ ní báyìí ẹwà ẹ take over ẹ lọ rí kọ́lé mi fún ẹgbẹ́ kúrò nù ìyá wọn ò ní ṣèyún ṣùgbọ́n ìyẹn jẹ́ wọn ó rí epo lórí ilẹ̀ nìkan
won so pe egbe ku nbe won se fence yipo be ko ti di ti joba se bodu o tun se ro lodo tin bo tekun mi o tun ma gba won yan na re se bi ina jamba na mi o tun se sele ti o tun jo nkan guruguru re eyin ijoba e si ni mo pe e kuna lati se nto to ati le to ye gugu alumoni leni awo o si ni a le se funra wa baba lowo ta fi gbebo o sa le dread odo funra wa ni ta ba lowo ta so pe a le ko ile ta mo gbe te ba ti fun wa ni housing scheme ti yo kari gbogbo wa sa le se fire extinguisher ati o paru na to sele ni bodi oju si ijoba gbogbo eyun te ba si ti kuna ko si nta fe se si ori ara ilu lo ti wa dun gbanin sugbon lodo ti yin iwon ba in lo le kan yin be to ba ti e kan yin rara alati awon olori wa ti en so pa awon lai ti en ni pe alaare lati gbe wa debu ti ogo salagidi ni abi alakala bosun owo re amulele

0: Ocho, ọmọ Nigeria, ọ̀rọ̀ rẹ o, ẹ̀yin, ẹ jẹ́ kí n mọ kí àwọn comrade mi káàbọ̀ sórí ètò. Comrade, inú ọ̀làjì Akinloye Adisa, ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: Ẹ káàárọ̀ o, a kí gbogbo ọmọ Nàìjíríà.
0: Bọ̀sọ́ bá ń gbé kinní sókè díẹ̀ kí ó ṣe
1: déédéé nù wọ́n.
0: Àmì.
1: Ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dàrú.
0: Àmì.
1: Omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù olówó bá wa dẹ́kun ẹ̀.
0: Àmì o.
1: A dẹ̀ tó fi àsìkò ibi àwọn èèyàn náà kán dákun kan jọ. Omi ìdọ̀tí nǹkan tán ń dà sínú ojú àgbàrá. Kì í ṣe pé àwọn àjànú ni ó lọ bá ni ó bá wọn kó lẹ̀ ibì kan náà ni ó forí sọ. Kán dákun kan já ṣe ìmọ́tótó ara wa.
0: Tó ẹ ṣeun. Kọ́mọdé Látúndé Adébáyọ̀, ẹ káàbọ̀ sórí ètò yìí.
2: A kí gbogbo ẹ̀yà ara ilé, a kú ojúmọ́, a kú òpin ọ̀sẹ̀, a sì kí olóòtú Ọlọ́run bàbá dá sọ́rọ̀ orílẹ̀-èdè.
0: Àmì.
2: Gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kan Ọlọ́run bàbá tún wọn nú.
0: Àmì o. Ẹ̀yìn Kevin Dákunjọ́ bá ń gbé fídíò sí orí Facebook kí àwọn ará ilé ó máa wo fídíò odò àríyọ̀. Ibẹ̀ ni kó o ti bẹ̀rẹ̀. Lẹ́yìn ìgbà náà tí Èkó tí omi ń ya láti inú ojú wíńdò wọnú yàrá bá ń gbé yẹn náà sí. Dẹ̀ẹ́n ti Accra ní Ghana bá ń gbé yẹn náà sí lórí Facebook kí ọmọ tẹ̀lera wọn káwọn ará ló lè bàá máa fi ojú wòran nǹkan tí à ń ṣàlàyé rẹ̀ lórí ètò láàárọ̀ yìí. Comrade Ọlátúndé Adébáyọ̀, ẹ jẹ́ kí n tọ̀dọ̀ yín bẹ̀rẹ̀. Lọ́dọọdún ni ẹ̀kún omi ti máa ṣẹlẹ̀ láwọn agbègbè ibi tí odò ibẹ̀ tó ya kanranjẹ́gbọ́n. Torí oríṣiríṣi odò ló wà, odò míì ń bẹ tí ò ya kanranjẹ́gbọ́n torí pé kì í ṣe odò ńlá. Ṣùgbọ́n àwọn odò tó jẹ́ odò ńlá lọ́pọ̀lọpọ̀ bí ilẹ̀kùn omi ti máa ṣẹlẹ̀. Só ní ìdí kó tèkì ìjọba ní ọdún bíi ọgọ́rùn-ún ọdún ká tó lè bọ́ nínú ọ̀rọ̀ pé ẹ̀kún omi ń ṣẹlẹ̀ nílẹ̀ wa.
2: Kò yẹ kó tó yẹn.
0: Bọ̀sùn bá ń gbé máìkì ń ṣẹ́nu wọn dáadáa.
2: Bí kò tiẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe ẹ̀kan náà lábára wa ń bẹ̀. Bẹ̀ẹ̀ ó ti yẹ kí àtúnṣe tiẹ̀ mọ ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ ká ti mọ rí pé kinní ti ń yàtọ̀ kinní ti ń yàtọ̀. Ṣùgbọ́n kàkà wa mọ rí pé nǹkan ń yàtọ̀ lọ́dọ̀ tiwa ń bi àfi tábà tún mọ rí pé nǹkan yẹn ó tún polúkú mọṣọ sí. Ntẹ́mi èso àwọn ìjọba wa ọ̀pọ̀lọpọ̀ wọn ti fi ojúṣe wọn lẹ̀ láì ṣe ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń ṣe. Bó tẹ̀jẹ̀ wípé tí àwọn aráàlú náà ń dá bẹ̀ǹgbà míì ó wà ń bẹ̀ lára ìwà kọ̀lọ̀ràn sí mọ́ṣe báyìí tí ó lè mú àwọn ewu yẹn wá tí àwọn èèyàn wá ń ṣe. Bọ̀ lábẹ́ bó ṣe wù kó rí mo sì di gbogbo ẹ̀ náà lé ìjọba lórí. Ìjọba tí ò ṣe ojúṣe wọn tó yẹ kí wọ́n ṣe tí wọ́n bá ní káwọn aráàlú mọ̀ dalẹ̀ síbi kan máa tán bá gbé security agency síbẹ̀ tí yóò mójútó tó when you give law tẹ́ ẹ̀ bá ti gbé àwọn security tí wọ́n máa gbé òfin yẹn ró tẹ́ ẹ̀ bá ti fi wọ́n síbẹ̀ òfin yẹn ò lé ní ìtumọ̀. So orí ìjọba náà sì ni mo dì í lé ní orí. Ó yẹ kí ìjọba ti ṣe ohun tí ó tọ́ nígbà tó bá ti ń di pàálẹ̀ kìíní pàálẹ̀ kejì ìyẹn ni pé wọn téèyàn bá ti mójútó ìyẹn ni pé wọn rí títọ́jú yẹn rò ohun tí wọ́n sọ ni wípé tójú ń bá lè bàjẹ́ kó bàjẹ́. So tí a bá ti wá rí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tó dẹ̀ ń kọ́ntínú bẹ́yẹn ní gbogbo ìgbà ìyẹn ń fi yé wa wípé títí àwọn ìjọba wa nìkan òun ni wọ́n ń rò wọ́n ro títa wa aráàlú. So eléyìí tí mo ṣe wá rí pé ó fàá jù náà ni wípé àwa aráàlú yìí àwọn tó ń ṣèjọba lé wa lórí yìí bó o náà ṣe débẹ̀ tó di pé àwa ni à ń fowó ara wa fa nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa yìí. Ibi tí mo kàn conclude sí nìyẹn lọ́nà wo bó o la ṣe fọwọ́ ara fa nǹkan tó ṣẹlẹ̀ sí wa àwọn ìjọba tó wà ń bẹ̀ tá à ń pè pé wọ́n ṣe nǹkan tó tọ́ ìbó o náà ṣe débẹ̀ ṣe bí àwa aráàlú la dìbò yẹn fún wọn pé ya ìwọ lọ bí. So ṣé a dìbò fún competency ṣá àdìbò fún ọmọlúàbí tó di pé àwọn èèyàn wọn ṣe yẹn mọ ẹ ń bá ti gbowó wá ni ó kù tí wọn bá lọ tí wọn ń dìbò fún àwọn dẹ ni wọn ń sojú wa àwọn níwọ̀n bá wa tó nǹkan ṣe. So nígbà tí wọn bá ti wá gbowó fún wọn náà bá ṣe nǹkan kan mọ ẹ rí i pé àwọn ẹni mọ rí i pé àwọn ò lẹ́bi ẹ bẹ́ẹ̀ ti gbowó kẹ tó ti wà síbẹ̀. Tó bá jẹ́ pé àwọn èèyàn wa bá ṣe ń dìbò fún competency àti ọmọlúàbí pé ẹnì kojú òṣùwọ̀n ó lè ṣe ẹni yìí níbẹ̀ rọ̀ náà ọmọlúàbí lélẹ̀ ó ṣeé ṣe kí a mọ̀ bara wa ní ibi tí a bara wa yìí kí yàtọ̀ kó sì mọ dé díẹ̀ díẹ̀.
0: Ó dáa ẹ ṣe mo dúpẹ́. Comrade Ọlọ́dẹ Akinloye Adisa, kì í ṣe Nàìjíríà nìkan ni oríṣiríṣi àwọn ìpèníjà ti ń ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ nìbàdàn, Àrítẹ̀kọ, àwọn fídíò bíi tààrí nìyẹn tó trend dáadáa àti ti Accra Ghana kódà èèyàn 13 ló ti kú báyìí as at the last time I checked. Kí ni a ṣe ní Áfíríkà tó fi jẹ́ pé àwọn olórí wa wọ́n ń já wa nítàn mọ́ lórí èròǹgbà àti àfojúsùn tí aráàlú ní lórí àwọn tí ń ṣàkóso ilé lórí.
1: Wẹ́ẹ̀ èmi ò níwòye tèmi tí òfin tí ó fẹsẹ̀ múlẹ̀ to ba wa gbogbo iwa baje omi yale agbara ya shop to sumo ko sele bi Switzerland bai en to ba gbegbese pe o break ofin ikole kodoti o dabi ijiya to nbe fun bi ijiya adigunjale o lo wa fun so te ba de where pe Switzerland awon no rate as the ilu to epo oni imo to toju lagbaye so mo de ro gbugba awon olori wa na lata ke se Nigeria nikan alawon ilu na to tun do ti ju Nigeria lo te pe be a le mo fi osi ka mo fi se competition pe se ba na si a se fi ade but into laro fin ti Switzerland lori environmental kini won na ni pe iwo to ba ti need ti o ya mo bo se dispose because to owo ijoba ba bo esun apayan adigunjale ni won fi ken so fi head e mule gan so no fati lu won fi je to mo toni toni so ni mi o kan ro ijoba ese kuku latori alaga council ke sawon olokada aba won ni mo to ti o park dada ni won mo dogbon ni lara gbo lowo won na kan je kan ba gbe ofin to muna doko to je pe eun kaluko le mo pe okay o cleanliness is godliness pe ta ba se amojuto ile eto ara wa kankan aran ara wa lowo na ni ke se pa fe fi ni mo toto lati fi kuba awon ara ilu yoku so ofin to mo to mule doko to muna doko ti o affect italica ti o affect olowo tan ba se o obili pe Nigeria tesi waju ase ni wa bakan na mo
0: so eyin ro pe opolopo awon soro tan ni o boys down lori ofin ofin ofin
1: be ni because te ba wo lati le na te ba ri bibeli ni to omo re ko le fun ni isinmi so ti awon ofin awon baba te pe nkan ti se won lati le awon na won obi mo janduku te pe ti wo ba pe pe aye jo awon ninu koko dudu ni eko funfun ti jade be ni isin yi awon iya tiktoker awon baba awon sporty bets abi o kini gangan kan te pe awon na bimo te pe iru e gangan la awon mo na emulate bai so ko ti awon to bimo ni isin lawon bi kokan te pe e ti wo bai pe iru ro nbonu te pe ko fe si sanity mo ta ba de wo bai pe awon ile ohun awon ile ijosin wa awon oluso agutan kan ba wa wo pe okay bo la se le se kan change mindset ti preaching to mo preach pe ida mewa ni kan ko ke se feasibility la ni kan le gboro mo fi le kan ba change most of their sermon iwasu jo Sunday ati tijo jimo na pe e ja se ntoto nigba toto nigba to ye because te ba wo ba pe gbogbo awon eyan mo bujoba ijoba ijoba so we me bujoba because we believe pe ta ni joba gbogbo ayi na ni joba
0: gbogbo epo lo silu ni e ni bujoba gbogbo lo silu ni ijoba leyin na
1: ah ke so
0: ijoba lo si wa lori alefa
1: egbe
0: yin ni nbe leyin do
1: so gbe wa lo fa ti o mi ale agbara ya shop to sele ni
0: omo Nigeria e mo bo lori Facebook e wa wo nkan koda ibi ti afa soro ojoku ololo nse ri hun Facebook ti e lo Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan oni Facebook ti e lo ibe le ti mo wa lojuloju lori Facebook mo ti ri comment latodo Akinwale Fatai oni ba mi eketo sa I'm enjoying you from Accra Ghana kolon sa no wa is too much o tumo si pe o confirm nkan ti mo nso wi pe ekun mi to sele ni Accra oya Kevin ba ngbe video Accra hun ba ngbe si ori Facebook bye bye ki awon eyan kan wo mo ro pe drone na fi ya video yen o gbe gbogbo olu ti o so bi omi se wo gbogbo olu Accra olon sa no eni o mo ni agbara gan Ghana tawon mo Nigeria awon Akinwale Fatai evidence to na sa lo be pe o da pe ori amola to mo pon be in lo na so pe o mo ni agbara ekun omi ti fe se ko sa de shop e bo ni evidence se ko de shop to tin sise sekun omi o affect ibi ti wo tin sise nti e tori pe kini yi o ni agbara o eni pe
2: ko mi
0: mo tun le pada wale
1: ko mi mo tun le
0: pada wale ka bi se ledu mare ba n gbe video ti a kra si ori Facebook Splash FM 105.5 Ibadan kan ara le o mo wo lapa abe hun comrade Adebayo Olatunde se o tun ye ki ekun omi o tun se lodun ti nbo pelu eleyi ta ri lodun yi tori wipe ngba mi omi nu mo nko mi ti awon ti won wa ni private sector ti won ba ri pe nkan to ku die ka to ba sele to wa disastrous won fe hold awon to wa management accountable pe eyin le je ko giri ile ise yoya olo ma jari ko se dada ki fence company kan wa wo se ko won bere pe akile eyin te management n wo se ko ti kokko land de se ri ni to ti to fi wa yanu awon to je staff o mo pe ri nkan negligence of the management lo fa ti fence ile ise fi wo te si ri nkan kan se si be na lo se ye ka won do ba mo ni guilty conscience nigbati iru awon nkan bayi ba sele tori pa awon natural disaster mi nbe o to tun heavy to je pe odo ko fence natural disaster ti o se manage sugbon awon mi nbe to je pe to ba sele bayi yo mo ko ah ele lagbara bi kala kan kan ka dede san lojiji ko kan mo ka won le ko wo to je pa awon ni agbara iyun eyan le mo pe ko si te fe se si yun ile riri le se lawon apa bi kokan bo ti le je pe awon bi omi nbe teyin go mo pe ah bo le o se ni ri nbi e wo bi te college re ti odo se ro pe ko ni ri njo kan ni iyen normal sugba awon mi wa ti je pe yo kasa ide ri ni bi te fokan si iru yun idiri le le sele ti o gbe ile to je pe won mo pe nkan ni orike matthew lawon orile to ti dagba soke ti dile ti mo nda won lawo nbe awon yen natural disaster to le mo se control ke se bi ekun omi to je ka ti dread odo ngba te ba dread odo se ko ni wa bi ti o gba ni se wa tun ye ka tun ni ri nkan yi lodun 27 bayi pelu nta tun ti ni lodun yi bayi
2: e se olotu eleyi to o sele be se analyze natural disaster eleyi mi nkan si natural disaster mo kan si afowofa disaster because nkan to ba ti ni ti eyan to ba ti ni teyan le se si ti o fi ni sele teyin o se ti ye wa sele a le wa ka wa lo to si abe natural disaster tori pe nkan ye omi a mo pe ajodo olodun tin wa
0: but
2: so won kan fe to sabe natural disaster ni iru awon yen to
0: ye disaster ni
2: afowofa disaster ni to ye ki joba se ti o mu jojo now boya boya ba wa tun se nso yi ma ro awon akegbe wa oniwe iroyin awon ni ka won na ti gbogbo agba na ba ton pa lo ta ba ton pariwo re ta so bayi ti a dale boya ijoba latese kuku de ijoba ipinle de ijoba apapo boya won o ti e wo wi pe o ta bi pe awon eyan o ti fe wo pe ariwo won ti poju ti ru e ba ton sele ngba mi boya won o ti e le dide si lati wo pe mo so pe ke ise kan lo bere but kati e ri pe won ti en se nkan kan e wo do ari yo te en so yen mo se bi odun melo ni mo ri to gbo didi trailer lo edele ele to n sele just office bi oyi moto bus church kan lo ni so ko se mo sele ti mo tin gbo pe ru odun yen se ke so odun mewa so ta sugbon awon eyan wa gege be se so
0: odun ba si wa nbe o du ti nbe
2: sugbon do ni pe e ti so wi pe won ti nti o wa lokan opolopo temi ri ni wi pe office ni mo reyin akowe se bi se temi ma ku nbe be ba je pe private organization be se so yen o lo je pe ni ngba mi tan ba so pe fe so nkan ijoba di taladani emi mo nfe foju wo pe boya yo ni amojuto to peregede to di pe iyen ni orilede Nigeria o ni orilede Nigeria even eja fi bi eko wa ka fi kesi the private sector le fi we public sector enu mi gba gbogbo eyan na si le testify si tori pe o pe kini ti o ga to ga mi o ba ti ta o wa laaru mi o ni pe be ba ti je pe nkan public so be ni awon awon ijoba awon to wa ni ipo ase wa yen ni won se pe se leyin odun merin abodun mejo mi se bi mi o je ko ibi ariwo mi ko loku ti won ma pa but se asi ni sa won ijoba wa sa won ti ayan se po si won si ni okan omo niyan sa se won si nro wi pe ara awon eyan wa bi o ti eje direct children bi o ti eje direct wife ke o pe awon na si ni ebi abi ore abi ojulumo to na tun ni eyan ni gboro ti nkan yen le kan tan ba fi oju se won le lai se sa kan ro ijoba ni kan jo pelu ele to sele kan mo tun je ka ni riru ka ni riri iru re mo labe o to patapata titi oja bodi o ba ti esele ko ye ki o kan ye ko kan ra se udan pe kan de ti call e ko ye ko to
0: bi o se to yen
2: tin kan ba wa bo se ye ko wa
0: e se mo duko du oni tin o ya Kevin ba n gbe video mo nbo ki n fi card abala nle ba n gbe video bi oja bode hun in ti won mu latoke to so bi gbogbo e se jona e ba n gbe sori Facebook bayi ka wa ra le ori tori pe boya awon te ti ri tele boya awon te kan so periphery e ti mo bi gbe se jona to boya ti ri video to capture bi gbogbo be se jona to ba n gbe si ori Facebook bayi Splash FM 105.5 Ibadan ke wa wo nkan be e wa wo ara ti na da sibe hun oju se ijoba abile ni lati ni ile ise panapana ti ijoba abile ko si n to buru nbe ijoba apapo o ni tiyan ijoba apinle o ni ti won se ro pe it is the failure of government at all levels come don la ja kun le mo bi o pe oja bodi jona to bo se jona to un ha si ti pana pana ti o pa lese kese tadu wa lati fi jala won tin taja nbe
1: mo gba be koja la ro yi mo de duro fun bi iseju kan si meji mo wa wo pe ki gan lo le fa na bi bayi igba ke sala koko ti o jona ni ba to jona tele na ba won se tan separate tan ko awon shop kele kele fun won te pe lati separate kini won so le mi kan fe fi asiko iro ijoba ese kuku kan wa bi won o se jagiri mo won because ogun awon oja yi le ngba taxi lowo won le ngbo lowo won te pe at the end of the day ki wa ni nti o je intend give back to them te je pe intend fun won papo so le mi fun bo bayi pe gbogbo awon oja wa bayi asiko ojo lawa awa mo to fana lasiko ojo ta ni boya aba won kan gbe popa mo ni epo
0: ojo si lo lale ojo to precede ijo to ije kesele
1: so ti omode ba subu yo waju agba ba subu ko weyin wo so gbogbo awon to je oloja eloja limi na mo fasiko iro wa kan dakun kan jo o se gas abi kini kan na n gbe sinu shop ni kini kan dakun kan ma gbe sibe n bae mo to ba de je ko won tun gba mo vigilante ni ko ma di pe boya awon kan ni won ta fasoku pẹ̀lú kí ni kan jẹ́ kí security architecture bẹ̀ kó improve ju báyẹn lọ pé ókè o pé a tẹ bá ti ń lọ lálẹ́ o iná ìjọba o ẹ switch ẹ ọ̀fọ̀ kò sí ní tí ò lè ṣẹlẹ̀ o so that wọ́n lè wò bẹ̀tí ìjọba ẹsẹ̀ kúkú ìlèmi blame jù pé tẹ́ bá tó kíní kan ẹ mọ̀ wulẹ̀ pa alákàrà tí ẹ bá competent láti ṣiṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ gbàgbé bóyá èèyàn kan ni òfin yín lọ́tọ́nọ́mì ẹ lọ ṣiṣẹ́ yín tó bá yẹ kẹ́ ẹ ṣe owó láàrin mọ̀ pé wọn ò fún yín bẹ̀t ẹ try láti wò pé ìtẹ́fẹ́ ṣe rí o ẹ wá sí Splash FM ẹ wá sí àwọn program tí ó jẹ́ pé ìtafẹ́ ṣe rí tẹ bá ti pariwo síta ìjọba tó dúró lè yín lọ́rùn tí ò fẹ́ kẹ́ ẹ kárí ẹyá ọ̀tọ̀ tí wọn fẹ́ kẹ́ ẹ ṣojúṣe yín àwọn gan ni fẹ́ kó àwọn èèyàn ó mọ̀ pé àwọn gangan ni sìta nítorí pé ó ń dà lóru bẹ̀tà wa kan ti ń rí yín bíi pé ẹ competent ni pé orúkọ yín ni ó wà ń bẹ̀ ọba kan ó jẹ́ tẹ́pá mọ̀ pé nígbà ayé àwọn àròlé o nígbà ayé àwọn honorable láfi o bàbá sanda o nígbà tán ṣe alága àríṣẹ́ takuntakun tán ṣe ẹ̀yìn kan wá débẹ̀ ní ìsìn ẹ wá ń lọ bí ó ṣiṣẹ́ ìjọba tẹ́ pé kí lọ bí iṣẹ́ dédé tọkàn kówó òlu jẹ so lè mi fi wò báyìí pé ìjọba ẹsẹ̀ kùkú ìnìkan jáde síta pé àwọn òde ni tẹ́ḿpléètì lọ́wọ́ pé wọ́n ilẹ̀ ṣe ń ṣe ìjọba ẹsẹ̀ kùkú ni pé wọ́n kàn fi pòsíṣàn tán wà wọ́n fi kọmpẹ́ṣẹ́ẹ̀tì wọn pé ẹ ti ń tẹ̀lé gómìnà ọjọ́ ti pẹ́ kó kìíní ẹ̀yin ẹ̀ lọ mọ kásà ọ̀tún bẹ́ẹ̀ lọ́mọ wà nǹkan jẹ because èmi bí li pé tíjọba ẹsẹ̀ kùkú bá dúró déédé o àwọn ọjà wóróbu bá yẹn kò sí tó yẹ pé kọ́ mọ̀ fún wọn ní proper security and then kọ́ mọ̀ fún kan sensitize wọn kan ṣe ìlanilọ́yẹ̀ pé ó yá o tẹ bá ń lọ ilé ẹ̀pá náà yín o ibi tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ o ṣọ́ọ̀bù báyìí tí nǹkan bá ti ṣe o tá a bá lọ ṣe preliminary investigation pé ọ̀dọ̀ yín ló fà tí iná fi jó àbí pé kíní ẹ fojú kú àtòfin
0: o. wọ́n níbi tá a bá ti ń sọdún lásán màjàlá ti sọdún mọ́láwá ọ̀rọ̀ yìí náà ni ó tún dá wa padà sórí òmìnira ìjọba àbílẹ̀ torí kó tó kù bá kú lágboolé a mọ̀ kán gùn sẹ́nìkan jẹ nìkan lọ tí ìjọba àbílẹ̀ bá wà bó ṣe yẹ kó wà wọn ò ní local fire service ibi tí nǹkan sì ti ṣẹlẹ̀ under purview ìjọba àbílẹ̀ náà ni so kákó ìjọba àbílẹ̀ bá dúró dáadáa o tó bá dúró dáadáa o ìlẹ́ kọ̀ọ̀kọ́ gidi ìsókòtò bírò nǹkan ṣe ṣẹlẹ̀ pé ojúṣe ẹ̀yìn lẹ́kùnà fire service yìí ni òṣìṣẹ́ ọjà yìí ni fún wa lè tó ààbò tó táwọn ọlọ́dẹ bá ń bẹ́ẹ̀ nú ọjà tí security bá wà ń bẹ́ẹ̀ àwọn agbóhùn tiẹ̀ kọ̀ọ̀kọ́ rí káàdù gan tiẹ̀ tó gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ ọlọ́dẹ ní òkọ̀ọ́kọ́ nǹkan mọ̀ jóná mẹ́rin nǹkan kan mọ̀ rún èéfín mọ̀ rún bẹ́ẹ̀ tí wọ́n sáré lọ dá ọwọ́ rẹ̀ dúró kó tó di pé yọ ṣẹlẹ̀ nígbà tá a bá wá di pé ìjọba ìkùnà ti wá wáyé níjọba àbílẹ̀ tá a di pé gbogbo ẹ ti fọ́jú pọ̀ kò sí autonomy kò sí functional local government system a wà bó sórí state government kódà náà ẹ̀yin tẹ́ ẹ fún ọlọ́run tẹ́ ìdìmọ̀ òṣìṣẹ́ kábírù kò ní rúkò tó ní jẹun tí ó rú òru ẹ mọ́ bínú dàrí mr kábírù ó ṣe é sì ni now ẹ̀yin sọ pé ẹ̀yin ò ní rú ẹ̀ tó ní jẹun tí ó rú òru nígbà tẹ́ ẹ̀ jẹun tí ó rú ó yẹ káyọ̀ sì lè rú náà ó sì yẹ káyọ̀ ó lè fún fire service tí ó ṣiṣẹ́ nígbà tẹ́ ẹ̀ jẹun ìjọba àbílẹ̀ ò function ìjọba àpapọ̀ náà tẹ́yìn náà sọ pé ẹni federal fire service kí wàá ní ìwúlò federal fire service nígbà náà nígbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ tẹ́ ẹ̀ lè dáhùn láti ṣètò bí wọ́n ṣe paná o tó fi wá jóná tán kódà kẹ́ ẹ mọ̀ bọ̀ láti sẹ́yìn gan kó ṣe pẹ́ ẹ̀ ní ọ́fíìsì kankan bàdàn kẹ́ ẹ mọ̀ bọ̀ láti sẹ́yìn how many hours left drive láti sẹ́yìn dé ibi tí nǹkan ìṣẹ̀lẹ̀ lóru kò lè tó 2 hours ijo awa sikin ti eni loru
1: fire service on di odo
0: ani mo ti en so pe ko se ko se yin mo ti nbo to defend fire service mo ni ikuna to your state ka so pe ikuna joba bile ikuna your state it federal mo wan so bayi ka so pe only fire service federal government ni ka yo ko ko se yin lo wa
1: ijoba bile program ojo Friday e ba wa invite alaga to foto wa nbe dani
0: alaga be wa lana
1: o wa ke bere performance kini budget won gangan kini abision won ni budget ni won kan le ma lo office bi pe boya won kan lo bi se bi o si se ijoba kile ni kini action plan yin kile fe se
0: it is where
2: e ma gba gbe pe ijoba ta se lowo e already o ti ra won ni gbagbo nu ijoba ibile
0: e ja ko lowo oja o ya eyin bosun owo re amulele e ku kale
3: to ba dani loju ki ko ni lenu gbangba la shata sakata para la sento
4: Flash FM 105.5.
5: Be prepared for global opportunities.
6: Study at Trinity University Yaba Lagos.
5: We combine practical learning with real world experience so you graduate confident and career ready.
6: We equipped you with skills the world demands.
5: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
6: cybersecurity, computer science, accounting, economics, marketing,
5: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
6: Trinity University, building on the rock.
7: Hey, CSE, okay, Segui, Galaloju, District Headquarters, it take a place, so Jala Galaloju Meta, 3 days powerful revival, and Wakori, Noruko Jesu, in Jesus' name, Sebi Atikoi, Ben Yoruko, Yeniki, Gwekuma, Wale, Ben, Nibuki, Dinta, and Watianus in Sele, that's your Monday, 6th to Wednesday, 8th July 2026, Lagomaria Borole, 4:30 p.m., Lagoma, Buragiri, Thursday, 9th July, Ne Press Night, Seluakori, and your fee for Rukore, or just Sunday, 12th July, Ne Thanksgiving, 45 years from the anniversary, Ne 10 Ebo Olorun la kori e opo awon ranse Olorun alaye ni o sise ranse da pe pe baba wa pastor Dr. Michael Falowo JP district superintendent pastor Falowo Adua Gbemi Sanse pastor Ayo Ajetumo bi minister lara won lori emi evangelist Olanike Olade ti JP evangelist Yemi David Latabule Tito bi Jesus evangelist Oluwa Toye Falowo evangelist Aderonke Oyedeji Wale Victory ati be be lo CSC Oke Segun Igbalaloju district headquarters wa ni opposite New Gbagi Market New Ife Road Ibadan olugbalejo agba chief Dr. Solomon Akani Olade ti tara po mo
8: lopo igba awon eyan ki mo bi data won se man tete jotan emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere kin sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gia 3 gbogbo awon apps to ti shi sile le mi a ma refresh n temi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbo n to ma nwi
9: yay mo gbe o data ti mo sese se ma ti tan
8: se mi o so fun e
9: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
8: ero ibanisoro la so le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amoju to data re
9: je igbadun data re ni welemu leave it 100 mtn
10: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yípadà
11: ṣé lóòótọ́ báwo ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni mi ò gbọ́ nípa ẹ̀ sọ fún mi sí
10: àfi bí ẹni wú bí àná ni ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀

0: My brother, I hear say Lafarge don't change name.
1: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HTRM construction for this week country since 1960.
2: HBM Nigeria, formerly Lafarge.
1: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
3: Flash FM 105.5.
4: Oro, too bad.
5: Kaabo pada lati oke lohun gbangbala satale ngbo lori kanis splash 105.5 fm alajo layin ka mori lori tiktok yo oju oni tin e ma wo mi lori facebook splash fm 105.5 ibadan splash fm 105.5 ibadan e ma wo awon video ti an so re fun yin lori facebook ba ngbe video ti mole mo bode peyin na sibe eko ati odo ariyo mo gbe ogun esiko mo rotate e je ki n gba ipe latodo awon arale bi iseju meji si meta ka to bo sabala bo mi lori eto eyin ti en comment e le mo wo mi lori facebook splash fm 105.5 ibadan tabi lori tiktok at mr dobwe aladitu at mr dobwe aladitu lori tiktok mo wa live lori facebook ati tiktok hello
6: mr dobwe
5: o ko yin ati bi ti e tin pe wa
6: abubakar badmosi na ne Ina laji.
7: Naam.
6: Mo se ti lo. Se progressive baba wo lowo re.
7: Ki le wi?
6: Ah?
5: Won ni se progressive baba wo lowo.
6: Baba wo lowo re. Ah?
7: Progressive ni baba, progressive na den Tinubu.
5: Won ni se progressive won re, se progressive won le tan ri.
6: Baba wo lowo re. Ah?
7: O suma progressive o yato si dem o yato si do or die politics.
5: Oda ese adupe ibeere lawon beere lowo ni laja kilo studio line ti awon eyan le fi pe wa wole oni 0706949300 0706949300 tabi 0701447 5770 0701447 5770 nlo du oko mejeji towo bi tabi ke comment lori facebook splash fm 105.5 Ibadan tabi lori TikTok at Mr. W Aladitu awon ona te le gba lati da sinu o ko yin ati bi te tin pe
8: o mu yes loruko mi o pe lati aye to re gbe da tuba
5: e ka bo sori eto yi
8: W
5: baba
8: o ko se adua fun yin pe e ni tenu gbo bi owo
5: ami
8: gbo ti wa nja pada si bo olorun ni jo de bayin
5: ami
8: pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo ojú ọ̀nà tẹ̀ ńlá tá à ń pariwo tẹ́yìn náà ń pariwo tí sì ń jẹ́ ṣíṣe ẹ̀yin náà ò ní bọ́ ní òdè náà
5: àmì o
8: ọ̀nà òsì ni ìdímọ̀ yín
5: àmì
8: láti tóbi ọ̀rọ̀ náà haúlá wà náà fún ọ̀tà
5: ìlàbìlà
8: ìlàbìlà àlùyìnlá sí mo kí akínlóye mo sì kí akẹgbẹ́ wọn tẹ́jọ wà ń bẹ̀
5: ẹ ṣeun
8: ọpọlọ yóò ní dàrú
5: àmì
8: olóbó ti àbúlẹ̀ jẹ pé bó ṣe rí orí káwọn akínlóye fà ń gbà mí ká tún kí káyìn bí wọ́n rí afẹ́fẹ́ tí tún dájọ́ ń fà tó wá kí wọn ṣe rí ọ̀rọ̀ odò àwọn ìjọba mọ̀ fi ẹ̀mí wa takátì tó sì yẹ kó rí bẹ́ẹ̀ torí rẹ̀ náà lọ́lọ́run fi pé rú yín kalẹ̀ sórí afẹ́fẹ́ láti tàn mọ́lẹ̀ sí láti jẹ́ káràlú ọ̀dà sí aráàlú ọ̀wà máa mú ìmọ̀ràn wá wọ́n sì máa fetí fáwọn ọ̀gbọ̀ngbọ̀ ẹja bẹ́ẹ̀ láríyọ àríyàn yẹn ti wà ní ìsìn ìsìn ọdún kéke ọdún àkọ́kọ́ tí àríyàn

0: ẹtí bíríìjì wọn fún tí wọn já ayé ìjọba kálá ni ẹni tó bá gbà náà ọmọ ẹja mi. Wọ́n wà ń ṣe gádà níjọ náà èmi wà ń bẹ́ o òye wọn ni wọ́n pé o àtijọ́ náà láti ń sọ pé sẹ́rú gádà ìlọ́yẹ odò tẹ́ tó ń ṣe lọ́wọ́ yìí. Torí pé gádà tẹ́ ṣe lọ́dún náà àmùlọ̀ wà ń bẹ̀ lọ́dún tó ti pẹ́ ó wá ṣe gádà gangan lọ́dún yẹn gádà wa wà ń sálẹ̀ títì wà lókè ó wá fíìlì ẹ̀bà àjọ ń dọ́nà ẹ̀kọ́ yẹ kó kulẹ̀ ga ni àdẹ̀gbà ká mú tóun ti bẹ́ẹ̀ ní ìjọba jimọ̀ bí ẹ̀mí tí ó dohun tóun tó ti kọjá ló dohun kèéṣe kéke o láì mọ iye àwa ń sọ solúsàn fún wọn tí ẹ̀mọ̀kì tóun bá ti le kún bẹ̀ yẹn ó do fọ́ọ̀rọ̀ gi ní ìdí ọ̀sán lọ́dọ̀ wa ń bì yóò kún gbà náà ni ìjọba jimọ̀ bí yẹn àwọn world bank kan wá ní owó ṣe títì káàkiri ṣe bíríìjì ìní wọn fi ṣe ọ̀nà mọ́sálàì bíríìjì kan bẹ ń pé gbà ẹ lọ wo bí ẹ ti ṣe bíríìjì àwọn world bank yẹn ẹ wo bíríìjì kan bẹ nídìí ọ̀sán ẹ wo bí ẹ ti ṣe bíríìjì o bíríìjì kan bẹ lẹ́lẹ́rẹ́ ẹ wo bí ẹ ti ṣe bíríìjì yẹn ó ga débi pé láti tọ́jú ẹ ti ṣe bíríìjì o káàdì yóò bá kún jù bẹ́ẹ̀ lọ àwa tá a fẹ́ kọjá mùsùlùmí bíi a ṣe fàájì kọjá ni torí ẹ̀ la fi ń sọ fún ẹ láti yọ pé títí ti dé yìí mákindé ṣe wọ́n náwó gan láti ọlọ́sọ̀gbọ ṣe ń ṣe lọ ọ̀nà ọ̀dẹ́yàlẹ́ yẹn lọ́ tíráì gan ṣùgbọ́n tí wọn ò bá ti lè já bíríìjì àríyọ wọ́n fowó sòfò ni torí pé béèyàn bá fi àríyọ ńlẹ̀ bá ń tọ́ wá ṣe títì ìdọ́mulè lọ lórí ẹ̀ tí omi bá dé tó omi bá yàwọ́ títì ìtẹ́yàn wù kọ́ láà máa wí o nítorí pé kọ́kọ́ sàdúrà fún dọ́bù yìí ni pé àwa tá ẹ̀yin tẹ́yìn máa ń mú mọ̀ràn wa àwa táwa máa dá sí i gbogbo àdúgbò tá a máa dá sí i kìí ṣe pé àwa la làdúgbò ń pẹ̀ tí wọ́n bá ṣe ẹlòmíì ò ti ẹ̀yìn wá orí ẹnì kọ̀ọ̀kan tí bá ń gbàbí ọmọ sàdúrà fún wa níbi tẹ́ ẹ lọ ń jọ sí lẹ ti múra kankankan àtàwọn àti yín pé wọn ẹ pé tó wá dáa títí tí ọmọ yà sí mùsùlùmí tó wá dáa tẹ̀ ń pariwo lálala
1: nígbà
0: ṣe títì ní ìsìn tèmi àti yín ẹ̀mí ló láǹgbò
1: lọ́dún àti ìtì ìtì ìgọbẹ kọjá lẹ́ẹ̀kan báyìí ìtì ìkọjá bẹ̀ mo ti rí pọ́n ti ṣe bẹ̀mí ìtì ìkọjá ń bẹ̀.
0: sábà pé torí pé bàbá wa àbí ìyàwó tó wà ń bẹ̀ ni báwọn tó gba bẹ̀ kọjá láti mùsùlùmí dẹ̀ fúrẹ́sì ń wò ní ṣé pè owó tèmi náà ná ní tí mo fi ń pariwo wà orí àwọn tí bá ń kọjọ́ ọmọ sàn lẹ́sàn dáadáa arọ̀ wọ́n abẹ̀ wọ́n bíríìjì àríyọ́ a tó pariwo ẹ bá wa já ní kọ́kọ́ na mú bí wọn bíríìjì ọ̀nà tó gbà ṣe na mú àwa ń rọ̀ wọ́n o abẹ̀ wọ́n o abẹ̀ wọ́n o
1: ẹ ṣe o ojú ò ní tí
0: ojú pariwo ojú ọ̀nà látàyè tòrò ní ẹgbẹ́ dáa túbà ojú ọ̀nà wa ọ̀dà mọ́ à ń bẹ̀ yín ni arọ̀ yín ni o
1: ẹ̀sìn owó mú yẹ̀
0: sí nígbà tíjọba ajimobi ń lọ jíjẹ ṣe ìmákindé ń bọ̀ bí ìmẹ́tẹ̀ẹ̀ta tí mo kà á lẹ́hùn ajimobi ti parí ẹ̀ ó kù kí wọ́n da ọ̀dà wá.
1: èyà ìpè ló ń dára àwọn èrò pọ̀ lójú òkú ni ẹ mọ́ bínú ó mú yẹ̀sì ojú òní tìyìn láéláé báyé bá ń jáyé tí gbàgbá ń jẹ gbà ẹnìkan ló wo ó mú yẹ̀sì sùnsùnsùn ó ní sẹ́rí kí àwọn ọlọ́pọlọ ẹni tí ẹni ó máa ń gbọ́ rédíò ó sì máa ń tẹ̀lé bí ó mú yẹ̀sì máa sọ ọpọlọ kalẹ̀ lórí ètò ó ní sẹ́rí kí àwọn ọlọ́pọlọ maiko anko god bless you. Mo ń ka kọ́mẹ̀ntì látòrí facebook búsàrí ibrahim abiodun ó ní mr w it pains me oh since you left the other house I just reconnect with your program in fact I'm just tuning into splash fm oye ẹ mọ wíbẹ káàkì pétò gbangba làṣáta ti bẹrẹ ní aago mọkànlá àárọ sago kan ọsán ní splash 105.5 ẹ mọ ṣí àyẹ ẹ kékun ló gbọ kó sọ fún toko kádò gbọ kóró fóòbẹ ẹyìn olówó tó lọpẹ tèmi tọpẹ wọn ni good morning mr w bàbá olóore minnesota bí n bá ti rí yín báyìí inú mi a sì mọ ọdún ara mi a mọ ya ẹ mọ bá ń sàdúrà fún bàbá olóore minnesota bọ̀sùn wọn tì mọ ẹtì so ṣé wọn ń ta kà ni wọn torí wọn tún ti gbowó empowerment kalẹ o ẹ mọ bá ń sàdúrà fún bàbá olóore minnesota o empowerment ọlọ́dọọdún tá a mọ ṣe wọn tún ti rúwó kalẹ o ìjọ sátidé tó lọ yìí bí mo ṣe ó kù díẹ̀ kí n parí gbangba làṣáta ni bàbá sọ pé kí n tẹ́kì àkáǹtì mi mẹ́ka ì ti o balẹ gude account mi koko se gẹrẹgẹgẹgẹgẹ bi igba ti le fe ro sugbon ko ro o tun duro tan o duro ni tin yin o eyin bayi ba njaye ti gba ba nje gba ibi te ti mowo agba no ni wobe annual empowerment ti w foundation mo se a tun se lodun yi babo olore minnesota won ti ruwo da le o duro ni tin lai lai e mo ba n sadua fun babo olore minnesota e mo ba n sadua fun e mo ba n sadua fun pe no ni tan wo won adewumi kasim adekasi won ni eku eto mr w gbogbo nkan ti akinloye nso oro selu ni gbogbo ala mo pe apc ni ko se oro ti e fe so nibe yen okay won ni gbogbo ala mo pe apc ni ko soro te fe so nibe yen won o mo pe ti apc leyin ni okay anidamu kayode adidokun won ni well done my unique presenter eseun alade presenter won ni well done oga wa olon loga melo lara mi alade olayinka awon na wa lori facebook e din den nikan lo nse abi meji kin ku labalaye hello
2: hello dawe
1: o ko yin ati bi te tin pe wa yes sir
2: okay alalaye wa suleiman se lo npe na tonara
1: okay
2: okay mu ye
1: yes sir
2: ta tun se fun yin mu
1: ami
2: ta ba so ye ki nigeria o da o wa lo wu wa pa
3: Barube bon ba se ti o ya yen bo ti don se lo ni se yi o e kon ti ja ta yi o e kon ti ja fara na ni o kan jo ba ni kon ite dura square pa pa ni dubu wa ama bi pe asigiri ti koja a se giri mo lo na ra ni o la ti ba ja tu ni ya le no wa ku so ara lu na awa tan dale ka mo fa fa ni ti tu ni ba ya ni se ijo bo ti ba tin be awa tan go na na ni o sele su
1: Mr. Suleiman Sherifu
3: ina so sa
1: se ngbo mi se be se leri fun anjo ni ngba ti mo so pe kan yin ati lo laja kin lo ye ke wa do mo fa tele wa ngba ta fi wa nle lohun
3: Oda mo so to ni je na lu silu
1: Oda
3: bo ni pa di je na ra ma kan be joba wa ni tari ti yari o yen kon ba ja o isele ri gba nu
1: Oda
3: to kon ba ja pa ni wa ni so ai sare gidi mo
1: ana
3: ti la jo na ra da yi
1: o ti ba ti thank you very much thank you very much hey omo nigeria eh kevin ba n gbe video suri ilu peju ti awon eyan gbe kaaki lenu anapo ti pada de won ni suri ilu peju ti pada de eh se ran ti ile ti en wo njo ni ti en so pe won stockpile kan jagun kankan ti en ni won ba won kan ja nibe awon kan ti en le fi se mi eyan ni suta ti en si lo re wo ile hun ti en pe won ba won fa case lowo bayi suri ilu ti o ti pada de o video kan tin ja rin lana lati irole maliana pe suri ilu peju o de pada owo ale gan ni won se video yen to de pada won ko so bi to ti bole no mo to tawon yan surubo o tun de bi kan ti o ti joko to wa se bi en tin sun kon ta e mo dupe fọlọ ni tawon eyan fe lategun e mo dupe fọlọ ni olodun ti sanu yin ba n gbe video to ri facebook bye bye splash fm 105.5 ibadan e wa wo video suri ilu peju ti en pe eyin ijoba ipinle oyo ba fa case ati ile se olopa o ti de pada o ti de pada e ba n gbe video sori facebook awon ara le wo awon nkan ti mo fe so po sugba siko ta ni o to nkan je n fi pe ka den le o ti rebete bakan na mo fe sare so laarin seju meji lori n to ni se pelu sarafa ali ti won lo re fa owo n ti se oludije dupo gbakeji gomina soke nibi eto yen si re Mrs. Florence Ajimobi o si nbe Adelabu o si nbe Teslim Folarin o si nbe opolopo awon ti en fife yen lati se gomina won asin be yin rakim agbaje nkan kan the likes ino laja kinloye se ero wi pe eke ya asin to po bayi pelu eto dibo 2027 tan wo lokan yi
4: lori bo governor te ba wo tempo to man take lawyer state a man joko so te pe won decide
1: na do le din ti bi bere se ti gba fun sarafa to mo pe yan Adelabu ni
4: bayo Adelabu ni me to jin bayi sore
1: be sarafa ni won ti
4: lagbara lati decide ti o je gomina subo mbe pc ni mi
1: Adelabo a sọ pé òun ò sí mọ́ nǹkan tó bá kù nù ẹgbẹ́ yín tó bá lóun ò lọ sí sẹfẹ́ lómi.
4: Adelabo ò lè kù nù APC
1: tó bá sí sẹfẹ́ lómi nǹkan
4: ṣé kò kù nù gbà yẹn ni Shantipati
1: ṣé kò sí àkọọdù gbà yẹn ṣé kò láṣẹ àkọọdù tó jẹun jírí.
4: Ìgbà tán kúrò lákọọdù gbà yẹn gan pé kí ni àjọ sọ̀rọ̀ pé èmi ò kúrò nù ẹgbẹ́ progressive làwà reason tí wọ́n dẹ̀ fi kúrò gbà yẹn gbogbo eré ta sá kó mọ̀ di pé bóyá n tó ṣẹlẹ̀ 2023 kó mọ̀ bá ṣẹlẹ̀ pé àwa ti gbé
1: ṣẹ̀ṣẹ̀ mọ̀ pa gbó òṣèlú ní tẹ̀sí jagba politics
4: bẹẹni tẹsi is a party man Adelabu is also a party man
1: is a party man
4: Ilola Jakilo is a party man
1: so tẹsi is a party man party is a nkan ko si lọ bẹ is a party man
4: wo si around iyawo Florence gbogbo n tẹ ka silẹ ṣe pẹ ni iwe iroyin bayi pe kini
1: gbogbo ti o
4: fẹ mu
1: Fatai Buhari no si around
4: Fatai Buhari wa Labuja na won kódà won ṣe empowerment gan fáwọn èèyàn
1: gan iná mo sọ gbogbo won ni o si around ẹ pe won ni invite won
4: ẹjọ mu date ìtàn ṣe lánàá níjẹta. Unveiling of the deputy governor ti ẹgbẹ́ fẹ́ mú. So nǹkan dẹ̀ ṣe nìyẹn then at the end of the day kì í ṣe wey official declaration pé àti fẹ́ di campaign ti bẹ̀rẹ̀ so consult after tán bá ti di pé okay ibi tí structure bá wó sí o okay o bí báyìí lówó sí bí lówó sí ni wọ́n wà bẹ̀rẹ̀ reconciliation committee o lè jẹ́ pé bẹ́ẹ̀ chief senator Tesin Folarin bẹ́ẹ̀ wọn gan wọ́n di head of reconciliation team so bi kò tí late jù so tẹ bá dẹ gbogbo party tó wà lọ sí kò sí èyí tí ó ní crisis arápájà báyìí ní zẹ ẹrí pọtù ti ń bọ lẹpc bá tẹ pé àwọn ọmọ ẹgbẹ wọn gan wọn ti ń gbé wọn sí pé wọn ti ń bú wọn wọn ti ń lálé wọn gbà sórí lórí pa kóònù ẹgbẹ ló ti di pé ẹ ń bú leader yín báyìí ẹ dákun ẹ jọ àwọn ọmọ tí wọn ń bú leader nù ẹgbẹ ẹ mọ jẹ wọn tẹlé yín wá ẹ jẹ wọn ó dúró ti àwọn ẹlẹgẹdẹ ọf ẹgẹ tí wọn láwọn ń bá lọ pé kíní so tẹ bá wò kò sẹgbẹ tí ò ní crisis takọọdù n ò tí ì rí yanjú tí
1: dákọ sdp
4: kò sí ti jẹ bẹẹ
1: kò sí ti jẹ sdp kọmọdé láti ní adébáyọ wọn ní kò sí ti jẹ sdp.
5: Ṣé ẹ mọ̀ pé tá a bá ní ká wò bóyá àná àbíjẹta náà bẹ̀rẹ̀ òṣèlú torí kò fẹ́ ẹ̀sùn olóṣèlú
1: kò
5: fẹ́ ẹ̀sùn olóṣèlú kankan
4: o máa ń fi ẹgbẹ́ yẹn negotiate
5: tí o sọ pé kò sí ti ń jẹ́ sdp.
1: Mo ti pa máìkì yẹn nídàsọ̀rọ̀ mo ti pa máìkì yẹn ìṣúlẹ̀
5: tí olóṣèlú kankan tó sọ pé kò sí ti ń jẹ́ sdp gbogbo ilé tí wọ́n dẹ̀ ń sọ yẹn ẹ béèrè béèrè kan gan lọ́wọ́ wọn tí wọ́n dáhùn wípé ṣé wọ́n ti gbà
1: fún sarafa
5: sarafa ni ni governor because ẹ sọ pé ńgbà kí a sọ pé àwọn lágbájú wà àwọn kan wà ẹni à kò tí ì kàn wọn ni wọn kàn fẹ ọhún fẹ o.
1: wọn sọ pé yẹn sá wọn yẹ èèyàn tẹ adilabu la wọn
5: so
1: wọn sọ pé àwọn gbàfù sarafa wọn lè yẹ adilabu la wọn.
5: ńgbà jẹ wọn sọ pé àwọn kan wà.
1: sẹ gbàfù sarafa.
4: is our leader is the
5: senator is the senator is the senator is the senator is
1: the
5: senator is the senator is the senator is the senator is the senator is the senator is the senator is the senator is the senator is the
1: ibo lẹyìn ẹjọ ẹsìn báyìí.
5: Ibi tí a yanjú ẹ̀sìn ni wípé honourable Michael Okunlade o ni gubernatorial candidate SDP.
1: Tó
5: jẹ́ wípé o àwa SDP nìkan ni ẹgbẹ́ tí ó mú ká olùdíje láti òkè ogun báyìí torí pé wọ́n ti ń pariwo òkè ogun ló kàn òkè ogun ló kàn. So ibẹ̀ yẹn tiẹ̀ kọ́kọ́ ni ọ̀rọ̀ tiẹ̀ kọ́kọ́ ń lọ báyìí náà gbogbo òkè
1: ogun ní sẹ́yìn.
5: Saidi Oladele. Olùfìfẹ́ hàn nínú ẹgbẹ́ òṣèlú SDP ṣùgbọ́n wọn
1: dúró bámẹ́kọ́
5: a mọ̀ wọn
1: sọ́tí lulẹ̀ lọ́dọ̀ yín báyìí
5: wọn wàá ṣe primary wọn dúró ṣe primary.
1: So bámẹ́kọ́ ó sákò ní APC nígbà tí ó rí pẹ́kọ̀ tó dúró ó tún lọ sí SDP ó tún lulẹ̀ ń bẹ̀.
5: Ìyẹn ò yé mi fẹ̀ sí mọ̀ pé wọn ṣe primary wọn bá wa ṣe primary ní nínú ẹgbẹ́ òṣèlú SDP the only consensus candidate tá a ní oni honourable Michael Aderoju Okunlade láti òkè ogun torí pé àwọn òkè ogun ti ń pariwo wípé igbó precisely ore ló pé. So former majority leader
1: Okunlade Michael Okunlade àwọn ni chairman ẹgbẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí party chairman SDP Lọ́yọ̀ state
5: àwọn ni chairman kò sí òfin kankan tí ó to so wipe oloye inu egbe ko le so wipe ipo ijoba wu ohun ko gbagbo ti ko so
6: fi kankan egbe ko alaga pelu mi kelu mi alaga egbe
5: iyan sele iyan le sele
4: so president se ri kini
6: mo ti pa ke do yin ke seyin le so lowo
5: president edi yan le sele ngba ti se ba bere bayi ni isin ngba ti se ba bere bayi ni isin to ba se awon ole won ole mo se mejeje papo na ngba ti le pe ko si yan no party
6: kini na da kile we bo so ni nta mai kiyin
4: seri gbogbo afeje mamu aduseri kiyen ki awon ba se wa lo APC ba ni sin party chairman wa Moses Alake kan so amon lawon na ni nile to mo loni tinek ti fi deadline sile pe ojo bayi ni lati fa guba candidate ile ke kan to amon acting capacity pe emi na alaga egbe emi na tun ni guba candidate
5: sebo le
4: igan so ti fi f ni suru e farabale gba te so ro won ti pa mike seregbe be SDP den so
6: igba
4: ti SDP ti function last in igba ye MKO so won ma npe kankan ni past glory ina kan fi wo be lati gba mo lawon ore yo to ti lo won wa ma wo ba pe okay ka ma fe gbe kan fi ma negotiate pe bi won de bere cooperative politics ni 2019 o pe won won na lo se coalition ngba ta won pin kini won fun won leyin commissioner won tu gbowo so in temi ro ti mo ri na ni pe iru tan lo nsele pe alaga egbe won o na tun ni guba candidate to pe to ba tun di pa fe negotiate pe o ya o awon egbe to wa loyo state o owo kilo bade o elo le ti na o o ye gba bayi e gba bayi in ni alaga n fi wo bayi pe ko mo di pe boya eyan kan ni o wa lo gbo ko wa ni fowo jise pe because mi ri bi to ti sele
6: Mr. Julius lati TikTok emi o le kante ko yi o kilo te fi sapojuwe egbe SDP ban lori TikTok Mr. Julius e woro mi te fi sapojuwe emi o le kante ko
4: end of the year party end of the year party in the SDP force
6: end of the year party kete political party
4: no, political party
6: eh hey.
4: Won fi man negotiate egbe wa nkan
6: je now ka ku lori e ka ku lori e bo le soro ba me ko bayi to pe o ri bi egbe gba mi ni o sai wa bayi pe ke gba won e ma ja solopon e dakun e sanu aje
5: ko se ni gangan to ja ba me ko solopon awon ni won jara awon sibi ti won ba ra won
4: eyin le en to welcome mo ba me ko
6: kin ra ja kiloye
5: awon ni won jara awon sibi ti won ja ara won inu ola okay to fi ran yin si wa inu ola jin soro oro nu ni o nle bi en pon wa nbe sugba awon eyan ti o mo inu ola le ti so na oro ba me ko ni won sare ju referee lo
6: se la bima sare ni se la bi wa lori fi se
5: la bi na ibe ni
6: o na ma sare
5: every na ma sare
6: you
5: ma lo yo ma bo
6: awon
5: ti wa sare
6: to ba de striker o le sare ju every lo la o le o gbodo wa o gbodo fit
5: igba ti ba me ko de won duro si ibi ti won wa mo won gbo kuku
6: ojo
5: won da mi nu agbadanu
6: e mo ko inu inu ti lu oko le gbodo ma sa prapra bo ti wo sa kun pe ah en rogodi e ti te ni egbe ti gun ti pin meji de ti de bo ti winning side won mo ko won pada lose eventually
5: yen na ni opolo si sapapa dada mo so fun enikan pe to polopo ti a fe sapapa de level yen to ba je pe emi ni ma ya aya tan si mejeji ni
6: okay
5: ti ma pe awon awa
6: that is double standard
5: awa ni won wa ba ta de gba won wole gege bi omo egbe tan de fi fe ran pa won fe se igba ti won de wo pe o da bi pa won nitori se ti inec upload alaji se
6: wa sa ga ba ko wi pe awon dupe lowo olodun pe okun lede michael o eyan daada ni pe o ti tewo gba awon nkan kan te ba ti mebi elebi ko ye ko pe lori ikunle won ti gba pa won sin ti o da won si wo pe o da e sa tewo gba mi seyin wa le da se elemi darijin ni
5: ah oro emi darijin nigba te ti tri ese bo odo ti oni ti nfa te ba wo le wa wo ibe ngo
6: te ba se de o le si mistake
5: mistake te eyan ba se ti won pe si akiyesi pe ma lo ba yen o bayi ni o se se o
6: so are you ready to do it with Bamekon in SDP?
5: No, ni oni ti le mo yo. Honorable Michael Aderoju Okunlade ni gubernatorial candidate egbe selu SDP.
6: Are you ready to do it with Bamekon in SDP? That's the question.
5: E se an pe emi nkan kan ni party. Party supreme.
6: The party PRO who is talking on behalf of the party. So are you ready to do it with Bamekon in SDP?
5: Ah, anybody lo le wa sinu party anybody lo le lo. Ba se wa yen ati ba
6: are you ready to do away with Bamekon in SDP
5: ati ba won soro pe kan duro ka jo se gbe tan ba se
6: are you ready to do away with Bamekon in SDP
5: o lo se ilu eleyan eyan ni o so pe ohun o se mo ohun lo kan duro ka jo se egbe
6: mo ti yan ti mo fe yo
5: so
6: mo pataki lowo yin comrade Olatunde Adebayo PRO SDP npinle oyo se teyin na wa lori eto ati inu laja akinloye God bless you e ja doke lo nkan kokolo oja kan se mejin gba ba padade tani gubernatorial aspirant ti mo gbo wa lori eto loni comrade to ti di olosilu bo ni ni ajo se bere ki lo bi gubernatorial ambition fun comrade sikiru bayo titi lo lasodo e mo gbo laaro yi oya owo re amulele en le nbe ku kale
7: oro to ba dani loju ki ko ni lenu bangbala shata sakata para la sento
8: Splash FM 105.5.
9: Lóòótọ́, owó orí ọjà ti gbéra sókè káàkiri. Àmọ́ ṣá o, nílé ìtajà Foodco, ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀. Jumjumjum promo látọjọ́ Jímọ̀, ọjọ́ 24 oṣù kẹfà, sí Sunday ọjọ́ 5 oṣù keje. Búrẹ́dì Sunfresh pẹ̀lú mílò 20 grams, ẹ̀yọ 5 ní báyìí, ó ti di 1,069 naira. Ó ti kúrò ní 2,150 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀. Golden Penny Spaghetti 500 grams pẹ̀lú ẹyin páàkì mẹ́fà ní báyìí, ó ti di 2,379 naira. Ẹ̀dínwó ìdá mẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator. Washing machine tó ti gas cooker gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn chicken àti rẹsì 2,500 naira double sausage shawama pẹ̀lú pepsi 3,600 naira àbí chicken and chips pẹ̀lú pepsi 5,000 naira péré àjẹmọ́nú naira 61 naira ló wà lórí Lipton Ice Tea 40 cl pack of 12 pẹ̀lú 4,199 naira péré pepsi mirinda àti 7-Up 60 cl pack of 12 pẹ̀lú 4,079 naira yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀ ẹ̀kan ṣe ẹ̀ka ilé ìtajà Foodco látàsìkò ìlọ títí ọjọ́ 5 oṣù keje ilé ìtajà Foodco ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
10: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
11: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thoma nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Splash FM 105.5.
3: Ọ̀rọ̀ tó bá dáni lójú kìí kọ́ni lẹ́nu. Gbangba làṣà ta, ṣàkátà pàrà làásìntọ́.
4: Ọmọ Nàìjíríà.

0: So a cabo quite a lot of long bangbella shatterling bo lori can splash 105.5 FM. Ta late in boss live from Balao, la do go fell and lay bad be a will a day or bushe. Hale do pataki, what you work wellowa, lori to la roy, comrade, Sikiru, Bayo, Titi Lola, Sodo. Olu didi duko gomina labi ase egbe oselu AA Action Alliance won ti fugba kan je are fun egbe awon osise ni joba abile former Nogi president won ti fugba kan je are fun abi alaga fun gogo egbe osise apapo egbe won ni Nigeria ka ti pinle Oyo NLC Nigeria Labour Congress former state chairman bakan na ni won sese resign ninu se isakoso tin lo lowo bayi labe gomina Seyi Makinde gege bi special adviser fun gomina lori n to ni se pelu ro osise e ka bo sori eto isa
1: e seun e ka so
0: sala afi alewa
1: adupe
0: ehin comrade comrade ta mo pe yin gege bi osise ijoba in la moyin si a mo pe e kan se kesko bi o si se ijoba te sin soselu labele bo roju mi ori na mi de mo mu wa kilo te fin soselu ngba to fin ise ijoba o faye gba ke mo soselu
1: ese akoko na ko so fin to ni ki o si se ijoba ko mo soselu so egbe yen ti se egbe kan
0: ah awon ti fu sabanti so ko ya he mo ka mi si fu sabanti I don't want to
1: nkan ton se nso be ni pe won fe ke victimize won to reyin gangan lo loselu oselu etanu so bi bi en se je ni e ikeji ni pe awon ofigba kankan sasi koro a soselu ni activist ni wa an ja fun eto awon eyan ni a si sese bere eni ti olorun ba ti fi silara o ti fi silara ni lati lewe lati bere ka gbe yen kuro igba ta bere ta de enu ise na ki se pe ojo ta de enu ise ni won kan gbe wa pe ma bo wa se are o ni ati ma se bo ti awon eyan fi dibo fun wa pe ka se are ni egbe osise ijoba abile ati ma se bo na lo sun wa di pe ka se alaga apapo gbogbo osise ta mo se NLC eka ti ipinle Oyo oro oselu dere nibi la ti so oro oselu di pe oya tori bawon kan se nse lo fi je pe ton ba pe yan lo oselu oruko buruku ni bi gba to je pe instead ko je oselu boya ojelu ni o dapo mo ni onikaluku fi nsa sugbon eleyi ni pe bi gba ti eyan fira e wa wi pe okay a le tun kini se ju bo se wa lo lai si je pe o na ara ilu to bo se ma na won tere ti a ba n soro lo alaye yen ma ma se sugbon a mo pe bi a se n se ijoba o ni ipinle Oyo le ni o a le se ko tun da ju be lo ti o si ni won to ba se n se
0: odun wo le gbe oselu
1: ko si gba ko sara ilu ti eni to ba ti mu iwe idibo e to ba ti lo sibi tan ti n didibo o ti soselu
0: odun wo le join partisan politics
1: partisan politics o o ti le ju osu meji lo
0: osu meji
1: then
0: le do partisan politics
1: then
0: best the candidate la osu meji
1: yes
0: gbogbo awon ti mebe ro won danu
1: iyen o se ri ro danu se ri lara nkan ta nso niyan oju te fi wo ati awon gbolohun ta nlo yen gbolohun oselu ko niyan ri ro danu ko leleyi ti o ba ti a ba ri pe eni yi nibi ta tin dibo osise ijoba abile yen emi fura mi mo ti sokale fe nikan ri ta ti jo du le kan ri ta jo loose ti mo wa sokale pe cherry nkan to jere ni pe iwo ni ko wa se nsin ti mo si tele ti mo ta ti mo rin kaakiri ta jo lo tolorun si se to gbe fun so ki se oro riro segbe kan osin be awon eyan le wo pe oke se pe e le e se ton lati faraji lati se kini ba wa ti fe se todo wa ri o tori Action Alliance e je ki mekun no gbaye ni gbolohun ti won ni slogan won let the masses live e je mekun no gbaye ni slogan won ta ba wa re ni to so pe oun se tan lati se ti a si je ki mekun no gbaye ti se pe a ti na 5 billion a fe gba 50 billion pada a si fe ko nkan wa jo papapa koko ti pe laarin odun kan si meji tori a mo nkan to le sele todun merin ba pe ijoba iru yen a yato ṣùgbọ́n tí aráàlú bá sọ pé àwọn ní 50 billion yẹn náà ni àwọn fẹ́ kò sí nǹkan tẹ́nì kankan lè ṣe sí, ṣùgbọ́n àjọ máa gbé lu ọ̀hún lọ ni.
0: Ẹ sọ wípé slogan ehe ni kíkan jẹ́ kí mẹ́kúnnú ò gbáyé. Ẹ̀yin join ehe ní oṣù méjì sẹ́yìn. Kí ló tẹ̀ fi resign oṣù méjì tẹ̀ fi wáṣẹ̀ resign lọ́sẹ̀ ti àwa yìí.
1: Òfin ìyẹn kò sí nínú wípé kíni kan, kódà òfin fi ààyè sílẹ̀ fún mi di pé tó bá ku oṣù kan gan tí wọ́n tó fẹ́ dìbò.
0: Ni kẹ́ ẹ tó resign.
1: Yes.
0: Wà tẹ̀sí wá resign ní ọ̀sẹ̀ yìí.
1: Nítorí pé iṣẹ́ gbúrò mi kí wá bá yín lórí rédíò láàrin oṣù méjì yẹn.
0: Nara.
1: Àsìkò tí mo ti fẹ́ sọ̀rọ̀ fún gbogbo aráàlú ń sìn. And I think it is not morally right for me to remain in a government and continue to canvass for a party that
0: to
1: is not
0: canvassing lo to let you resign.
1: Exactly, at least lati show face.
0: Lati show face.
1: Exactly.
0: Ẹgbẹ́ òṣèlú AA láti ọdún tó ti gbọ́rọ̀ sẹ́yìn ni láti mọ̀ pé Taiwo Ọ̀tẹ̀gbẹ́ yẹn ni mo jẹ́ flag bí ara wọn gubernatorial candidate.
1: Kí ṣe ìyá jẹ́wọ́.
0: Ẹ̀yin wá débẹ̀ ní ìsìn ẹ̀sìn gé Taiwo Ọ̀tẹ̀gbẹ́ yẹn. Ẹ̀yin lẹ́ skimẹ̀ out àbí.
1: Gé nìyẹn àbí.
0: Kí lẹ pè yun bó lẹ ṣe ṣe tó fi sáko mẹtí tọ́lọ̀ fi gbà.
1: Alága ẹgbẹ́ AA wà ń bíbá mo rò pé ìbéèrè yẹn kì í ṣe fún mi.
0: Ó yẹ alága
1: ẹ̀yẹ
0: mẹ́bọ̀.
1: Àti pé kì í ṣe pé ẹ̀ ń béèrè ìbéèrè.
0: Fúnra yín
1: ẹ wú nǹkan tó wù yìí tẹ fẹ́.
0: Mo ní sẹ́ ẹgé Taiwo Ọ̀tẹ̀gbẹ́ yẹn kò nu skimu ẹ skimu ẹ out ni.
1: Ṣé o ti wá bá yín.
0: O ti wá bí
1: yìí. Pé mo ń gba fọ́ọ̀mù wọlé òun dànù.
0: O rí pé kíní ọ̀nà ti dàrú nú èè ló fi lọ́ọ̀bù mi.
1: Ẹgbẹ́
0: látùpàlù wá wà báyìí ní ìsìn. Táwọn alọ́dẹ̀nà rú sí ìbá ṣe rú yín bó ọ̀nà ṣe dàrú.
1: Ṣẹ́ri ẹ̀wà nǹkan tí àwọn èèyàn máa ń sọ nìyẹn wípé tá a bá àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀jẹ̀ a máa fọmọlúàbí ṣe. Tẹ́ ẹ bá pè mí tẹ́ fẹ́ béèrè ọ̀rọ̀ ẹ béèrè ọ̀rọ̀ tó bá jẹ́ nǹkan tó wà tọ́ lọ́kàn tí ilẹ̀ fẹ́ sọ fáráàlú ẹ̀jẹ̀
0: o da mo ní bóyá ọ̀nà sí dàrú mọ́tẹ̀gbẹ́ yẹn lọ́wọ́ tí ìbá sí
1: wù yín. Ẹni kọ́nà tẹ́gbẹ́ yẹn oníkẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n lẹ́ni ilẹ̀ tó mọ́ lẹ́ni èmi ni ẹni tí wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje
0: fún gómìnà nípínlẹ̀ ọ̀yọ́
1: nínú ẹgbẹ́ Action Alliance.
0: Oya ẹ bá ń gbé máìkì falága Action Alliance bàbá ẹ dákọ yín fún gbogbo ọmọ Nàìjíríà.
2: Orúkọ mi ni Okedìran Biodun James alága ẹgbẹ́ Action Alliance nípínlẹ̀ Ọ̀yọ́.
0: Ọdún wo lẹ ti di alága Action Alliance.
2: Láti 2024.
0: Kò tí ì pẹ́ ta lálága tó wà nbẹ̀ kò tó dupẹ́ yín kú nbẹ̀ kó dupẹ́ yín débẹ̀.
2: Comrade Samson Ajala.
0: Àtìgbà wọlé ti wà nú ẹgbẹ́ AA.
2: Mo ti wà nú ẹgbẹ́ AA nsìn láti bí ọdún mẹ́fà sẹ́yìn.
0: Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin náà bá tàn pé Táwọ̀ Tẹ́gbẹ́ ló máa sábà jẹ́ gubernatorial candidate ẹgbẹ́ AA ṣé ẹ mọ̀.
2: Mo bá ìtàn yẹn.
0: Ok.
2: Ṣùgbọ́n kémi tó join Action Alliance. Ni Pastor Táwọ̀ Tẹ́gbẹ́ yẹn ti kúrò nínú ẹgbẹ́.
0: Ní 2024.
2: Yeah, 2020.
0: Mi
2: ba nínú ẹgbẹ́ ní 2020 tí mo jẹ́.
1: He was not even the candidate in 2023.
0: So mi wọ́n láwọn ò jáde ní 2023 àwọn àjáde.
2: Mi ba nínú ẹgbẹ́ òṣèlú Action Alliance.
0: Kí ló fà tó fi kúrò nínú ẹgbẹ́ kí ló fà?
2: Ṣé mo òṣèlú ni kálukú ní orí ọ̀fẹ́ àti lọ sínú ẹgbẹ́ tó bá wù. Nǹkan tó mú wọn kúrò àwọn ló lè sọ. Ẹ mọ̀ pé ní ìsìn àrí à ń gbọ́ àwọn tó tún di camp láti APM PDP o sí APC o. So ó ní nǹkan tí kálukú rí tó fi ń kúrò. So Pastor ló lè sọ nǹkan tó fà tí wọ́n fi kúrò ní ẹgbẹ́ Action Alliance.
0: Ṣé ẹ̀yin ò ní àwọn tí wọ́n ti ń fìfẹ́ hàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé Comrade Isodo àwọn resign nù ìjọba tán láwọn ọjọ́ yín 2 months ago. Ṣé ẹ ní aspirant tẹ́tẹ́lẹ̀ before 2 months káwọn tó jọ yín yẹn ni?
2: A ní aspirant.
0: Bó o lẹ ṣe wá ṣe tó fi jẹ́ pé àwọn náà wáyé máa jì.
2: But ṣe rí àwa máa ń ṣe kíni kan ní ẹgbẹ́ wa, a máa ń wé àwọn aspirant wa, a dẹ̀ máa ń pè wọ́n ní kọ̀ọ̀kan láti bá wọn sọ̀rọ̀. So tá a bá bá wọn sọ̀rọ̀ tán, a tún wá jọ jókòó papọ̀. A wò pé ọ̀gá ẹ̀yin lè gbìyànjú ẹ̀yin lè ṣe òkè ẹ jẹ́ kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ ká fi ẹnìkan lélẹ̀.
0: So consensus lè lò.
2: Consensus ni. So àwọn
0: tó fẹ́ ṣé àwọn èèyàn míì gba fọ́ọ̀mù àbá wọn nìkan náà gba fọ́ọ̀mù.
2: Àwọn yòókù kò decide wọ́n decide láti máa gba fọ́ọ̀mù gba tá a ti jọ sọ láàrin ara wa.
0: All right.
2: So, okay.
0: Ẹ̀ta fẹ́ lò rí o. Wọ́n ti fara mọ́. Kò sí ìkùnsínú.
2: Kò sí ìkùnsínú.
0: Ọ̀dà ẹ̀sìn mo dúkọ̀ ojú òní tì yín. O kọ yín lẹ́ẹ̀kan sí.
2: Okedìran Biodun James.
0: Ọ̀dà ẹ̀sìn ẹ padà sáàyè yín. Ẹ̀yìn wọ́n ti wẹ̀yìn mọ́bà nǹkan mi síkírù báyọ̀ títí lásòdò. Náà mo padà wá sọ́dọ̀ yín. Ẹ̀yìn ṣé àǹbíṣẹ̀ tẹ ní? Ṣé kó tó di pé wọnú ìjọba gómìnà Ṣèyí Mákindé as SA lẹ ti láǹbíṣẹ̀ yẹn? Àbí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ sí yín lórí láìpẹ́ yìí ni pé ìwọ náà lè ṣe gómìnà abẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ṣe gómìnà.
1: Ṣe rí ìbéèrè yẹn mi ò ní dáhùn ẹ̀ kí nìdí kò sẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ láti du ipò gómìnà ó ní àwọn nǹkan tí òfin kà sílẹ̀ ọmọ Nàìjíríà ni mí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí mo ti ṣiṣẹ́ tàbí kàwé tó ju ìwé mẹ́wàá lọ mo sì ní àti máa ṣe bọ̀ tí àwọn èèyàn mọ̀ so tí n bá sọ pé mo jáde ẹ jẹ́ kí n bá yín ṣe kínní torí tí n bá tẹ́ orí sí a se daju bo se nse bo lo emi ro pe nkan to ja niyan ṣùgbọ́n pé nǹkan fẹ́ sí yàn lórí ọlọ́run mọ́jà amúgbó.
0: Mo mí pé ṣe ìgbà tí lẹ́yìn ìgbà tí ẹ dínà ìjọba lẹ̀ ṣe rò ó ni ló ṣẹ̀ṣẹ̀ wá pé ẹ fẹ́ ṣe àbẹ́ ti ní àmbíṣẹ́ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀.
1: Èmi ti dáhùn kò sí kò sẹ́ni tí ò ní àfojúsùn ọjọ́ iwájú.
0: Tó bá ti pẹ́ láfojúsùn ọjọ́ iwájú ẹ sì tún wọnú ìjọba tiẹn pé démi náà jẹun tí ń jẹ ń bẹ̀ kí n lọ gba national cake tèmi kí n tó wá pọ̀ sí ambition mi tẹ́sítì mọ̀ pé ẹ padà bá dọba yìí fa fíìmù lọ́dún wájú.
1: Ẹ ṣe púpọ̀ lára bẹ́ẹ̀ ṣe ti affect ẹ̀mí àwọn èèyàn tí luyè òfìgún nìyẹn. Ẹni tó bá ti ṣìnjọba ó lọ jẹ nǹkan kan ni. Ẹni tó bá ní ẹ̀rí pé mo jẹ nǹkan kan ní inú ìjọba yìí bóyá ṣe ẹlẹgbẹ́ fún mi ni o àbí kinní kan ni ẹ lè gbé jáde.
0: Ok ṣé bẹ́ẹ̀ ti ṣe NYSC tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ẹ lọ sínú ìjọba.
1: Ọ̀rọ̀ NYC kan
0: lé lẹ́yìn. Ìyẹn nìsín rúùlù. Ẹ má ti gba pọ̀ tí kò appointment.
1: Olojale
0: ni.
1: Ṣé ẹ̀yí
0: sọ pé ẹ̀yìn ọ́fíìsì wa ẹ bá fi owó báyìí síbẹ̀ ọ̀rọ̀ wá fẹ́ láwọn kẹwọ́n kankan running course and things like that. Ṣé lẹ́yìn owó oṣù nìkan lẹ̀ ń gbà.
1: Ṣé mo nǹkan tẹ́ sọ yẹn ti tún yà lọ sí budget ẹ mọ̀ tún mọ budget ṣá ètò ìṣúná ṣé gbogbo nǹkan tó bá ṣe sínú ìwé ni owó máa ń wà láti fi ṣe. Ilé ìtẹ́ bá mọ̀ nìkan ẹ sọ pé ọ̀gbẹ́ni yìí nígbà tó jẹ gbogbo ẹ̀tọ́ ó jẹ ilé kì í ṣe pé ẹ máa gbé irọ́ wá. Láti máa tì kábọ̀ mi lọ́nà fún nǹkan tí mi ò mọ̀ ń pẹ̀.
0: Ọ̀dà ṣé.
1: Mo gbowó oṣù fún gbogbo ìgbà tí mo sì ṣiṣẹ́ tẹ rí mi. Tẹ bá wálẹ̀ rí wa, o kò sì ní lọ́wọ́.
0: Ẹ sọ àṣeyọrí mẹ́rin.
1: Ṣùgbọ́n ni mo pe window fèrèsé tí mo dí níjọba ẹ̀. Ó fẹ́ dàbí fèrèsé tí ìjọba ẹ̀ ti ṣe dáadáa jùlọ. Kódà nǹkan tẹ́ ń béèrè yẹn mi ní dáhùn torí àwọn òṣìṣẹ́ ń bẹ nípínlẹ̀.
0: Ó yẹ sọ àṣeyọrí mẹ́rin tẹ́ ṣe àṣẹ́ṣe.
1: Mi ò ní láti máa list. Ní àkọ́kọ́ náà fún ọdún mẹ́rin sí méje níbo lẹ ti gbọ́ wàhálà nípínlẹ̀ yìí lórí pé òṣìṣẹ́ àtijọba fèrèsé tèmi wà nìyẹn. A ti ṣe dúnàdúrà iye bá ilẹ̀ nígbà fún ọdún mẹ́jọ fún ọdún mẹ́fà sí méje nígbà tí ìjọba èdè oníye gbèsè tán bá ń lẹ̀ o. Àjọ wà ń bẹ̀ àjọ san gbèsè kúrò ni. Nígbà tí ìjọba ti dé ni wọ́n ti ń sanwó lọ́jọ́ 15. Ó jẹ́ kí òṣìṣẹ́ kọ̀ọ̀kan kó lè ṣètò bí ó ṣe náwó ẹ̀. Kódà èmi wà níbi kan tí àwọn báǹkì kan ń wá pé bá a ṣe lè bá wọn sọ̀rọ̀ kan gbé àkáǹtì wọn wá káwọn lè yá wọn lówó. Tó bá jẹ́ pé táìmù tí wọn ò rówó ṣùgbọ́n a ní ẹ̀rọ pé báǹkì ò ṣetán láti yá wọn lówó. So gbogbo ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ló ń rí gbà àti pàápàá jùlọ òṣìṣẹ́ fẹ̀yìntì èmi tó wá rí pa tún lè ṣe dà jù bẹ́ẹ̀ lọ.
0: Ta ni political mentor yín?
1: Wọ́n pọ̀ rẹpẹtẹ àwọn tó wà láyé wà àwọn tí ò sì láyé wà torí tí wọ́n bá sọ pé mentorship kì í ṣe ẹni tó gbé èèyàn jókòó sí classroom nìkan.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó láwọn tá a ti rí wọn gbà wọ́n gbáyé àríbọ̀ṣeṣe ó láwọn tí a sì ń bẹ́ẹ̀ gbà tán gbáyé tán ti kọ̀wé nípa ayé wọn tá a ti láǹfààní láti kà.
0: Ẹ̀dá kan méjì náà tó wà méjì náà tí ò sì mọ́.
1: Méjì náà àwọn tí ò sì mọ́
0: àwọn tó wà mẹ́. Àti méjì náà àwọn tó sì wà.
1: Mi ò ní dárúkọ yìí tó wà. Àwọn tí ò sì mọ́ yẹn ni àkọ́ṣe wọn ni oníkálukú ló pọ̀ jù tí a sọ pé wọ́n ṣe dáadáa ní àsìkò wọn.
0: Ok so Awolowo wà nbẹ.
1: Bọ́lá Ige nbẹ nbẹ.
0: Ṣé bó o lè ṣe study òṣèlú Awolowo àti Bọ́lá Ige yàtọ̀ sí pé ẹ̀kan kàwé?
1: Nǹkan tí mo rí ní òṣèlú wọn ni pé wọ́n ní ètò fún nǹkan tí wọ́n fẹ́ ṣe. Kì í ṣe pé nígbà tá a bá débẹ̀ tán ká máa ronú sí àbí ká máa pé ẹ dákun báwo ni ká ṣe ṣe lé ẹ wàá bá mi ṣe. Wọ́n ti ní ètò sílẹ̀ tí a bá débẹ̀ o bá ṣe rẹ̀ wọ́n sì jókòó ti ètò wọn and as much as possible wọ́n fi òtítọ́ inú sin àwọn ará ìlú tó gbé wọn síbẹ̀.
0: Àtawólọ́wọ́ àti Bọ́lá Ige àwọn méjèèjì lè sì lè sọ̀rọ̀ lórí wọn for now pé àwọn ni àwòkọ́ṣe tẹ̀ ń wò nínú òṣèlú pé bọ́n ṣe séèyàn ó wu yín lórí èyí náà sì fẹ́ replicate ẹ̀ gbogbo yẹn náà ni mo pera wọn lọ́mọ Awolowo òun ni gbogbo àwa lọ́mọ Bọ́lá Ige ṣùgbọ́n nígbà tán bá débẹ̀ a kì í rí replica ìjọba Awolowo.
1: Tèmi ò jọ bẹ́ẹ̀ àti ibà àwọn ibi tí Ọlọ́run ti fún mi láǹfààní láti ṣe aṣíwájú àwọn èèyàn ìrìbá ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n rí ọ̀nà tá à ń gbà láti take decision won si ri pe decision ta ba take to ba ti je pe majority ti carry dey ti minority ti so ti won ti majority si ti so pe ba se nlo re a implemented to the letter olorun de se to je pe ni opo igba o nja sibi ti a fe nkan ta fe ko jade nbe outcome ta fe la ri gba
0: se e so erongba yin fun gomina ngba ti e fi resign abe so fun
1: pe
0: kini wa so
1: ah ah mo sa gomina mo pe mo jade sa pe mo ndubo
0: e fe so nti so
1: ah ewo ni pe iyan o si lara nkan ta wa so nbi
0: o wa nbe
1: ko si nbe emi pe
0: mo ga ti the public officer
1: eh eh so iyan se pe kemi atende
0: kan wa ti so private life yin
1: ah ah private life
0: ni oro political journey
1: private life ni iyan se political journey o ti e to je public nbe ni pe mo ti se oludamoran pataki fun gomina Seyi Makinde mo si ti kuro nbe kini awon kan to sele ni arin igba yen sugbon pe apira won oga mo nlo oda na olohun fa lubarika si o
0: ti n de so nu e ti so ba e ni oda na olohun fa lubarika si n de so nu
1: that iwo lo so yen
0: oda eh comrade sikiru bayo titi lo lasodo oselu won so po deep gan
1: okay
0: pe enikan o kan le wa ko so pe laarin osu meji to njo osilu ohun o si dipo gomina mo pe kini e ma deep ju be si nwo lo se de sure pe po te fe lemu yo ti gaju bayi
1: ah well o ku se awara ipinle oyo ton ba so pe o ti gaju se mo pe awon to jade po ara ipinle oyo de re olopolo pipe olori pipe ni won won ti awon na o ti wu o nkan ti onikaluku ti se ri won si ti ri eni to ti ba won fi otito nu lori ateni to si je pe ona mi lo gba lo o wo eni to ti mo nipa ba se nse ijoba ateni to je pe mo lowo mo kokko fe ra na tin ba debe mo kuku ti sanwo yin ni you are fired ni ati be be lo won pe ton ba wo won ri pe lati ma se daada to wa nle lo ati lati se atunse lori ibi to ba ku si emi ni oludije na to ye ki won debo won fun
0: lo to ta ba ni kawo ati ri awon ti won de ajafeto omoniyan bi comrade Adam Sosio Male to na ti gomina sugbon president la won governor ni eyin mo mi pe chairman ni state leyin president NSC la won so awon ipo won gagan bo ti le je pe ko se ntolo o le gbede be na sugbon ta ba ni ka wo oro owo to require ni osilu Nigeria se ro pe ni the financial weight lati so pe fe se gomina kini net worth yin
1: ese net worth mi ko wa fun ori radio sugbon mo pe mi o si na awon to lowo sugbon ebi o pa mi olohun je kin ro njeje that's all
0: aye ebi lo
1: ni to ba ni bo so to ba je pe ati ruwo lati fi dibo ni won bi awon olowo se na o si de mi ni sugbon mo ni ododo atotito nu ti mo fe fi sin lui
0: in Nigeria
1: so o si ri Nigeria o ni ma ri bo se bo so bi bandit se wa ti terrorism wa be se fe ki Nigeria ma lo ni eni Nigeria o se tun se mo so pa awon eyan fe atunse awon eyan fe ilu ti won sun ti won fe do lori ororun awon eyan fe bi ti omo won to ba lo ileiwe bi o ba ti e le sise ijoba ti o ri bomi ti o ti sise awon eyan fe ibi to je pe awon ohun to ti awon ileibo n pe ni enabling environment fun gbogbo citizen kankan lati thrive awon eyan fe gbogbo yen ju pe se ro pe ninu oselu Nigeria ti won ba reni ti o sin won looto won ni so pe dandan ni kan mu iye kiye ti won ba ran yin lati pin pe o digba ti eniyan ba mu wa ki won to ki won to dibo fun
0: nigba te so le
1: ko si bi e se ni nawo te ba fe dibo jumo mo mo pe awon eyan o dide nigba ti won ba ri pe ah looto ibi to ye ka dibo si ibi to ye ki a dibo yi si
0: se ma se crowdfunding ni
1: asiri wa niyan
0: crowdfunding
1: asiri wa ni ba se ro ti wa ni lati so fun yin awon kan ti a fe
0: se ti si GoFundMe account
1: se ina se fe compete pelu wa ni
0: mo n bere ni gege bi en to ka le mo be se gbaradi to ni o
1: iye o ati gbaradi to ba ni ka so wo form ta ba ri san boya e ya wa
0: ti be ti be gba form already
1: ah to ba ni ka tun se nkan mi to ba ni ka wa Labuja ta ba ro moto e ya wa sugbon pe gbogbo se ti ni billion kankan te so iyen o se ara eto wi pe mo fe dibo mo salaye fa awon eyan iyen o se ko ni se ara eleyi ta need ni pe bawo ni awon agents wa bawo se fe bawo la se fe lo kaakiri eleyi ta so e ta awon eyan o fi ri wa pe ni to n soro re awon apere to se re awon kan to si fe se re a ni blueprints bi nkan o se daju bo se wa lo any blueprints bi onikaluku o se wa secure the stage ni ipinle wa tawai any blueprint tinu si onile talejo tinu wo fi do ti won ba ti wo ipinle oyo
0: to ba ti tactical campaign e wa salaye blueprint but for now e me ti dia wono blueprint
1: exactly
0: eh se ti lo ka kiri gbogbo ekun tin be ni ipinle oyo mo mo ko e ti lo ngba te fi je labor chairman wa bi labor nsc chairman or no gay president e ti lo ka ki sugbon ngba yen e n lo fori purpose pe jala gbe osise ni sugbon ni isin purpose oselu se ti lo se familiarization sensitization gbogbo e mo ra won to lo selu mo se se ti lo ka ki
1: so ti close ni
0: igba wo le bere
1: eh ni lati everyone gba ba tin lo a tin lo already beta wa o lowo lati pe yin da ni pe ke tele wa o ro pa won to ni billion yen le ma tele
0: se mo blackmail mi ni
1: iro nko te ni o lati pe yin pe ke ba tele wa awon to ni billion lo se but ti a ba ma consult ba ti consult akoko egbe gangan oni gba wa
0: mhm
1: ben
0: te ba ti consult egbe gangan oni gba yin egbe
1: gangan oni gba wa
0: so gba te gbe gba yin o tun mo ti pe ti consult niyan
1: ara yi pe won ti ri pe yes pe eleyi o se market o ti ri lara awon to ye ko ri
0: ninu oselu ero ti logun iyan ma ni awon iyan la ti mo ti yan leyin lati jagun oselu gege bi comrade sikiru bayo titi lo la sodo to fe di duko gomo na be se gboselu aa ta ba ni o ye kero bo de wero leyin e o njo la iwa re iyan mi ro pe le mobilize to se pe tele kero to ba ti o lo bi won ah sodo mo lo skoda abe ro pe e kan mo so pe awu du kini kan nigeria
1: iwo eje ko digba yen na
0: ka jo digba yen na
1: eje o digba yen
0: awon eyan nla nla wo ninu oselu ni nbe leyin yin gomina se makide ntibi bi mo bade kan bi leyin
1: awon
0: asirafali ni atileyin federal ati tawon eyan kokan tedo anu apc lawyer se e da ko political heavyweight merin ninu egbe ee
1: ah ni lati daruko heavyweights sugbon mi so fun yin pe awon ton je baba wa nipinle yi ton je baba everybody awon ori ade orun ileke awon elomi wa ti olorun ti da won to je gatekeeper ni won won le ma de ade won se le ma je gomina gbogbo ru won lo wa leyin wa
0: tulubade wa leyin yin ni
1: elogo olorun
0: olubade ofade wa leyin yin
1: elogo olorun
0: baba afi oye wa leyin yin
1: e mo pe awon te ndaruko yen ko si eni to dide dije ti won kin se babe
0: sala afi oye na wa leyin yin
1: se enikan dide pe o fe dije nipinle yi ti o so pe olubade se baba o pe alaafin se baba o
0: ti so won ogbomoso wa leyin
1: ibolo won ti wa gbogbo awon ton ni oyo state le ndaruko yen
0: se si wa leyin
1: pelu ogun olohun ah o n soselu but won wa leyin omo ipinle oyo ton ri pe o kaju e
0: komo bayo sodo
1: e seun
0: se e n gbara dile fun 2031 te wa wo pe ke koko test 1027 na in le fi jade lero abi emi ni e pe anise lagodi yo emi ni ngba so ko su ti iba ti ku nbe emi ni joko
1: pelu ogun olohun 2027 yi eh awon ni olohun o gbe isakoso ipinle oyo le lowo agodi te lo ndaruko yen o pe meji o
0: ile ijoba ni ile ijoba ni
1: olohun ni ja pada sibe
0: amen ile ijoba ni mo ki baba Olusola Adepoju baba Sugar Cane mori message yin lekan Anthony Bodun lati London moro wo tin na oju oni tin eh komo bayo sodo e so wi pe 2027 ni government house to wa lagodi nbadan ti government se makiri ba ti so kale yin le joko lori aga yen
1: logo olohun
0: eni to ba tasiko te ma kerojo ka wo ta wo boye ni kerojo ninu egbe oselu aa lesi ti dibo wole kesi pe fe fi negotiate mo nbere ni o
1: awa wa woran ninu oselu ti awa se ati ni eto fun ipinle yi ni olohun o de ni je ki a se ori buruku
0: ami
1: to ba ko awon eyan eni elenijo to wa so fun awon ara ipinle oyo bi ori won se pe to ti won wa so pe o negotiate leyin o ti fi ori ara e o ti fi enu ara e so nkan to fe fori egbe mi o so ju be
0: to tumọ si pe e le negotiate lai lai okay now ta ba bi lere won so wi pe kin lagbaja ti se ri na ko to so pe won o se gomina kini dividend te ti mu wa fawon eyan riyato si pe je president nogi e je chairman nlc
1: iyen na to iyen na po awon eyan ku ngba ti won rowo gba won to eyin na de le report en gba yen awon eyan to sori la ton si so ton so kale ton den elomi wa niwaju blackboard bae to so kale to gba be lo olohun wa se olohun se enikan o dara po pelu won o sa siwaju won asiko wa yato de bi to je pe osise feyin ti orowo ra ogun e lasiko eni kokon ma bere lo e pe se ko bimo ni se ko tomo ni awon kan to ri ki se pe odigba ti everybody ba di billionaire sugbon itelorun wa so ase yori ni gbogbo yen ko sese di gba ti iru a le re elomin to ti lowo to ti ha billions ri fawon eyan kokon awon o haro ere sugbon lo eje wa ti san wa lati se fawon eyan lasiko tawon eyan de rowo gba yen ilu kan gbirin ni awon loja gan mo poja ota o yato sira won sin ase yori ni gbogbo yen
0: se awon pensioners ti won ti pledge allegiance won fun gomina si makere pe awon lo sokuda laaye se ro ko era ti leyin won sa sawon noge to se pe awon na gbadu pe ijoba tin se olo 25 se yi makede de se ro ko era ti leyin awon nlc
1: asise kon le se nbe yan se yi makede is not on the ballots
0: e mo mi
1: pe e mo bo se yi makede ti se sa meji ti ofin fi sile
0: o si so pe 3.0 jade
1: ayin le mo npa yen o nkan ti mo mo ni pe se yi makede ko si lori ballot
0: for guy to so osu fun last la so
1: bi awon eyan yes now mi so pe ah olola julo se abi
0: yeah
1: abi bawo leyin pe nsin solorun le pe ni
0: eh na mo so
1: e fe mi so pe se yi makede mo pe ebere si so po ga abi to so wo mi losu to lo
0: eh na mo mo ran yin leti
1: ni olo asanu yin o pelu abosi
0: so blackmail mi lori eto
1: yin le fe ba blackmail wa
0: eh so le
1: so nkan to sele ni pe oga mi o si lori ballot
0: okay
1: eh eh nu gbogbo awon to de ti fe wa lori ballot nsin ko seni to kaju e lati continue pelu nkan to da to ga mi ti se ati awon nkan mi ta tun le satunse nbe toju emi ti mo joko lo
0: oga yin to wa so pe n to n gbe dani re en so fo ga yin pe ah oga disi yin e rongi
1: well iyen eyin le so yen nkan te mi mo ni pe emi ni mo kaju eju lati continue
0: even jumi bade kan bi lo
1: gomina Seyi Makinde gbede lo is that the only candidates on the field
0: that's the candidate your oga is so, bringing forward
1: you ready lati answer emi mo pe emi ni mo kaju e tori pe ajo se gbogbo awon aseyori ti ijoba ini ti eyin na bere si ni sonsi ti e le yin bi kan to ba so pe bo se se bi kan elomi le so pe ah won ti fowo kun ni won ba bi se kini kan ah won se dada ko se ni to le bo sita pe a san o sise dede abi a san mi mo eh fere se e ni mo sise nbe
0: na e se mo dupe e je so dupo e je ta be bere kan yi kin to so dupo le mo fe lu awon figure meta lati represent sector meta mo fe lu Comrade Martins ni alaga NSC lo lo bayi lati represent egbe osise to wa lenu se lowo mo fe lo Comrade Adeogun Ayobami Adeogun lati represent awon noge to je local government staffs lowo lowo bayi mo fe lo Comrade Segun Abatan lati represent awon ti won je osise feyin ti lowo lowo bayi ti e ba duro bayi ti government Seyi Makinde ba

0: oníkálukú sì ti ṣiṣẹ́ rí láwọn igun kọ̀ọ̀kan tí àwọn òṣìṣẹ́ kátó aṣọ pé aráàlú tí wọ́n ó lò láti fi wọn oníkálukú. Àjọ rí gbà yẹn.
1: Ọmọ ìlúwo ni.
0: Igboho ni mí.
1: Igboho.
0: Bẹ́ẹ̀ni.
1: Òkè Ògùn ló kàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Kábíyèsí Lẹ́dùmarè.
0: Ẹ ṣeun.
1: Ẹ sì dipò sílùú kankan múrí ẹ fẹ́ sọ gómìnà lọ́ fi síde.
0: Ṣé rí ẹ má tún lọ sọ́nà ọbẹ̀ yẹn. Èmi kọ́ ni màá kọ́kọ́ jẹ́ ẹni tí ò di ipò kankan múrí tó sì jáde tí Ọlọ́run sì gbà fún.
1: Ìwé ẹ̀rí wo lẹ ní.
0: Ṣé ìyẹn ò kì í ṣe pé ìwé ẹ̀rí kan náà fi ṣe pé mo fẹ́ ṣòṣèlú. But mo ní júwe mẹ́wàá lọ.
1: A mọ̀ pé ẹni dùwẹ̀ mẹ́wàá lọ. Ẹ mọ̀ pé inú òṣèlú náà wọ́n máa ń fìwé ẹ̀rí náà wọ́n gbọ́ kò ní sátífíkẹ́ẹ̀tì kìnìkan ó lò lọ DCI àmọ́ àwọn tó ń jọ test class remate ìgbàdúgbò ìyìn náà wà ń bẹ́ ẹ wọ́n mú mínísítà kan láìpẹ́ tí wọ́n ló gbé first certificate sílẹ̀ nkankan.
0: Ẹ rí pé kò ṣiṣẹ́ ìjọba rí èmi ṣiṣẹ́ ìjọba mo wà ń bẹ̀ fún 30 years mo retire as a permanent secretary mo níwèé ẹ̀rí.
1: Ẹ dẹ̀ ní sójú òpó lẹ̀ ẹ̀yà àlù I present to you Comrade Sikiru Bayo Titilola Sodo, former Nogi president Oyo State, former NSC chairman Oyo State. Hello.
2: Hello.
1: Ẹ bá ń gbé ẹ̀fọ̀n sórí wọn kẹ́lẹ́ máa gbọ́. Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
2: Ọbẹ̀rin Táyọ̀ ni láti gbọ́ ọ̀rà.
1: Láti gbọ́ ọ̀rà.
2: Mo kí Comrade Titilola Bayo Dikurulola Dikurula Sodo. Kò ní bàjẹ́ alájì.
1: Àmì.
0: Àmì o.
2: Àánú Ọlọ́run ni fi wá sí mi.
0: Àmì o.
2: Olóògbé àwọn ọba àtọmọ ọmọ.
0: Àmì.
2: Ẹ fẹlẹ̀.
0: Ẹ ṣẹṣẹ.
1: Ok àwọn kan kí yín ni pé róngbà yín yóò bá tọ́lọ́run mu àmì o 0706949 3000 ìlójú òkú tó wọ bí ẹ sì lè comment lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn tàbí lórí TikTok at Mr. Dobwe Aladitu. Hello.
2: Hello ọ̀gá mi nìkan rẹ̀.
1: Ó kọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Mo gbé bẹ́ẹ̀ láti mẹ́rin kan, ẹ kí àmì.
1: Olúwa ṣeun.
2: Ẹ má bẹ̀rẹ̀ náà.
1: Àmì.
2: Ọwọ́ lè gbẹ̀tọ́ yín.
1: Àmì o.
2: Mo kọ́kọ́ bẹ́ ṣe àdúrà gbà bọ́ ara olóore mínísítà. Pẹ̀lú ògán náà iwájú wọn máa ń lọ láwọn níwálẹ̀.
1: Àmì o. Àmì o.
2: Ó gbé jẹ́ jù lọ́nà ayé kò ní tó wọn ṣe fi pé yóò padà tó wọn.
1: Àmì o.
2: Pẹ̀lú ògán náà wọ́n ti wá wà lókè wọn ní jábọ̀.
1: Àmì.
2: Mo ti pè látàárọ̀ ẹ̀ gbé mi.
1: Èèyàn náà bínú.
2: Lórí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí. Èmi ò fẹ́ sọ ilé tó pọ̀ ń bẹ̀. Àmọ́ tẹ́mi kàn mọ́ ni pé bí ẹ tẹ́ ẹ̀ bá tó bá ọ̀pọ̀ ń tàn ẹ ti ń tẹra rẹ̀ ó mọ̀ mi ò kà rẹ̀ pé òun tàn yẹn ni èyí ni tọ́jú máa ń lẹ́kú ètò.
1: Ẹ̀yin kan ń fòwe sọ̀rọ̀ tí yín ni o. Ẹ̀yin fòwe sọ̀rọ̀ ni o 0706949 3000 0706949 3000 tàbí 0701447 5770 ìlójú òkú tó wọ bí Splash FM 105.5 Ìbàdàn. Hello.
3: Hello Mr. Adeboye.
1: Yes sir.
3: Alhaji Olóyè Sulaiman Ọlábòpọ̀ Bọ́lárìnwá Ọlọ́run pẹ̀lú Àlàmú Oríjàjọ Ògùn mo ṣe máa pè ọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ náà. Ó ṣe ìgbà mo fẹ́ sọ fún ẹ lẹ́nu èrò ààrẹ gbé ń tóbi. Ẹn tó tún sọ is up to the star. Ó dúró ó bẹ́ ẹ dọ́gba. Bó o ṣe ń gbọ́ Ọlọ́run àpò orúkọ tí mo fún ọ ní onílù. Ó sì lé mi náà ní ijó. Bó o ṣe ń lù mọ̀ ń jó sí. Ẹ ó ṣe mọ̀. Ìrà rẹ ti gbé ń tóbi láàárọ̀ yìí. Ṣé Alhaji Sikiru Sodo
0: is up
3: to the star. Ó sì bẹ́ ẹ dọ́gba. Ó rí gbé lulẹ̀ pàpà. God bless you.
1: Ẹ ṣe mo dúpẹ́. Ṣé orogún mi lẹ̀yìn fẹ́ ṣe lórí ètò ni ẹ kàn wá sorogún mi ni bá wa dá sétò 0706949 3000 tàbí 0701447 5770 ìlójú òkú tó wọ bí. Hello.
4: Hello ẹ kú ètò.
1: Yes sir.
4: Orin yóò ní dáhùn lágbára.
1: Àmì.
4: Àkọ́kọ́ náà mo kọ́kọ́ fẹ́ rọ àlejò tẹ gbé wá. Àti ń tẹ́ ẹ sí. Gbogbo ẹ̀ làwọn oníròyìn ṣiṣẹ́ wọn ni wọ́n dá bí lé látàárọ̀ yẹn. Ṣé ẹ fẹ́ máa láì ìgbà tó jẹ́ pé bọ́yá ẹ̀ rí pé wọ́n ṣe ń kó iná fún pọ̀. Ṣé n tí mò ń sọ ní eyín àlejò?
1: Wọ́n ń gbó yín.
4: Gbogbo nǹkan pátápátá wọn mọ̀ bí lé iṣẹ́ tàwọn làwọn ń ṣe. So ìbéèrè tó ń wá fẹ́ béèrè ni pé ẹjọ́ tọ́lọ́mbàṣẹ́ kàní yẹ.

0: ẹ̀bá dépò yìí bí àtẹ̀yìnbá wọlé fóun lẹ̀ yóò fi máa ṣe nǹkan tí kò ní àbí bí gbẹ̀yìn mákindé náà ṣe ń ṣe
1: tó
0: rà mọ̀ pé.
1: ṣé yí àtẹ̀yìnbá wọlé ni wọ́n fi máa ṣe kí ni ìbéèrè yẹn ò yé mi o.
0: ó ní wọ́n fi máa ṣe nǹkan tí kò fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì.
1: ok.
0: torí 2019 ni gbẹ̀yìn mákindé wọlé wọn àti tí ì san 2015-2016-17 bí àká wọlé òun náà ti fi ń san. yóò ọlọ́run ló bá jẹ nítorí tó ti ní
1: ìdáwó dára jẹ wọn kàn. ẹ yẹ ẹdínwó dá òṣìṣẹ́ kúkú ni wọ́n ó ti dá báwọn.
2: lákọ̀ọ́kọ́ information yín yẹn kò tọ̀nà ẹ má bínú ẹ get it right rárá. ìgbà tí gómìnà Ṣèyí Mákindé dé láti ẹ̀yìn láti bẹ̀rẹ̀ sí ní san kìí ṣe pé láti 2019 eléyìí tẹ́ dẹ̀ sọ pé wọ́n ti san 2015-2017 yẹn ẹ dákun ẹ tún padà lọ béèrè lọ́wọ́ ẹni tó bá sọ fẹ́ fún yín irọ́ ló wà nbẹ̀ kò sí nǹkan tó jọ.
1: ṣùgbọ́n ṣé tẹ̀yìn bá wọlé ṣé backlog kankan wà nílẹ̀ àbí oṣù backlog kankan gratuity
2: backlog wà nílẹ̀
1: ṣé tẹ̀yìn bá wọlé ṣé ìwọ̀n sàn tó wà nílẹ̀.
2: pẹ̀lú ògo ọlọ́run gbèsè ìjọba ni yes ìjọba continuity ni nǹkan tí wọn kan tún fi mú dá wa lójú ni pé ta even ìjọba yìí gan ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò ní hàn lẹ́sẹ̀kẹsẹ̀.
1: ọdún wo ló kù lẹ́yìn báyìí náà ti sàn.
2: mo ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a bẹ̀rẹ̀ látòrí 500 million lóṣooṣù ní local government sector state sector. náà local government sector ibẹ̀ ló ṣiṣẹ́ ìjọba àbílẹ̀ wa ibẹ̀ ni primary school teachers wà ibẹ̀ ni àwọn phc àti àwọn olé-olé ibẹ̀ náà wà. ìgbà tí owó yẹn ò tó ìjọba sọ di 1 billion lóṣooṣù. ìgbà tá a wá rí pé bí kiní ṣe ń lọ yìí gbèsè àìtúpọ̀ ńlẹ̀ nígbà tí ìjọba yìí ó bá fi kásẹ̀ ńlẹ̀ bí oṣù mélòó sẹ́yìn ìjọba wá sọ di 3 billion lóṣù kọ̀ọ̀kan. so kò sí 2015-2017 yẹn kò sí nǹkan tó jọ. in fact I'm sure pé in some sectors àti dé 2021 tó ti ń san lọ. ìgbà tó dẹ̀ ti di ìlọ́po bíi mẹ́fà sí tá à ń san tẹ́lẹ̀ mo mọ̀ pé yóò tún yá ju bó ṣe wà lọ. ìfà èmi nígbàgbọ́ wípé tá a bá kọ́ntínú bá ṣe ń ṣe bọ̀ pẹ̀lú ògo ọlọ́run kò ní sí gbèsè gratuity kankan lẹ̀ nígbà tó bá fi di may next year. however tó bá wà nílẹ̀ gbogbo ẹ̀ lásán.
1: gbogbo ẹ̀ lẹ́sàn-án
2: gbogbo ẹ̀ la máa
1: san tẹ́yìn bá di gómìnà
2: pẹ̀lú ògo ọlọ́run.
1: ṣé ẹ gbàgbọ́ nínú local government autonomy.
2: of course yes ibi tí mo ti wá nìyẹn. yes.
1: gẹ́gẹ́ bí nọ́gẹ́ president.
2: ọ̀rọ̀ nọ́gẹ́ president kan ọ̀rọ̀ ẹni tó ní ìrírí nípa ìjọba àbílẹ̀ ni. mo ṣe theory àti practical rẹ ni. yes.
1: hello.
2: ó rán wa lọ sí institute mẹ́ta ló wà tán ti ń train àwọn èèyàn.
1: ẹ̀dá bọ̀ tẹ́ni ìfẹ́ wí. ó kọ́ yín àti ibi ẹ̀ ti ń pè wá. kí lẹ kó kọ yín.
3: adelani láti gbó.
1: láti olómi.
3: láti gbó olóyin.
1: igbó olóyin ok.
3: ọlọ́run mú ewu.
1: àmì.
3: ìgbà tí ẹ máa wọlé sí tí wọ́n fọwọ́ sí fàárí àlọ́yọ̀ tù.
1: tí wọ́n fọwọ́ sí.
3: fàárí àlọ́yọ̀ tù.
1: ó yá ẹ dáhùn.
2: ẹ ṣe ọ̀rọ̀ sharia àti ẹgbẹ́ wa yẹn ọ̀rọ̀ tó ti di awuyewuye nípìnlẹ̀ wa ni. sharia ti wà nípìnlẹ̀ wa kò tiẹ̀ dìgbà kẹ́ máa sọ fún ìjọba pé kán fọwọ́ sí. tẹ́ ẹ bá gbéra ó lọ́jọ́ tí mo mọ̀ pé wọ́n ń jókòó sharia ní mọ́ṣáláṣí lọ́jọ́ ìbá táwọn bàbá wa ń jókòó mẹ́. tẹ́ ẹ bá tún dé àwọn ìlú mi náà nílẹ̀ yorùbá ó níbi sharia ẹ̀tọ́ ni fẹ́ni tó bá fẹ́ tó bá gbẹ́jọ́ ẹ̀ lọ síbẹ̀ ẹni tó bá pera ẹ̀ ní mùsùlùmí tó dẹ̀ sọ pé òun fẹ́ á gbẹ́jọ́ ẹ̀ lọ síbẹ̀ wọ́n á sì fi sharia da. so kò ṣe dìgbà tá a bá sọ pé ṣé ẹ fọwọ́ sí ó ti wà nílùú wa ni àti máa sọ pé ẹ fọwọ́ sí yẹn àfi ń dá rúgúdù lẹ́nu.
1: ó dà wọ́n ti dá yín lóhùn o. hello.
4: hello.
1: ó kọ yín àti bíi ẹ ti ń pè.
4: ẹ kú ètò ẹ nìdá.
1: àmì.
4: kí ló dé tó jẹ́ pé inú ẹgbẹ́ ìgbìmọ̀ ìjọba ọ̀nà ti lọ jáde.
1: kí ló dé tó jẹ́ pé inú ẹgbẹ́.
4: eré yìí náà ti lọ jáde.
1: ok ẹ gbọ́.
2: ẹ ṣe púpọ̀ ẹgbẹ́ yẹn ṣe slogan wọn let the masses breathe ni. ètò gangan tí ẹgbẹ́ ní ó bá èròǹgbà mímú. ìgbà tẹ́mi náà rẹ̀.
1: ẹ ti dáhùn báyẹn ẹ ti dáhùn. hello. ẹ ti wọlé.
4: ó adémọlá adélìjì láti odò ọ̀nà ni.
1: ó yá. Yes, sir.
5: Wallahi, lot of pensioners. Gbogbo tó ń sọ yẹn táwọn pẹ́sílẹ̀ bá gbọ́ ẹ̀tún máa dá sí ọ̀rọ̀ yìí. Gómìnà wa gbọ́n ọbẹ̀ baṣẹ́ jẹ́ máa lọ́nà. Pẹ́sílẹ̀ kọ́ ló fẹ́ sí ìṣẹ́gi ọgbọ̀n báwọn èèyàn ti kó ṣe ẹni kó ṣe wọ́n lẹ́ gbogbo tí ọwọ́ tí.
1: Ẹ mọ́ sọ̀rọ̀ àlùfànsá. Wọ́n sọ pé àwọn láwọn èèyàn àwọn káàkiri. Ẹ ṣe o. Bóyá àwọn tẹ́yìn mọ̀ ni àwọn tí ì sẹ́yìn wọn. Ẹ ló kàwélé ìkádìí ẹ̀ lẹ́wọ́kọ yín.
6: Ẹ pé tọ.
1: Yes sir.
6: Last year time on Juna.
1: Àmì.
6: Tọ́gúwe.
1: Bàbá.
6: Nǹkan ni Fẹ́mi.
1: Àmì.
6: Ọláyé Ahmed láti Kóyọ̀tún.
1: Ẹ ṣeun.
6: Ọ̀rẹ́ Dèrè, báwo náà ti ń tẹ́wọ́ gbà wọ́n ní gbogbo local government Oyo State 33 local government.
1: Yín ìròpọ̀ ti bẹ̀rẹ̀ tọ̀ àbí ṣe ti bẹ̀rẹ̀ tọ̀ ni.
2: A ti bẹ̀rẹ̀ tọ̀.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ tọ̀.
2: Níta ti ṣe consultation.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ tọ̀. Wọ́n á bẹ̀rẹ̀ tọ̀ anytime soon. Ìtẹ́ láwọn ò lè gbé àdáni ẹ̀ mọ̀ wọ́rí. Wọ́n ó gbé àdáni tó bá ti bẹ̀rẹ̀ tọ̀. Ẹ mọ̀ gbé àdáni tó bá ti bẹ̀rẹ̀ tọ̀. Síbí síbẹ̀ sọ pé campaign tẹ́ ṣe kò ní náwó tí ó pọ̀ ṣùgbọ́n ẹ̀ náwó bá díẹ̀ àbí. Síbẹ̀ ti sọ bẹ́ẹ̀ pé campaign tẹ́ ṣe pé ìnáwó tí ó pọ̀ ṣùgbọ́n ẹ̀ náwó bá díẹ̀. Síbẹ̀ ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan.
2: Ẹ ti tún bẹ̀rẹ̀.
1: Ó dára ní dààmú. Ó pàtàkì lọ́wọ́ yín comrade Sikiru Bayo Titilo Lasodo the gubernatorial candidate for Action Alliance AA nípínlẹ̀ Ọ̀yọ́ former NOGI president former NLC chairman and the immediate past special adviser to the state governor on labour matters. Ẹ ṣeun tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa.
2: Ẹ ṣe.
1: Ojú òkú tó já sódò mi tí a bá fẹ́ pè mí lẹ́yìn ètò ni 081-6560-3597 081-6560-3597 nígbà tá a lè di 111 nìkan wá o. Ẹ ti gbóhùn lẹ́nu Mr. James Okedìran the chairman Action Alliance ní Ọ̀yọ́ State àti Mr. Gbenga Vincent àwọn ni state auditor Action Alliance. Wọ́n jọ wá ní ẹ ṣe àdúpẹ́ ojú òní tì yín. Ẹ lè follow mi lórí TikTok at Mr. Dobwe Aladitu lórí Facebook ẹ wá Mr. Dobwe Aladitu page ní ẹ tẹ̀lé kájọmọ kọmọ lùpọ̀bọ. Ó dijọ́ Friday lórí ìjọba àbílẹ̀ láago márùn-ún rọ̀lẹ́ títí ìgbà náà tí wọ́n sọ pé lẹ́yìn Ọlọ́run ìwọ ló kàn after God na you mọ̀ dáhùn wọn kò bọ́ bọ́ọ̀bọ̀ lọ ni mọ̀ sọ pé lẹ́yìn Ọlọ́run Ọlọ́run náà tún ni ìpàdé wa wọ̀ bí ọjọ́ rọ̀.
7: ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu gbangba làṣáta sàkátà pàrà làásìntọ́.
8: Flash FM 105.5
9: Flash 105.5 FM The best and the best.
10: Quick, charge it 240.
11: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe ní Trenchadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o! Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀!
1: Ìnáko sọ mi ẹ̀ kọ́ bá mi yìí ti fẹ́ sọ rí.
2: Omi nira kọfí ọwọ́ ta.
3: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, ₦500, kò ká nǹkan kan láti rà mọ́.
4: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
3: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
4: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira, ₦50 million ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 yọ kan.
3: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta?
4: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlágẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
5: Splash FM 105.5.

0: Bẹ́ẹ̀ni, orin hallelujah àti hosanna kò ní kúrò lẹ́nu wa títí láéláé ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mú kí kábọ̀ sí àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà, eléyìí tá a mọ̀ sí Bible Society of Nigeria. Ọjọ́jọ́ àbámẹ́ta báyìí, aago mẹ́rin òun náà ni ètò náà máa ń bẹ̀rẹ̀ títí di aago márùn-ún kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Òun náà ni ètò yìí máa ń gorí afẹ́fẹ́. Kí sì ni ètò yìí dá lé lórí? Òun náà ló ní í ṣe pẹ̀lú ìwòsàn ọkàn wa. Bóyá a ní ohun kan eléyìí tó ń fa ìpòrúru ọkàn, ìrẹ̀wẹ̀sì ọkàn tó ń kó bá wa ní gbogbo ìgbà. Àṣẹ mọ̀, wọ́n ní kò sí béèyàn ó ṣe rìn torí òní mì, kò sí béèyàn ó ṣe wà nílé ayé tí ò ní ní nǹkan tàbí méjì, eléyìí tí ó múmú láyà rẹ̀. Ṣùgbọ́n ohun kan tí a gbàgbọ́ lórí ètò yìí, òun náà ni wípé kò sí bí ìṣòro náà ṣe lè wúwo tó, tàbí tí ó fẹjú kẹ̀kẹ́ tó, tàbí tí ó ń bà wá lẹ́rù tó. Níwọ̀n ìgbà tá a bá ti gbé dé ẹsẹ̀ àgbélébùú, ìgbàgbọ́ ti wà wípé yóò di eléyìí tí a ní gbúrò mọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Temilade Aloko, òun náà lorúkọ ti tèmi. Ní ọ̀sẹ̀ tó kọjá, òun náà la sì tún bẹ̀rẹ̀ pẹ̀lú àkòrí eléyìí tó ń sọ̀rọ̀ nípa títọ́jú olùtọ́jú ẹni, caring for caregivers. Àwọn tí a ti gbé iṣẹ́ yìí lé lọ́wọ́, àwa tí a yan iṣẹ́ yìí mọ́ nípa títọ́jú ẹni. O lè jẹ́ nínú ilé, o lè jẹ́ nílé ìjọsìn, o lè jẹ́ lẹ́nu iṣẹ́. Ibikíbi náà ni a ti máa ń rí àwọn èèyàn tó jẹ́ wípé a gbé iṣẹ́ yìí lé lọ́wọ́. Àwọn ẹlòmíì ti ẹ̀lẹ́bùn rẹ̀, ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti sọ ara wọn nù sínú iṣẹ́ yìí láti tọ́jú àwọn ẹlòmíì, àwọn náà ti gbàgbé ara wọn. Eléyìí tó sì ṣe pàtàkì láti tọ́jú ara tiwọn náà, báwo la ṣe pè wọ́n wálé? Báwo la ṣe pe àkíyèsí tiwọn náà pé pastor, ìyá alágbájá, bàbá alágbájá, ẹ̀yin náà ẹ tọ́jú ara yín o, kí wọ́n á lójúṣe tiwa náà gẹ́gẹ́ bí àwa tá a rògbà yí wọn ká. Gbogbo ẹ̀ pátá òun náà ni a gbọ̀n yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ ní abala àkòrí yìí, eléyìí tó ń sọ̀rọ̀ nípa títọ́jú àwọn olùtọ́jú ẹni. Ọ̀sẹ̀ tó kọjá náà la bẹ̀rẹ̀ níbi tẹ̀ ti láǹfààní láti gbọ́ eré oníṣe tó kún rẹ́rẹ́. Ṣùgbọ́n lọ́sẹ̀ yìí ráńpẹ́ díẹ̀ òun náà lẹ́gbọ́ nínú eré oníṣe ọ̀hún, eléyìí tí ó mọ̀ tọ́ wa sọ́nà láti fi mọ dáadáa nípa àkòrí náà. Ẹ̀wá wà nǹkan fìdílé, kẹ jẹ́ ká jọ gbọ́ fún ìṣẹ́jú mélòó. Nígbà tá a bá padà dé, a wà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa àwọn ìbéèrè tó lè ṣúyọ nínú àkòrí náà. Ẹ kú kalẹ̀.
1: Olùṣọ́ àgùntàn bámbà ń lo ọ̀pọ̀ àsìkò láti ṣe ìtọ́jú àwọn ènìyàn rẹ̀, tẹbi wípé ó pa ìdílé tirẹ̀ tì àti ara rẹ̀ pẹ̀lú, èyí tó sì mú kí ó kojú àwọn àyọrísí búburú ṣàfetí sílẹ̀.
2: Olùṣọ́ àgùntàn bámbà àti ìdílé rẹ̀ wà ní ìdálẹ̀ fún ètò ìkẹ́kọ̀ọ́ ọlọ́dún kan nígbà tí àwọn òkè ṣe ìkọlù sí ìlú wọn. Ó ti wà nílé báyìí fún oṣù márùn-ún, ṣùgbọ́n ó ní ìdálẹ́bi nínú ọkàn rẹ̀ pé òun fi àwọn ọmọ ìjọ òun sílẹ̀ nígbà tí wọ́n nílò òun jùlọ. Tọ̀sán tòru ló ń lò láti máa tẹ́tí sí àwọn ènìyàn rẹ̀ àti ìṣòro wọn gbogbo.
3: Olùṣọ́ àgùntàn, mo gbọ́ pé ẹ ti ran ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́, n kò sì níbòmíràn tí mo lè lọ. Olùṣọ́ àgùntàn, mo dúpẹ́ pé rí mi lálẹ́ yìí.
4: Tọ́másì, mo wà níbí láti ṣe ìrànlọ́wọ́ ní ọ̀nà kanà tí mo lè gbà. Nǹkan kékeré nìyẹn fún mi láti ṣe, jọ̀wọ́ jókòó.
3: Olùṣọ́ àgùntàn, àwọn èèyàn kéèyàn aláyé bàjẹ́ òkíhun, wọ́n ti ba gbogbo ohun tí mo ní jẹ́. Ogun rẹ̀ pátápátá, wo jí aṣọ mi, àwọn ohun ìní mi, ó dáná sùn lé mi, ó sì tún kó ṣọ́ọ̀bù mi lọ. Olùṣọ́ àgùntàn, ẹ dákun mo bẹ̀ yín, mo nílò owó díẹ̀ kí n lè rí nǹkan gbé mi ró.
4: Tọ́másì, ìbá wù mí láti ran gbogbo ènìyàn tó béèrè fún owó lọ́wọ́, àmọ́ kò ṣeé ṣe.
3: Mo mọ̀ irú èèyàn wo rèé, o sọ pé o fẹ́ láti ṣe ìrànlọ́wọ́, nígbà tẹ́mi sì béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ, o ò fẹ́ ṣe. Mo nílò ìgbésẹ̀, kì í sọ̀rọ̀ nìkan lásán, kì í sọ̀rọ̀ orí ahọ́n, báwo làwọn ọmọ mi yóò ṣe rí oúnjẹ jẹ báyìí?
4: Ọlọ́run mi o. Mo rí bí aláìlágbára. Ìrẹ̀wẹ̀sì sì ti bá ọkàn mi. Báwo ni o ṣe fẹ́ kí n ran àwọn gbogbo ènìyàn yìí lọ́wọ́? Ọlọ́run, jọ̀wọ́ fi agbára fún mi.
5: Bàǹbà, mo ṣẹ̀ṣẹ̀ rí Tọ́mọ́sì ni o. Ojú rẹ̀ kọ́rẹ́ lọ. Ojú rẹ̀ sì le púpọ̀. Ṣé kò ṣáà sí nǹkan kan?
4: Sọ̀rẹ́là, owó ni Tọ́mọ́sì fẹ́. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àwọn ènìyàn yòókù, gbogbo wọn ṣáà ń sọ oríṣiríṣi ìtàn tó bani lọ́kàn jẹ́ fún mi. A kò sì ní owó tó tó láti ran gbogbo wọn lọ́wọ́.
5: Olùfẹ́ mi, èyí ṣòro púpọ̀ o. O kò tí ì mu tí rẹ látàárọ̀, o kò sì tí ì jẹun látàálẹ̀ àná tí Ezekiel ti bá ọ sọ̀rọ̀ tán.
2: Ezekiel, ọ̀rẹ́ olùṣọ́ àgùntàn bàǹbà tó súnmọ́ jù, ti wá láti ṣàlàyé ní kíkún bí àwọn òkú yìí ṣe wá sí ilé rẹ̀, tí wọ́n sì pa ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ ní ìṣíjú rẹ̀.
6: Bí ọmọ wa gan ni àwọn ọmọ rẹ̀. Ìṣẹ̀lẹ̀ abàmíyẹn sì ń bẹ nínú ọpọlọ mi. N kò lè sùn lánàá. Tí ni mo kàn ń làlákàlà, mo rí àwọn òkí tí wọ́n lé mi. Wọ́n lé mi gan-an. N kò sì ríbi tí màá sá sí.
5: Ọmọ olùfẹ́ mi, a pàdánù arábìnrin tòótọ́. Àwọn ọmọ wa sì sọ àwọn ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ nù. Àmọ́ o, àlákàlà rẹ yìí ń bà mí lẹ́rù o. Ọ̀rọ̀ yìí jẹ mí lógún. Bàǹbà, o nílò láti ní ìsinmi. Jẹ́ ká lọ sí ilé àǹtí mi, o lè sinmi níbẹ̀.
6: Kò yí o, kò yí o rárá. N kò lè kúrò. Ohun gbogbo ló wà lọ́rùn mi. Báwo ni o sì lè dámọ̀ràn irú nǹkan bẹ́ẹ̀?
5: Ó dá nígbà náà. Ṣùgbọ́n o ṣáà jẹun alẹ́ pẹ̀lú èmi àtàwọn ọmọ mi. Tipátipá ni wọ́n fi ń rí bàbá wọn. Wọ́n nílò rẹ.
4: Sọ̀rẹ́là, yọ má ṣe yọmí lẹ́nu báyìí.
5: Kìí ṣe ìyọlẹ́nu. Ó ká mi lára ni. O nílò láti tọ́jú ara rẹ. Ta ni ó lè bá ọ sọ̀rọ̀ báyìí?
4: Kò kàn lè yí ọ ṣá.
2: Olùṣọ́ àgùntàn bàǹbà kò gba ìmọ̀ràn Sọ̀rẹ́là. Lẹ́yìn oṣù kan, ó sì di ẹni tó ń soríkọ́. Ní ọjọ́ kan, bí ó ṣe ń gun kẹ̀kẹ́ lọ sí abúlé tó wà nítòsí wọn, ó yà kúrò lójú ọ̀nà. Ó kan lápá, kẹ̀kẹ́ rẹ̀ sì bàjẹ́. Ní òwúrọ̀ ọjọ́ ìsinmi.
7: Ẹ káàárọ̀ olùṣọ́ àgùntàn o. Ẹ kúṣe Olúwa, Olúwo sọ agbára dọ̀tun o. Bó ni iṣẹ́ ti ṣe tán láti lọ ṣọ́ọ̀ṣì? Torí àkókò òsín ti tó olùṣọ́ àgùntàn o.
4: Alàgbà Máàkù, n kò lọ sí ṣọ́ọ̀ṣì lónìí.
7: Ẹ kíni, ta ni ó wàásù? Olùṣọ́ àgùntàn kí lẹ̀ ń sọ?
6: Alàgbà Máàkù, ó rẹ̀bi púpọ̀. N kò sì lè jẹ́ kí ẹnikẹ́ni túnbọ̀ máa bi mí léèrè mọ́. N kò lè tiẹ̀ mọ bí màá ṣe kó wàásù jọ. Jọ̀ọ́ fi mí sílẹ̀.
7: Pẹ̀lẹ́ Bàǹbà, o nílò láti sinmi lóòótọ́ pẹ̀lẹ́.
6: Ṣùgbọ́n àìní pọ̀ púpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ló nílò àkókò mi. N kò sì mọ̀ bí mo ṣe fẹ́ ṣe é.
7: Bàǹbà, Jésù arákùnrin wa kò retí ká gbé gbogbo ìṣòro wa gan. Ó ní, ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ àti kíni.
6: Wọ́n fún ọ ní ìsinmi.
7: Inú mi dùn bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí alàgbà rẹ o, mo dúró lórí pé kí o mú Sọ̀rẹ́là àti àwọn ọmọ lọ fún ìsinmi ọ̀sẹ̀ kan tàbí méjì, kí o sì fààyè sílẹ̀ fún ìdílé rẹ. Ó ṣe pàtàkì, bígi bá wolugi tó kí ẹ lákọ́kọ́ gbé.
6: Ó dáa, ṣùgbọ́n n kò ṣerú nǹkan báwọn rí. Àti pé
7: kíni, nígbà tí o bá padà dé, a ń sọ̀rọ̀ nípa bí o ṣe pín ojúṣe rẹ níbí. Ní báyìí, máa lọ.
2: Bí ó tilẹ̀ jẹ́ wípé ó ní ìdálẹ́bi nínú ọkàn rẹ̀, olùṣọ́ àgùntàn bàǹbà mú ìdílé rẹ̀ lọ sí ìlú rẹ̀ láti bẹ mọ̀lẹ́bí rẹ̀ wò. Ó sinmi, ó sì padà wá lẹ́yìn ọ̀sẹ̀ méjì. Ó bá alàgbà Máàkù ṣiṣẹ́ lórí jíjẹ́ iṣẹ́ ìránṣẹ́ sí ìjọ rẹ̀.
1: olùṣọ́ àgùntàn bámbà fẹ́ láti ran ìdílé àti ìjọ rẹ̀ lọ́wọ́, ṣùgbọ́n bí ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́ àgùntàn tí kìí ṣe ìtọ́jú àìní ara tiwọn, kíákíá ni ó rẹ̀ ẹ́ sí ara, ọkàn àti ẹ̀mí pàápàá.

0: bẹẹni apanupọ adupẹ tori wipe a ni igbagbọ pe lori eto yi iwosan si irora okan wa ohun na ni yo je ti wa e ka bo pada sori eto iwosan irora okan lati owo egbe bibele ti nigeria mo lero wipe e ti ri eko kankan ninu ere onise ranpe e wa je ka tesiwaju awon baba wa awon ojise olorun won ti wa nbi ti won si mo ba wa tan mole si awon ibere eleyi to ni se pelu akori wa a sise itoju eni to ntoju eni awon ipenija wo lo wa nbe nipa ti ara nipa ti emi ati nipa ti isuna ati nipa awon nkan yoko eleyi to le romo ise to lagbara ye pastor daniel farinde eba mi ki awon ara le
1: eyin ara le e ku dede asiko yi o agbara olohun modo ti wa olohun mo toju gbogbo wa o
0: amen bakan na ni pastor sunday ogungbemi awon na tun darapo mo wa loni otito bijo meta eba wa ki awon ara le
2: e ko asan gbogbo ara ile ati gbogbo eyin to ngbo wa ni ile ati leyin odi inu wa du lati wa si ori afefe loni a si ni igbagbo pe gbogbo nti a se mi loni yo je ki alafia ko ba oro aye wa ati ilu wa lakotan
0: ami loruko jesu bakan na e lanfani lati pe wa sori 0916188 7383 le kan si 0916188 7383 ese tu lanfani lati ma wo wa kitikiti loju opo facebook wa ni splash fm 105.5 Ibadan splash fm 105.5 Ibadan ibele ti ma ri wa wo kete kete loju opo facebook e darapo mo wa ni ori ero ayelujara ki atojo gbadun eto na e je ki bere latodo pastor sunday ogungbemi ibere akoko yi ohun na lo nso wipe latara awon iriri yin kini awon ipenija tawon olutoju eni ma nkoju lenu ise won lojojumo
2: ese olutu opolopo iperija lo wa ti awon to to je olutoju eniyan won ma nko lojojumo a ri pe opolopo awon iperija bi bawo ni ara won gan fun ara won tori won le ma lo sinu nkan to ti yoyinbo pe ni exhaustion to je pa ti lo raju bo se ye lo won si ti gbagbe ara won si bi ise iperija kan leleyi awon imo lara bi emotional stress gbogbo le na nbe nbe isuna boya ko lo dede gbogbo le na ma o ma affect won bo se nsise won yo si ma o je ipenija ati akoko opolopo ise yi o le je pe o ise mi le wa to nse ba ise ara kan tabi ise temi ati mumura won akoko ipenija ni gbogbo awon le yi je ati igba mi awon ise yi ma n kolura won so be yo se ri ji pe gbogbo e o lo bo se ko lo igba mi awon to n toju eniyan won le ri pe awon dawa pe bi se sasasa ko de lo so de bi ko le lo so de ore gbogbo le ma nje ipe nija sugbon ona elomis to nbe to je pe ni bi ise a nse eto yi na boya eko re oto kokun to so ipe nija ni so o si fe se sugbon eyin gbodo ma gba eko kun eko ni lati le ma dara lati ma da pe lori ise yi be yin o si se gbogbo e mora won ohun na ipe nija ni laarin ebi e laarin ise iranse t'Olorun gbele lowo ati ti e gangan as a person so a ri pe gbogbo eleyi ipenija ni won si ma nje ki ara o ma ni ara lara oyinbo npe ni fatigue so Olorun a ran wa lowo a si ri pe bibele ti so oni ka ma gbe a ma ye ka ma gbe eru ara wa ka si ma pa ofin Olorun mo ka si ma ka ohun gbogbo ka ma ko le Olorun aniyan wa Jesu nikan lo le ba wa se ohun gbogbo Oluwa yo fun ani ogbon imo ati oye lati se leyi ta ba wo apere ti bibele ko le nipa oro mata nigbati Jesu wa ki won a ri pe nigbati o pe keji e ohun nikan lo se o de se kan gbati kini e fe ni lara oloke ma Mary iwo te wa toju ba se ma toju master ki Jesu so ko to so pe Mary ti mu eyi to dara ju pe ko na wa ko wa ko eko ohun ta je yo lo sugbon eko o se dede awon ele yo ju be lo sugbon ta fenu ba pere ni
0: oda he je ki tun lo sodo pastor daniel farinde bawo ni sise itoju eyan pelu iporuro okan tabi ailera mi se man se ipalara fun itoju olutoju eni gangan
1: e se gẹgẹ bi olutoju eniyan ya gbon ye gba lo ma di pe bi oro yen ba ti wo yan lokan gba mi wa ti yan gbe oro gaju bo loro gan ti gbe nkan lo adunyan tele ba de ti bo sibe loyinbo npe ni secondary trauma so yo dunyan gbogbo gbogbo ara ni o mo gbon lori oro oloro iru eleyi ni ko ide ye ko ri be o ye ki eyan gbe oro ti won ba fi lo yan to di wi pe a n ronu ba se toju eyan ki eyan gbe ko ye wo ogun o tan togun ba de tan ko yi se eni ti owo yan den to duro ti yan to n toju yan ni aisan ti o wa mu lai mo ye igba le ma ri mo ye pe eni ti n toju alaisan gba mi ohun gan laisan ma n se ju a ma n ri opolopo igba to je pe eni ti n po to n toju alaisan o ni o pada wa ku
0: eni
1: to san yo wa jide yo mo sere kiri wọn dàbí wọn ma purọ wa ló gba kú ẹ ku kì í dẹ ṣe pé ó gba ku torí ibi tó ti ń tọjú ẹ ó ti gbé lọkàn gbogbo ara ẹ ti gbọn ó ti da gbogbo ọkàn ẹrú kò yẹ kó rí bẹẹ tí èèyàn bá fẹ tọjú báyàn sọrọ fún àpẹẹrẹ ó lè jẹ ẹn parí ìjà fáwọn èèyàn kan ni bí èèyàn bá ti fẹ jókòó ṣe irú ètò yìí kó jẹ kí ọkàn òun kó fọkàn balẹ̀ kó wo ọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí kó má dùn kọjá n tí wọ́n sọ fún lọ kó jẹ́ kọ́kàn balẹ̀ kó dẹ̀ mọ̀ pé tó bá pẹ́ ìjà oníjà ó parí o àìsàn aláìsàn ó lọ òun náà ni ó kù pẹ̀lú tiẹ̀ lórúkọ jésù ànígbà kú ọ ní kúkú o.
0: àmì àmì àmì ní orúkọ jésù èèyàn ara lé ẹ má gbàgbé pẹ̀lẹ́ pé wá sórí 0916188-7383 bẹ́ẹ̀ tó ṣe ń lọ ẹ pè wá kẹ bá wa sọ̀rọ̀ bóyá ní ohun kan eléyìí tó dàbí ìpòrúru ọkàn ti ẹ̀mẹni tẹ́ ẹ lè bá sọ tàbí tẹ́ ẹ tẹ́ ẹ ń rò wípé àti bá sọ fẹ́ni yìí ṣé kò tún ní máa fi mí ṣe yẹyẹ àbí bíi bò ẹ láǹfààní láti pè wá yálà bí tó ṣe ń lọ lọ́wọ́ tàbí lẹ́yìn tá a bá parí ètò ẹ jẹ́ kí tó padà sọ́dọ̀ pásítọ̀ Sunday Ògúngbèmí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùtọ́jú ẹni ni wọ́n máa ń dára wọn lẹ́bi lásìkò táwọn náà bá tiẹ̀ wò pé jẹ́ ń fàsìkò sílẹ̀ fúnra mi kí n tọ́jú ara mi kí ló dé tẹ́ ṣe rò wípé irú eléyìí ó máa ń wọ́pọ̀ lọ́dọ̀ àwọn tó ń tọ́jú èèyàn.
2: ẹ sí olótú a rí pé irú èròngbà yóò máa ń wọ́pọ̀ lọ́dọ̀ àwọn tó ń tọ́jú ènìyàn gẹ́gẹ́ bí dádì ti sọ lẹ́ẹ̀kan náà pé gbàràn mí dẹlẹ́rù lọ́pọ̀lọpọ̀ ẹni tó ń tọ́jú ẹlòmíràn máa ń dà ó lè jẹ́ pastor ó lè jẹ́ doctor ó lè jẹ́ nurse ó lè jẹ́ anybody ó lè jẹ́ bóyá counselor níbì kan ṣùgbọ́n ọlọ́run ti fi àwọn ó ti fi àwọn ọ̀rọ̀ lílẹ̀ àti ohun ta le tẹ̀lé nínú ọ̀rọ̀ ọlọ́run àti àwọn àwòkọ́ṣe kọ̀ọ̀kan tába wo ohun tó ṣẹlẹ̀ nígbà tí bàbá aná mose yan jethro tó lọ bá mose tó sọ pé mo mọ̀ pé ẹni yẹn pẹ̀lú experience àti ọgbọ́n tó ní nínú pé òun ò fẹ́ ká ọkọ òun abọ́mọ òun di pọ̀ ọ̀sán gangan pé bẹ́ẹ̀ ni ṣe ń ba lọ kò fi kí ni wọ́n ti ń pè experience kò fi kun ẹsẹ̀ understand pé báyìí báyìí yan àwọn èèyàn báyìí yan àwọn èèyàn báyìí so ṣùgbọ́n nígbà tí èèyàn bá ní wò pé àmú gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ látàárọ̀ dalẹ̀ eléyìí yìí tó bá di pé àti àfààyè lẹ̀ fún òun gan fún rárá ẹ̀ a ò pa àwọn yẹn lérò pé òun ṣiṣẹ́ òun bí iṣẹ́ ẹlòmíì lè ní irú ọkàn yìí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹlòmíì lè rò pé ó fi àwọn kinní kan lẹ̀ ẹlòmíì tẹ̀ rò pé tó bá ti bí irú hospital ni kò kàn wọ hospital látàárọ̀ kó máa ṣiṣẹ́ kan tiẹ̀ máa sọ pé mo lọ fún break títí aago mẹ́rin ohun táwọn yẹn fẹ́ nìyẹn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ gbogbo nǹkan ló wà fún àsìkò tiẹ̀ àsìkò òwe kan bẹ tó jẹ́ pé kó tó yé mi mo ṣe ń dàgbà pé tí iná bá jó ni mọ́ ọmọ ẹni tàrí
0: làkọ́
2: mo èmi kékeré mo wá rò pé a ṣe bọ́mọ kékeré ó kéré òun lọ́ọ́ kọ́kọ́ pa tiẹ̀ náà kíní kan ṣùgbọ́n lẹ́tà máa rí pé bá mọ́ mi gan ló ti explain ẹ̀ fún mi gbà pé ọmọdé ògbọ́n kò lè ṣe kan ṣùgbọ́n
0: àwọn méjèèjì lè fún papọ̀.
2: ẹ jẹ́ ká
3: Hello,
0: ẹ ṣeun ẹ kúrọ̀ lórúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá.
3: Orúkọ mi ni Alade Gbemisola.
0: Alade Gbemisola.
3: Kemi Sola láti New Garage.
0: Kemi Sola, ẹ ṣeun, à ń gbọ́ yín.
3: Lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn náà ni mo fẹ́ dá sí. Mo fẹ́ sample one of my pastor kan, pastor mi kan. Pastor mi yẹn, wọ́n máa ń ṣe ìsọjí káàkiri. So, ó wá ṣẹlẹ̀ pé wọ́n ṣe máa ń complain pé àwọn ṣiṣẹ́, àwọn bẹ́nìkan gbàwé, àyẹn nìkan, àwọn gbàgbà wẹ́ 4 days, àwọn gbàgbà wẹ́ 3 days. Tí mo ráyè tọ́jú ara wọn tó ṣe pé ńgbà tí kinní yẹn padà, àtún padà yọ sí àwọn náà lára, àwọn tá a wà ní àforíkò. Ó wá fẹ́ fi kinní yẹn sí ipò ara mi gangan báyìí pé ní inú estate ibi tí mò ń gbé, mo síbi tá a ti máa ra nǹkan, bí ká máa wá ní nǹkan dídì, sáré nídìí nǹkan ká sáré máa wá káàkiri. Wọ́n wí lókè, màá wá ṣàwò pé kán bá bèèrè fún mi, ìní fẹ́ sọ pé kò sí. Kí ẹ lọ bẹ̀rẹ̀ nǹkan, ìní fẹ́ sí ìwà ráyè bójútara mi. Mo wá sọ fún àfẹ́sì mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, tẹ̀bí pé láti bí ìjẹta bí ní ìdílé. Mi ìráyè mójútó ara mi, torí kí n lè bá àti àwọn kan lọ́rùn. Níṣẹ́ ló dàbí ẹni pé ọ̀rọ̀ tí wọ́n sọ àti ètò yìí èmi gan-an ló bá
0: wí.
3: Ìwà ráyè sí ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni màmá mi, ìwà ráyè àtẹ́sí ṣọ́ọ̀bù yẹn láti bí ìjẹta gan. Kò dé ń fẹ́ wọn lọ́gbà, wọ́n fẹ́ bèrè gàrí, wọ́n fẹ́ bèrè ìtútù, wọ́n fẹ́ bèrè kíní. Ìwà ráyè mójútó ara mi gan. Wọ́n ti gbà tí kinní yẹn tó wá kí mi pé wọ́n fi bí òyì máa ń kọ́ mi, ìyí máa ń kọ́ mi láì wà
0: pọ̀jù.
3: So, inú mi dùn gan láti gbọ́ ìtọ́ pé ó ṣe kókó kéèyàn mójútó ara rẹ̀.
0: Ó ṣe pàtàkì o.
3: Ẹ̀mí
0: tó bá wà láyé ló ń sáré kiri pé ó jẹ́ ẹnra gbá jẹ́ ẹnra wo àníkú ẹnu iṣẹ́. Ṣé ó ní ọ̀rọ̀ tẹ́fẹ́ fi gbà wọ́n níyànjú àbí? Inú mi tẹ̀lé pé fúnra wọn náà ná mọ̀ wípé wàhálà táwọn ń ṣe ni.
2: Bọ́n ṣe ń sọ yẹn ni pé téèyàn bá ń tọ́jú ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń tọ́jú ẹlòmíràn kò ń ṣe ẹsẹ̀ kò sì ṣe àdánìkànjọ́gbọ́n. Ẹ gbọ́dọ̀ ní time fún ara yín. Torí tẹ bá ní time fún ara yín tẹ rest dáadáa. Òun lọ́pọ̀ lóòtún pé jésù pérépéré láti ṣe nǹkan tó dára. Jésù Kristi gan náà ó máa ní àwọn ìgbà tó máa ń fà á sẹ́yìn alone tí a lọ sórí òkè a sì dáàdúrà gbà a sì oríṣiríṣi. So gbogbo àsìkò yìí àgbọ́dọ̀ jẹ́ kí ó máa ká máa sí lò. Wọ́n ní ká fẹ́ ọmọnìkejì wa kò ń ṣe pé ju ara wa lọ gẹ́gẹ́ bí ara wa. Bíbí ó lè ṣe kọ́lẹ̀ ni olúwa yóò ràn wá lọ́wọ́.
0: Àmì ẹ sọ̀rọ̀ fún wa lọ nípa àtara ẹni làkọ́gbọ̀n. Ẹ sì tí ì bá wa sọ́jálẹ̀ àbí.
2: Òun náà láti round up pé ká kọ́gbọ́n tara wa ká nípa ní àkókò fúnra wa àkókò láti sinmi lẹ́nu iṣẹ́ èèyàn gbọ́dọ̀ sinmi. Even gẹ́gẹ́ bí ètò ìlera ti àwọn olóyìnbó téèyàn bá sùn ó gbọ́dọ̀ sùn bí wákàtí mẹjọ àmọ́ pọ́pọ̀lọpọ̀ lè rí mẹjọ yẹn tán àmọ́ kékeré lè rí jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n kéèyàn máa rí pé tágẹ́ẹ̀tì ni tí ò bá pé kó rí pé ó jẹ gbèsè oorun. So kéèyàn bá ti ní máìndì yẹn àmọ́ bó ṣe máa lè rest.
0: Ẹ ṣeun kan ẹ jẹ́ kí n tún lọ sọ́dọ̀ pastor Fárìndé. Ìbéèrè eléyìí náà ló sọ pé ọ̀nà wo ni ṣíṣe ojúṣe ẹni nípa ti àṣà títẹ ìdílé lọ́rùn ṣe tún máa ń túbọ̀ fínná mọ́ àwọn ìpèníjà eléyìí tí àwọn olùtọ́jú ẹni tí wọ́n ń ní tẹ́lẹ̀ pé mi gbọ́dọ̀ ṣe báyìí gbọ́dọ̀ rẹ̀wẹ̀sì gbọ́dọ̀ gbọ́ irú ẹ̀ ọmọkùnrin ni mí ni kò gbọ́dọ̀ ṣojú ọmọ kí n ṣojú.
1: Ẹ ṣe gẹ́gẹ́ bí àṣà àti ìdílé ṣe pàápàá bójẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó jẹ́ èèyàn ni ó ti bímọ ó ti níyàwó kó kọ́kọ́ mójútó ilé ẹ̀. Paul sọ nínú bíbélì pé onígbàgbọ́ tí ò bá bójútó ilé ẹ̀ ó burú ju aláìgbàgbọ́ lọ. So ríyàn kọ́kọ́ tọ́jú ilé ẹ̀. Dẹ̀ ní ti àṣà wa àbúrò ìyàwó àbúrò ọkọ yóò wá gbénu ilé yóò wá kí wa ìyá ọkọ ò wá bàbá ọkọ ò wá. Lẹ́yìn yẹn ni pásítọ̀ tún wá kó ti ṣọ́ọ̀ṣì mọ́ra tí ó ti wá ní àwọn ọmọ nínú ìgbàgbọ́ tí ó mọ tọ́jú tí ó mọ sáré kiri ní tí àkànbẹ̀ wá ní pé ká ṣe lọ́tọ̀ọ̀tọ̀ kó lè yanjú pàápàá láyé ìsìn tí gẹ́gẹ́ bíi ti nàìjíríà tí owó ti di bákan náà ẹni tí ó ń gba pásítọ̀ tó ń gba 40,000 lóṣù tó wá tó níyàwó tó bímọ kí ni ó fikun tó tún ní òun fẹ́ mọ I want to lo ba pe excuse I ti je won na so ke lo fi le sinu le ti o ti ma follow mi lo lowo nje ni ta so ni wi pe ki eyan se ni wo tu won sin ko de mo lo do yin bo npe ni priority omo iyawo ti wa ninu le koko toju won leyin e toju ara re leyin e itoku to ba wa nbe eyan le se Jesu to be wa nse oni ka lo ni ohun ni won ba wa se e lo e wa su e jere okan gbogbo ise yoku ise yanu ni o oluwa pese ni o oluwa o se ni o olorun ni mo ko yan mo se be yan se mo se ai mo ye gba ni igbagbo pastor gan o le ma gba ma gbe in ti omo jo mi ma risk te lo mi ma to ma take lati di ni ko da fo ohun o le je nipa ti ara ni boja o fe bi mo ni gbogbo nti yan ba le se fun eyan ko mo wi pe ko gboro koja agbara ti ohun ko mo ko keyan mo koja yi e ibi to ba tin toju omo ijo tabi to tin toju alaisan loruko Jesu emi mo yo ma ba wa se o
0: amen amen amen loruko Jesu e je ki n pada sodo pastor Ogungbemi bawo ni boya I ni owo to I eto isuna nigba to ba nsojojo ati wi pe aini awon nkan ti eyan ni lo bawo ni o tun se ma nje ki irin ajo awon olutoju eni ye ki ki ko soro ni opopolopo igba bawo lo se nse ipalara fun
2: e se olotu a ri pe awon e ma nso pe owo ni keke eyin rere sugbon a nso pe o ti kuro ni keke eyin rere o ti di je ti eyin rere bayi so ti ohun ko ti eyan ba fe se ba nu ara tabi nu emi to wo ba si nbe o se se ke eyan ma le ri se bo se fe se opopolopo awon e wa le iwosan bayi to je pe ohun ti won ko lori ko ni nkan ton le nse tori pe kini ko si awon nkan ton ma lo to ma je ki won ri pe won mo se se so ti owo ba ti si o man da na o man de na de ohun gbogbo lati ri pe gbogbo ke ati eyan fun awon eyan o ko ni normal so olorun an wa lo tori opopolopo gba mi boya e fe nikan ni itolera to da ba hospital ni ko ogun to je pe papapa ni o lo sugbon medical bills o heavy ju so eni yo le cope yo da yo se idina fun eto ilera ton fe fun eni yi even go ogun ton ni ko lo gan ti o ba le ri kosowo lati fi ra yo se dinner even transport irin ajo la san transportation cost boye nikan ni si won fe si kidney transfer won ni gbodo lo si India so bo lo ti fe ri owo million to ma ko le gbogbo le na eto owo oni eyan ni lowoge eyan ni lowogidi sugbon lo miran be to je pe ohun to nwole fun gege to fi nje onje ojo to ba je po kerege bi dadi se so lekan en to ngba 50,000 losu en to ngba 40 losu ko ni daye te gbogbo awon eleyi o ma se idina fun nkan ton iru ilera eto ilera ton le fun anybody so gbogbo awon eleyi yi o ma da kijokijo le ni awon to se n fun yan ni eto ilera na inu won dun si because won ri pe awon o le se nkan ti awon lagbara ti se sugbon to bibili sonu we philippi ori kerin ese kan oni kini oluwa yo pese afi ani wa gege bi agbara re ninu so olorun ni o ma n pese fun wa oluwa yo pese fun wa loruko jesu
0: ami ni oruko jesu eyara le ma gbagbe lati pe wa sori 0916188 7383 etu je kin pada sodo pastor daniel farinde ki ipa wo ohun ni aisi iranlowo awujo tabi awon alabagbe ton wa layika ipa wo gangan ni o ma nko ninu mimu ki ise yi ki o tun nira nigba mi
1: e se oloyinbo ma npe ni philanthropist
0: eleyinju anu
1: ni eni to ba fe se olutoju lo nilo ni to de se pataki nbe ni pe ti a ba ni ori ofe lati se gba owo jo lati wo eni ti o toju awon ta n toju tori opopolopo homes ibi ti agbalagba ni o tomode ni o ti ewe ni o ti abirun ni o lo wa ti e pe won ni lo itoju eh ti e ba lanfani lati kowo ijo e ja lo fun nti aba gba fun e je ka lo olodun ti o dari awon eyan to fi ni kon ran wa lowo e je ki ise ti won na owo fun e je ko yo ko yo dada eh n to sele ni pe ti eyan ba dani kan gbe bukata yi yo reyan yo suyan loju awon te yan ropo n toju iyan o di alai mo se eh ko dire se dandan ke lo mo je gbese ile di o inti o lowo fun en to fe mo toju awon eyan ko lo je gbese onje ko lo je gbese kaakiri ibi ti agbara ba mo ni ke yan se mo so teyin o ba de ri eni ti o to gbe ti o kun nipa ti o ran lowo ise yi yo fale eh yo de ni idiwo itumo yi ni pe eyan gbodo toju eyan toju awon eyan ju awon iye eyan ti eyan lagbara lati toju lo e ba wo gbogbo irajo Jesu Christi ibi ta agbara ba mo lo ma nse mo awon omo eyin e o ntoju won o nse gbogbo e ninu iwe Matthew ori kokanla ese ikeji din ni ogbon o pe awon omo eyin ejo sodo won jo jiroro o ni ajaga un rorun eru n si fuye ki se olohun odi eru to wuwo ru wa e ma je ka gbe eru e ma ja fira wa we iranse olorun mi ti boya church won tobi eropo nbe dawa na fe dabe ti won loruko Jesu olorun ran wa lowo o
0: amen amen amen loruko Jesu 0916188 7383 ohun naa ni number wa eleyi te le pe wa si ni ori eto e si le pe wa na nigba ta ba pare eto bakan na la wa loju opo Facebook wa ibi te ti lanfani lati ma wo wa kete kete oda he to je ki tesiwaju ibere eleyi ohun naa ni mo fi n pada sodo Pastor Sunday Ogungbemi ohun naa lo se so wipe kini awon ami eleyi ti o ma njeyo lati to si ma safihan re wipe o sese ki olutoje eni yi o dabi eni wipe o tin de bi gege to eyun ni po da n pe o tin re ohun na kini awon ami akoko eleyi teyin o mo sakiyesi
2: ese awon ami to sese ka ri fun eni to ba je eni to fun yan ni eto ilera pe ohun na ti lo sibi ti ohun na le di eni ti o ma gba eto ilera ni pe awon kankan be ti won pe ni nkan to le je ka ko re ara kiakia a ri pe fatigue you understand nkan te yan se to je pe yes
0: o me ko je den hello
3: okay
0: e seun e kuro le oruko yin bole tin pe wa mi gbo oruko yin o e ba wa pe lekan
3: si lati alakuta
0: gbemi soye lati alakuta e seun a n gbo yin
3: ejo ibere ti mo fe bere njo e otito ni pe eni ti n toju alaisan yen aisan ti won toju yen boyun sese lati pada so ara eni ti n toju e
0: oda e ma tẹti si radio yin won ni wipe ti eyan ba n toju alaisan njẹ o ṣee ṣe ki aisan eni teyan n toju ko pada sori eni to n toju
1: ni soke lagba lakoko ti aisan won o poriṣiriṣi oloyinbo pe ni contagious infectious yi ti o le ran eyan wa ti iba ṣe to le ran eyan eyin to n toju alaisan ni ko ma fori koko koko ko ma fori koko koko ohun ko ma ṣe wahala kọja bi ti emi e lo wọn àpẹẹrẹ tí wọn bá lọ sí uch gbàbí tẹ́yìn tó máa bọ̀ láti stẹ́ẹ̀pù kìíní dé stẹ́ẹ̀pù kẹta kẹrin lókè tó bá rìn lẹ́ẹ̀mẹfà lójúmọ́ kò ṣeé ṣe kó má rẹ̀ kó lo ẹ̀ má wò lulẹ̀ irú yẹn ó mọ̀ ń ṣìyàn léṣe lórúkọ jésù ogun ológun òní di tiwa o.
0: àmì àṣẹ ẹni kọkọ tẹ fẹ fi bá wa kún pásítọ ògúngbẹmí àbí tẹsíwájú.
2: gẹ́gẹ́ bó ṣe wí yẹn náà bó ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn torí pé ta bá wo àwọn tó ń fúnni ní ètò ìlera bóyá bí àwọn doctor nurse gbogbo kíni ni wọ́n ti kọ́ wọn àwọn ìṣòro ẹbí dáàdi ti sọ gbogbo ẹ̀ awon aisan kan be to ba te lu glove tabi ko se gba ko o ni awon precautionary measure den godo se o kan le ku gbo pe mo fe toju ah o ti de o even be yan de to agent se salaso lo pe ah aja safe o la won kokon te godo se lo fi da pe opolopo ma wa won omiran ni iru usage pe won sanju won o te ya te si gbo nkan to e ko se won godo se ibo lo fall si se mo boy olorun ma jari ko se dada ogun ologun ni je ti wa loruko jesu so ibi ta n ba lo ti ko fole awon pe are ti ko ni lo boro ton pe ni fatigue ati karama niyan kukuku nkan ti o to nkan ti ni lara se fe ma ki gbe soke tori o ma sele lodo on kaluku elomiran be to je pe o le ma gbagbe nkan akon nkan to so laaro ni so le ti gbagbe pe hun ti so so ile na ma fi han then oni ni suru mo ki nkan to de nkan ki ko ti get on or snap ati di o ti ma react so gbo le ti fi han pe eni ti nde gege to ni o elomi le ma raye fun je jije a ma ati o pe boya ohun o te ni reti kankan mi kan mo kan ma lo ra bo se wu ko ni le farabale lati gbon te ba so dada be ba ba soro gan oto ni bi o kan re opin yele yele ko le concentrate so gbogbo eleyi a se ma safa awon eyan bakan na so ko ni fe du lodo duro yo mo pe won ti ma ri nkan to nsele so ohun then gbogbo awon eleyi ko dara fun eni ti a so pe ko fun yan ni eto ilera Jesus si so ninu we gege beta di so pe Jesus lo ni agbara si so gbogbo ni ibere Matthew ori ikokanla ese keji din ni ogbon o ni e wa sodo mi eyin to sise ti a deru wiwo le lori emi o fun yin ni isimi o han ni bi ere o nise na oluaran wa lowo
0: amen amen oruko Jesus o da bawo ni awon ti won je olutoju eni bawo ni won se le se idamo ati iyato laarin o kan re eyan boye eyan sise o kan re eyan tabi bi igba ti eyan ti si ara elo eyan ti lo re ni aloju nilo mi kira bawo le yan o se mo iyato ninu wipe o kan re mi die je ki sinmi tabi pe eyan ti si ara elo
1: e se ele se pataki papa laye ta wa yi nisin oluka ku le ko farabale ko mo iwon are bo lara mi se ri laaro bo lo se ri losan bo lo se ri lale eyan wowo kiri oyin o mi npe ke eyan mo mo bara e se ri tara ba tin yato sira won ke eyan tete ya lo ile wosan mo kan fe be gbogbo wa papa awon omo kekeke sin ton mo gogoro ton mo orisirisi kakiri e lo ile wosan e lo yara yin wo ibo lara yin ku si ki se pe ngba tin kan ba ro loyin lojiji tu mo se mo an sare kiri e lo wa 12 million wa e lo wa 5 million wa in ti orun to le yanju in ti omi mimu to le yanju in ti onje jije to le yanju lo poju eyan je wedu ko je fo ko sun ju yi pe ke yan ma sare kiri oluka ko lo mo ago ara e lo de mo bo se le ri te yan ba mo pe leyin iseju marun ti to n ba tin rin lo oju mo n po yi ko joko ko lo so street kan yewo igbagbo ni ki eyan ma ye ago ara e wo e mo ja puro fun ra wa igbagbo ni ke ma mo ibi tara n ku si loruko Jesu ni kuku ojiji o olohun mo toju wa o
0: amen e je ki n pada sodo pastor ogungbe mi ran pe ibere leyi ti a mo mu lo le na leleyi nje awon kankan wa to pe eyin o mo foju ri ti ti o so fun eyan wi pe o dabe ni wi pe olutoju eni yi o ti sise ju bo se ye lo to je awon ami afojuri
2: e se olotu awon o po awon bi ori fifo irorunsun eje riru gbogbo awon eleyi ara le ma ro eyan ara ba ro eyan tabi eyan o dabi gba eyan ni iba to lo sun to sun bi ojo iba melo kan ti iba yo lo o ti koja normal niyan then nkan ton pe ni o le je ngo ki inu ko digestion le ma o le ma se dada ko je pe boya inu nu nkun yi to je gun digest gbogbo asa gbogbo system yo elomiran pelu wahala yi o le ma sanra si oju re a look profi elomiran si le maru so o ni bo se nse lodun kan ko ata won inira ti o lo boro to kan je pe si gbe sa wo ko lo na ni so bibeli si so fun wa pe eya ara wa pe temple olorun ni so gbogbo ale ta ba ti ri gbogbo eleyi o ye ka ma lu ara wa ni ona ti emi mo na inu ra fi dun lati gbenu wa
0: e seun kan to yen ra le awa se fe ma dagbere bayi lori eto sugbon e se le pe wa sori 0916188 7383 te ba ni o ko lati ba wa so iwa kugba na le se le pe wa mo mo wi pe won a gbe ipe yin won si da yin lo bo se to ati bo se ye ope pataki lowo pastor daniel farinde ati pastor sunday ogunbemi ti jesu ba fa bibo re seyin temilade aloko loruko ti temi a tujo ma pade ni ose to nbo eje ki atojo ara wa tori wipe o se pataki igba to ba ye ka simi eje ka simi jesu christi atojo wa odabo

0: kejì káṣíẹ̀. Káṣíẹ̀ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ̀ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tá ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì káṣíẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa káṣíẹ̀. Ṣó ti káṣíẹ̀? Mo ti káṣíẹ̀.
2: Be prepared for global opportunities.
3: Study at Trinity University, Yaba, Lagos.
2: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
3: We equipped you with skills the world demands.
2: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
3: cybersecurity, computer science, accounting, economics, marketing,
2: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
3: Trinity University, building on the rock.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ tún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thoma nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o, kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù, leave it 100 MTN.
3: Guess what? We are still the most listened to radio station.
4: Yes. That's right.
3: We are still the best. We are Splash 105.5.
5: You already know.
6: I am woman. I am fearless. I am sexy.
7: You're on to Ladies Lounge. Splash 105.

0: lóòótọ́ owó orí ọjà ti gbéra sókè káàkiri àmọ́ ṣá o nílé ìtajà foodco ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀ jumbo promo látọjọ́ jimá ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà sí sunday ọjọ́ karùn-ún oṣù keje búrẹ́dì sunfresh pẹ̀lú mílò 20 grams ẹ̀yọ́ márùn-ún ní báyìí ó ti di 1,069 naira ó ti kúrò ní 2,150 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀ golden penny spaghetti 500 grams pẹ̀lú ẹ̀yìn páàkì mẹ́fà ní báyìí ó ti di 2,379 naira ẹ̀dínwó ìdámẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator washing machine 20 gas cooker gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn chicken àti rẹsì 2,500 naira double sausage shawama pẹ̀lú pepsi 3,600 naira àbí chicken and chips pẹ̀lú pepsi 5,000 naira péré àjẹmọ́nù náírà 61 naira ló wà lórí lipton ice tea 40 cl pack of 12 pẹ̀lú 4,199 naira péré pepsi mirinda àti 7-up 60 cl pack of 12 pẹ̀lú 4,079 naira yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀ ẹ̀kan sí ẹ̀ka ilé ìtajà foodco látàsìkò ìlọ títí ọjọ́ karùn-ún oṣù keje ilé ìtajà foodco ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
1: Bíbi tágbò méjì bá ti ń fi. Dàgbà ó ta kọ́fàdànù pẹ̀lú bá ṣe ṣàfihàn. Fikun abala tátijọ́ máa fà á jámọ́ra wa lọ́wọ́.
2: Gbẹ̀nà wojú ẹ̀.
1: Níbi táwọn olùyànnànà ó tijọ́ máa lọ́kìtì pé lórí kókó ọ̀rọ̀ tó bá gbòde lágbo eré ìdárayá. Ẹ̀yin aralé náà láǹfààní láti pè wọlé
2: kájọ gbẹ̀nà wojú ara wa.
1: Ẹ máa darapọ̀ mẹ́tò já wọn sí pẹ̀lú olórí sport láti.

0: máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálógún omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier. Ṣó ti Cashier, mo ti Cashier.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ní màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dúfìlù Tọ́nikí Ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitran Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: We are still the most listened to radio station. Yeah, yeah. We are still the best. We are Splash 105.5.
2: You already know.

0: tọ́ akínyín kù dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀sín gbọ́ wa ibi tẹ̀sín gbọ́ wọ́jà ìkànnì splash fm 105.5 fm. Mú kí yín kàbọ̀ sórí ètò òkè ìbàdàn. Tèmiládé àlòkò òun náà lórúkọ ti tèmi ṣàlàáfíà ni mo bá yín. Ọ̀dẹ odùn bí gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe ládùúrà wípé ìlú ìbàdàn kò ní bàjẹ́, kò ní dàrú o, láṣẹ Elédùmarè. Tọ́ lọ́sẹ̀ tó kọjá tí ẹ bá ń fi ọkàn bá wa lọ lórí ètò yìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa náà ni wípé bàbá wa Ọlálékan Akínkàkà, àwọn náà ni à ń gbọ́ ọ̀rọ̀ wọn lọ. Bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí kò ń ṣe léyìí tá a ṣẹ̀ṣẹ̀ ṣe, ó tún jẹ́ àtúngbéjáde. Eléyìí sì wáyé tìtorí bó ṣe ṣe pàtàkì tó láti fi mọ pàtàkì àwọn èèyàn yìí nípa ti ètò ààbò, nípa ìdáàbòbò ilẹ̀ Yorùbá látara àwọn ohun tí wọ́n ti ṣe sẹ́yìn, àwọn ìjà tí wọ́n ti jà sẹ́yìn, pàápàá jùlọ tá a bá ń sọ̀rọ̀ nípa ìjà àgbẹ́kọ̀yà àti àwọn nǹkan míì. Ǹjẹ́ a ṣì ní àwọn akínkanjú bí irú àwọn bàbá yìí láti tún dìde fún wa ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí a ṣe ní ìpèníjà ètò ààbò lọ́wọ́lọ́wọ́ báyìí? Kí ni àwọn ohun tó yẹ kí àwọn ìjọba wa kí wọ́n ṣe papọ̀ pẹ̀lú irú àwọn bàbá báyìí? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń sọ wípé ta bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò kò sí bá a ṣe sọ tá a ní sọ̀rọ̀ nípa àwọn akínkanjú ní ẹsẹ̀ kùkú, gẹ́gẹ́ bí olóyìnbó ṣe sọ wípé security is local. Èyí ò ní ni wípé láti lẹ̀ wá òun náà láti jọ pawọ́pọ̀ láti fi jọ mú ṣe. Nígbà tá a bá wá nírú àwọn èèyàn báyìí nílẹ̀ Yorùbá nílùú Ìbàdàn, kí ni ohun tí ó yẹ kí gbogbo àwa aráàlú ká máa pe àkíyèsí ìjọba sí? Ó yá ẹ tún wá jókòó kí a tún jọ abala kejì ti ìfọ̀rọ̀wánilẹ́nuwò bàbá wa Lékan Akínkàkà tí wọ́n jẹ́ alága fún ẹgbẹ́ àgbẹ́kọ̀yà ní ìlú Ìbàdàn. Ṣé ẹ ti ṣetán? Èmi náà ti ṣetán, ṣùgbọ́n kó tó di wípé a tẹ̀síwájú, ẹ jẹ́ a gbọ́ orin yín ná. Nígbà tá a bá wá padà dé, àárín gbogbo apá kejì ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn òun náà láàbọ̀ sí. Ẹ kú ìkàlẹ̀.
1: Òkè Ìbàdàn.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrate Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrate Chadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Two years ago, the biggest radio raffle hit we always were.

0: gbà àwọn èèyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti tan.
0: Se mi o so fun e.
1: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
0: Ero ibani soro lato le mi o. Kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
1: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
2: Oke Ibadan lembo. Lori Splash 105.5 FM.
3: Ṣùgbọ́n tá a bá ní ká wo ọjọ́ iwájú àgbẹ́kọ̀yà ní ìlú Ìbàdàn àti lórílẹ̀-èdè Nàìjíríà, kí lohun tẹ́ ẹ rí sọ nípa rẹ̀? Ṣé ó ń fi yín lọ́kàn balẹ̀?
4: Sọ́jọ́ iwájú àgbẹ́kọ̀yà.
3: Bẹ́ẹ̀ ni.
4: Ọkàn mi balẹ̀. Torí tọ́kàn mi balẹ̀ ni pé béèyàn bá jẹ́ ọmọ ìyá kan náà, bí wọ́n bá jẹ́ mẹ́ta ìwà àwọn òní papọ̀. Ẹgbẹ́ àgbẹ́kọ̀yà ti tàfá yìí. Lágbára Ọlọ́run yóò máa wàrà ìlà ìtayé tán ni. N pẹ̀lú ògbó Ọlọ́run.
3: Ẹ ṣeun kan. Ṣùgbọ́n ṣe láwọn tẹ́ ń fiṣẹ́ lé lọ́wọ́ tó jẹ́ wípé tó bá di ọjọ́ iwájú ẹ lè fọwọ́ sọ̀yà gẹ́gẹ́ bí bàbá Tàfádíòye báwọn náà ṣe fọwọ́ sọ̀yà nípa yín. Ṣáwọn ẹ lé àwọn tó yẹ pẹ́yìn náà lè fọwọ́ sọ̀yà nípa wọn.
4: Ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ́hun Ọlọ́run má jẹ́ nǹkan wọ́ bàjẹ́.
3: Àmì.
4: Nínú àwọn tí ẹ tiẹ̀ lè fojú wò pé kí ni eléyìí ó ṣe? Tọ́ bá dúró bí wọ́n bá ń ṣe báwo mi wọ́n ń dà sí la. Lọ́mọ tẹ́ ẹ lè pe ni ó ṣe. Sòtìyẹ Ọlọ́run ti ṣe yùn fáwọn èèyàn.
3: Kí gbogbo ilẹ̀ Yorùbá fọkàn balẹ̀ nù.
4: Pẹ̀lú ògbó Ọlọ́run Ọlọ́run má jà rí bi.
3: Ẹ ṣeun gan ẹ kú
4: àdúrà. Àwọn tẹ̀ ń wí gan mú mi lọ́wọ́ fún gbogbo ohun tá à ń rí. Àwọn ni wọ́n mú mi lọ́wọ́ fún tí gbogbo ohun tá à ń rí. Tí wọ́n bá pé ẹ ṣe gbà wọ́n ó ṣe gbà wọ́n ó ṣàwo. Wọ́n pe ọ̀sáyè. Tí wọ́n bá pọ̀ ó ṣe gbà wọ́n ó ṣàwo. Ohun tí wọ́n ń gbé wà ìga nǹkan kan ń pè rárá o. Bólú ọ̀sọ̀ ọ̀bà kú àìgbàgbọ́ ẹ bọ sótìyé. Tó bá ṣe pé mo gbọ́ ti ẹni ẹ̀yìn náà bá ti rí bí Ìbàdàn ọ̀bà dé dúró.
3: Ẹ ṣeun gan. Ṣùgbọ́n ṣe ẹ wà fún ìlú Ìbàdàn nìkan ni àbí fún gbogbo ilẹ̀ Yorùbá?
4: Nàìjíríà ni.
3: Orílẹ̀-èdè
4: Nàìjíríà ni. Sótìyé.
3: Ẹ̀yin ni pé ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà ní àwọn ẹ̀ka káàkiri.
4: Alẹ́ ẹ̀ka káàkiri wọn.
3: Káàkiri gbogbo ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà.
4: Nígbà mo bá délẹ̀ nísìn, n ó pè kákọ̀wé ìwé mi ọba yín sọ̀rọ̀ lórí ẹ̀. Sòtì kọ́ máa jẹ́ pẹ́ẹ́nu èmi nìkan.
3: Wọ́n lè bá wa sọ̀rọ̀ nísìn náà, wọ́n lè bá wa sọ̀rọ̀. Akọ̀wé ẹgbẹ́ Olóyè Akínpẹ̀lú Ọláolú ẹ ṣeun gan tí wọ́n jẹ́ National Secretary Àgbẹ́kọ̀yà Solidarity Movement of Nigeria. Inú mi dùn wípé ẹ̀yin náà ẹ̀kọ́ wọrin ìwà pẹ̀lú bàbá ẹ bá ń kí àwọn aráalé kan gbóhùn yín.
5: Aráalé ẹ kú kalẹ̀ o. Ẹ kú etí gbọ́ etí yín ò ní di o.
3: Ẹ ṣeun gan. Gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè lọ́wọ́ bàbá láti fi mọ ọjọ́ iwájú àgbẹ́kọ̀yà, àwọn bólẹ̀ lè sọ tí ẹgbẹ́ yìí tó ní ẹ̀ka sí lórílẹ̀-èdè Nàìjíríà.
5: Àwọn ibi tí ẹgbẹ́ àgbẹ́kọ̀yà Solidarity Movement of Nigeria tó lẹ́ka sí ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ni ilẹ̀ Yorùbá.
3: Àwọn ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá nìkan.
5: Ilẹ̀ Yorùbá nìkan.
3: Nìkan kí ló dé? Gbogbo ìpínlẹ̀ ni ọmọ Yorùbá wà.
5: Ẹ ṣe gbogbo ìpínlẹ̀ ni ọmọ Yorùbá wà ṣùgbọ́n bẹ ni pé n tí wọ́n ń ṣe ní ọ̀hún wọ́n lọ gbé lọ́hún ni kì í ṣe ìlú bàbá wọn. Ṣùgbọ́n àwa tá a jẹ́ káàárọ̀ tó jí káàárọ̀ ò jí bí ìyàwó kankan gbọ́dọ̀ talé wa ká máa yan dànù. Torí pé tá a bá ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà nísìnyí, ibẹ̀ Láúsá wà, ibẹ̀ ni Ibo wà, ibẹ̀ ni Fulani wà, ṣe mọ̀ pé a sì jọ sí ní igun kankan náà. But àwa káàárọ̀ ò jí bí ní ẹgbẹ́ àgbẹ́kọ̀yà Solidarity Movement of Nigeria ló wà fún.
3: Ẹ ṣeun kan. National Secretary Àgbẹ́kọ̀yà Solidarity Movement of Nigeria. Ṣùgbọ́n mo rò pé ní ẹ̀ka nílùú Àbújá ni.
5: A ní ẹ̀ka nílùú Àbújá.
3: Ṣé àwọn Yorùbá nìkan náà sì ni wọ́n láǹfààní
5: láti? Àwọn Yorùbá nìkan ni wọ́n ní àǹfààní láti wà nínú ẹgbẹ́ òun. Nítorí wípé a ní àwọn àdéhùn ta jo gbe laarin ara wa asalamu ta owo ta jo nti ibonu omi ta jo mu to je pe yoruba ni kan lo sise fun ti o sise fun eya yoku ndori pe ewe ategbo tile ti wa awa yoruba lo sise fun nta wa npe nko lawon ede ta wa fi npe ti fi nje fun wa nko lawon epe
3: o ti ye mi o ti ye mi dada e seun gan akowe egbe baba e je ki atesiwaju pelu awon ibere ti mo si ni ko to di wi pe a mo kase eto nle eyin ara le le kan si e je ki ntun bu yin gbo wi pe alejo mi lori eto ke badan loni awon na ni alhaji chief abdulaziz olalekan akekaka loju ogun ti won je national president agbekoya solidarity movement of nigeria awon ni mo gba lalejo loni lori eto ke ibadan baba e ku joko ara o le bi
4: o le wo
3: e seun go sugbon gege bi mo se nso a ri wi pe lenu jo meta yi ohun kan waye to je wi pe gbogbo orilede nigeria na lo tin jaran ika sugbon ni odo wa ni bi papa julo ni ipinle oyo awa na le so wi pe a mo firinfirin e ohun ni eleyi ti awon agbebon ti won koju si awon agbe kini igbese ti eyin gbe gege bi egbe to nja fun awon agbe
4: se awon ti an gbese ohun ni nda ko ni ta wa gba bi
3: pe ki eyin gege bi egbe to wa fun awon agbe kini ojuse yin ati pe kini ohun te se lasiko ti gbogbo wahala yi to n waye ko si ti dopin tona
4: ba ti kan ti wa le ni ba ti gbo amura lori e pe awon eyan se ka da ko won ni aba ma da ko won idi e ni pe ba ti gbo ati mura ni lori e e si ri pe oro na ti role
3: be ni
4: so ti yin idi e ni pe ati mura lori e to e je pe asikorin ti e ba se pan kan gbegi an kan gbegi an kan re nle ni pe ajogi obo ni le se le e ma re bi e ti wa won si ni a ma se be tori pe kini laya ti jo akorin kan
3: bo le se ko
4: won ni ogun ko sokoto ogun ko lorin ogun oko badan ri e ma jaya oja orin sa ko lati jonu idi e ni pe ogun o le ko badan olo ma jari bi
3: emi ro pe gbomoso na mo nki ba ni ogun ojajaja ko kwa ro gbomoso
4: ah orin ti badan mo ko fun ihun
3: oda e seun go te mu wa lo si oko ranti mo ba ni ke mo korin lo ka ni mo nilu an tori ohun yi dun lori
4: fun baba bo ti rinu
3: e se je nbere lowo yin enje abdulaziz e si tun mu ti ibile e mo mo bo ni o se dira won lowo ta je muslimi
4: gbogbo atewe ategbo ta loni
3: olohun ni
4: e bo lolohun ni a mo si
3: ebo
4: lo ni a ma se n to ba je mebo la gbodo se so ti yin ni se pe e ma se gba wo ma sa wo ebo lolohun ni a ma se e n ba se ori binu olohun ami ewe ategbo olohun fi o fi ki ani le da fun a so ti yin
3: sugbon se won bi yin gege bi musulumi ni abi gba te n dagba le n se esin musulumi
4: ni bibi ta won bi awa ori omo babalawo niya ni an bi awa si awa wa toro nigbati aye fe ma maju pe ko si omo ti fo gba mo
3: omo ti fo gba mo bi bo
4: oyin omo aye ayawo egbe won ni fari fe fa ti won gba so ti ye pe oko fa ti oni won yan fun ni ngba ti o wa si be mo ani ni se n gboju ti a mo yi ko si wahala ngba won si ti yonda pe akirun o ma fa na la wa na nfe ngba wa na si ti lo ko suna aiwo ni
3: ta fu yin lo ko suna lati le ebi baba lawo
4: ni e ba ti kirun oju an baba wa yin a be won ja kirun
3: eyin ni pe won so yin lo kan nigba ton bi yin
4: pe
3: gege bi bon ba bi mo ni jo kejo ti won fun lo ko
4: won so ko ti an ti o so ni abi ngba wa kan ngba wa dagba ta gba yonda lodo won igba na la sese wa we won ati dagba ka fo to we awa ke so ma gbe mejo
3: ewe wo nka
4: ani won we aba aba se we ti o ba kirun
3: le se wa gba Abdulaziz ki wa lo ko tawon baba so yi gangan
4: o yin mo lo ko kini na olale kan na ni
3: Olalekan
4: na ni ngba to ti gba kini to ti do ti o se kan Olalekan na ma wa yi pada ti ja Abdulaziz
3: Abdulaziz e seun go e je ki n ba baba na soro baba Alhaji Chief Alimi Akinpelu tawon na je National Imam fun egbe agbekoya Solidarity Movement of Nigeria e ku joko baba e seun go gege bi imam egbe agbekoya kini ojuse ti gangan legbe ohun baba
6: ninu egbe na
3: be ni
6: ajo ti wa nbe tele to ti yin baye
3: be ni
6: so gba ta do wa nbe na tele tele ipade ona la nba bo ti disin to ti yin
3: be ni
6: so o yo temi temi je nbe ni imam na sana ngba to se pe imam ni eme
3: lati le
6: imam ni eme imam dami o tin kirun jima
3: se gba gbe koya ni mosala si ni te fin je imam
6: agba agba ko yo ni masala si mi keu ni nta tin wo je kin lo suku gege bi are wa tin so gege be na ni temi na ri
3: eyin no lo le ewe
6: mi o lo le ewe ba an sa oko lowo njo kan mo wa ngbo inu oko wo jina si suku awon ma suku nko ni won do mo ni baba mi won ni hin mo ni suku wu emi na emi na fe lo won ni kin lo wi wọ́n ní tún wí mo ní sùkúù wú mi mo fẹ́ lọ wọ́n ní sùkúù wú ọ̀ fẹ́ lọ wọ́n bá sọ mí kò ikò tí a sọ mí mo fìdí jálẹ̀ láàrin ijọ́ mẹ́jọ wọn gbádùn bàbá tí wọ́n bẹ̀ mí pé má bì ló wọn mà pé yóò dùn mí ni mo ní sètò rí i pé mo ní wọ́n lọ sùkúù lẹ́fẹ́ pa mí sí ó lóun ó lóun lè kú ó ní tani wọn máa bó oroko alẹ́ gẹ́gẹ́ bí ààrẹ ti ń sọ tani wọn máa bó oroko àárọ̀ nígbà tí wọ́n bá lọ sùkúù àwọn ẹgbẹ́ lọ sùkúù ni sáwọn ẹgbẹ́ lọ sùkú ni bẹ́ẹ̀ tó tọ́ ni wọn lọ gẹ́gẹ́ bí a ṣe sọ nǹkan di kankan ọwọ́ lọ sùkú oko là ń ro ìwòfà mẹ́sàn-án ni la bá pẹ̀lú bàbá wa ṣe ń roko fún
3: ìwòfà
6: náà ṣe ń yáwó ń dán wa náà tí wọ́n máa fi tí wọ́n máa roko di owó
3: wọ́n máa sègbà
6: tí wọ́n máa sègbà owó tí wọ́n gbà wọn nígbà bá tó ṣà owó nǹkan ẹni wọ́n tó kú ní orí ìgbà oko tí a ń ṣe yẹn bá a sì bá wọn gbà náà nìyẹn nígbà tí wọn wà jẹ kẹmi ọ lọ sùkú kéwú wá wù mẹ tó ti yé yín
3: báyìí
6: mo wá sọrọ àmì sílé kéwú.
3: ó ń ṣe bàbá ló sọ yín síbẹ̀.
6: dára o bàbá kò sọ mí sílé kéwú kì í sì sọmọdé mọ wà ní mo ìkó ewu.
3: ẹ ti géńdé.
6: mo ti dàgbà lágbà kí n tó lọ sílé kéwú n bò wù mẹ nígbà tí ọlọ́run wá fàlùbáríkà sí ká fi ń jẹ ìmáàmù.
3: ṣùgbọ́n kò ń ṣe pa abí ẹ̀yìn náà gẹ́gẹ́ bí mùsùlùmí láti
6: rẹ̀. rárá o ní ọ̀dọ̀ wa lọ́hùn-ún tí a bá pé ọ̀gá àwọn aláwo tó ti yé yín àwọn bàbá wa ni bàbá tó bí bàbá ṣe ní olúwawo ni.
3: ní àkànrán.
6: ní àkànrán. olúwawo tó ní ọmọ awo kìtìkìtì tó ti yé yín báyìí orí ẹ̀ ní agbẹ́júlé ọ̀yà bíbọ ṣàgò bíbọ òṣàlá ọbàtàlá yemaja gbogbo ẹ
3: ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá ti di ẹlẹ́sìn islam ní ìsìn ṣẹ́ẹ̀ṣì tún láǹfààní láti bọ àwọn ilé.
6: rárá o àgbọ̀dọ̀ gbọ́ mọ́ nígbà tó wúwà tí ìsìlámù wúwà tó ti yé yín ní àwọn aláṣọ fáwọn àfáwí pé kí wọ́n wá tọrọ wa lọ́dọ̀ bàbá kí wọ́n wúyà sí ìmàdé tó ti yé báyìí.
3: ìgbọ́n máa ń sọ pé ìbẹ̀yẹ ìgbàgbọ́ òbẹ̀sìn àbí bò ni wọ́n ní àṣà ọba ẹ̀sìn jẹ́ àbí nǹkan.
6: tẹ́ ẹ rí àṣà ọba ẹ̀sìn jẹ tí
3: bàbá rẹ́rìn
6: tẹ́ ẹ gbìyànjú àṣà babaláwo kò lè ṣe ẹ̀sìn ìsìlámù mà tó ti yé yín ẹni tó bá wẹ̀ tó bá kírun ẹni ìsìlámù tó lè ṣe ẹ̀sìn ìsìlámù tó ti yé orí babaláwo ìnà bàbá wa kúlé tùbáwọ̀ ọ̀fẹ́ kúlé rí ẹ̀ láì pé kí àwọn àfáà tọrọ wa ní ọwọ́ bàbá àwa náà fẹ́ kírun torí pé bí a bá ń kírun àwẹ̀ a máa lọ rí bá a kí ngba ta ti ti
3: ti mo baba si yonda yin
6: gba ma odori ba
3: ti ngba kokko ba won orisa soro kan to yonda yin o
6: ngba ti awon ta won afa ko ni ti won yonda wa fun awon ka we si imale won la won gba igba meta ni a lo sodo baba wa to ki won yonda wa fun awon to wa kesia ngba kesia won ni te ba wa te ba yo nda fun ni isin te ba we si imale se o ta ta won bo se le ma ba won bo ala ma ba yin bo so si yin ba yi ki won le yo nda wa ani a ma ba yin bo gbogbo te ba ti ran na la ma se pe lo da won na yo nda wa le le keta da si a we si imale ni ya
3: e se nko
6: afa ti won we me njo ti mo we si imale o lo so fun awon eyan pe afa to won we lowo yi o to ti ye oni imani o nayin gbati mo wa ni imana ta mo wa lo si je baba wa pade afa wa to we mi run to ni ma wa kirun wa sa mo fun wa to ti ye bayi lati iwaju odo nbe yen ndundu to ni ma wa kirun fa mo wa de je ba a wa lo ri kirun jima mo wa nwo afa ni iwaju oni nkewu ti ba tin tu ti ba njojo na lo mo wa so fa mi tin ko mi ni mani je ba mo ni afa to we mi si made nu o oni hin mo ni hin oni baba mo ni hin oni lowo mo ni lowo mi si made mo ni mo si fe kita ba kiran ta ke ngba ta wa kiran ta emi pelu afa mu a wa la ni awon eyan lo a wa lo re ba ni mo nba ri ni waju mo wa kun le mo wa ki ko ma mi ma
3: ojo si pe
6: ko mama oni dakun o afa mi mo ni naam oni oju yi oni mo riri nwa ma bo se je mo wa salaye fun bi pe ni aba oloya lodo laisi adi agbo lo ba so ma mi da ba di mara wa ni mu ba ri gbogbo awon eyan ni an wa njojo na lohun oni emi no mo ni be ni oni nje wo ki afa alimi mo ni be ni oni kilo nwi njo to nwi o ati o tun nira oni njo to nwi o ni kilo nwi mo le so yi pe afa te nwi e lowo yi oni imani o ololo nwa bo nse ololo mu labare ti to nso ololo mu mo se njojo na lo da ba kira wa me mi enwa tengi temi na ni lo mo ba fi bo
3: afa
6: yen lowo gege bi ise re
3: e seun go baba e se adupe adupe e seun go bo te ti le je wu pe oro si wa sugbon ko si aye mo
6: a
3: gege be se mo ko un gbogbo lo ni gbede
6: be
3: e se ki tun ba baba ke kaka ki n ba won soro kini awon ohun ti e ti e fe so fun wa gege bi ile yoruba gege bi awon agbe ati orilede Nigeria lapapo nipa ojo waju ile yoruba
7: ojo waju ile yoruba ti e wi eni togbon to ba ti fi ese yin dele ti e se pe owo osu yi tori pe kini owo osu o ti kwa awon eyan ku oloko lori ati da ojo waju ti e ba se pe eni kokan ti olohun gbon ninu awon ti an kawe ti an ti pada soko ni isin to ba je pe gbogbo wa ta ba pe ka ma gbowo osu ka ma gbowo osu o le je pe owo na ngbo ba ya ma jaje ngba ta ba ri nta je mo ojo eyin ti o nbo leyin nu tori ni isin eni kan ni ofe ko ma re odako eni keji ofe ko ma re odako egbe eni keta na ofe ko ma re odako sategun won ma la ni abi beba won ma je die ni pe ka mura nitori ojo waju eni to ba lo ma melo bo ba tin si o ni suku tori nti en se lati jo e ba ku oni suku lo ma ti an ba toro lo baba yo lo sise ale ama ni se se gbogbo omo to ti ko gboro tan ni o asise ale
3: ama gbe ibadan na ati tale tan so ko si wa tale dan badan mo ni e ri bi badan se n tobi si lojojumo ni
7: eh bo ba n tobi ona o ko wa gbogbo ko won ase tatan bi
3: ko wa le ko dabi ti gbaun àbí kò dàbí ti gbọ́n bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ ní ìsìn ẹ mẹ́rin ibi tí wọ́n mú yín lọ a sì tún ti ráwọn talẹ̀talẹ̀ gbàlódé nìsí tó jẹ́ pé àwọn ọlọ́run fowó jìn kí àwọn wọ́n ralẹ̀ lọ́pọ̀ ni tí wọ́n mọ
7: bùtà kéré jẹ pé bẹ́ẹ̀ náà ni ẹ bá sòwò náà jèrè
3: ṣé gbogbo oko wa náà kan náà wá ń ta ni.
7: ẹni tí ọba fẹ wọn ta tó wọn ò ní ta bí àbá jẹ mẹta lórí oko tó bá jẹ pé ọmọ mẹta igun mẹta ni bàbá ní àwọn mẹtẹẹta ni wọn ò pè kó fún èyí tó bá mọ pé òun tòun òun ọta tòun wọn ò lè débẹ yọ sàmì sí ni ọmọ lọ wò so ti yé àmọ bẹẹ bá ti ṣe ẹsẹ nù gbogbo ẹ náà ni wọn gbé jù rẹ òun náà dá láyìí nínú.
3: ẹ ṣeun gan bàbá wa a dúpẹ́ pé a pè yín sórí ètò òkè ìbàdàn ẹ sì jẹ wa àjíǹde àrómọ
7: jẹ yín
3: ẹkú ìdìde ẹ ṣe ń pè ẹ ní ẹ sọ wípé àwọn owó ni ará bí tó ń pè àwọn àdúpẹ́ gan bàbá ṣe tiẹ̀ fẹ́ràn láti mọ gbọ́ orin.
7: Mo fẹ́ràn ẹ o.
3: Irú orin wo lẹ fẹ́ràn láti mọ gbọ́.
7: Orin tí yóò bá dáa bí epo àkà àní barista lẹ́yìn ẹ̀ àwọn ní maulidi tó bá dáa.
3: Bí orin
7: tá aláàfáà orin aláàfáà tó
3: dáa. Torí ó wù mí kẹ́ ẹ gbọ́ orin ṣùgbọ́n ó dà ń pé epo àkàrà òun ní ìfẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ tó kúrò lórí
7: ẹ̀sìn lónìí. Ọ̀dà ọ̀dà.
3: Ẹ ṣeun gan bàbá àdúpẹ́ ẹ wá bá mi dágbére fún àwọn aráalé.
7: Ẹ̀yin aráalé àdúpẹ́ lọ́wọ́ yín o a máa rí yín bá o iléeṣẹ́ yóò ní jóná o òkè òkè lẹ́ máa lọ o ẹ nílò ẹyin o àwa náà ta sí àbá yín àdìdé inú ilé pẹ̀lú bísímìláà lọ́njẹ́ adarí wọnú ilé pẹ̀lú alihamudulilaa o àdúpẹ́ ní ọwọ́ yín o ọkọ ọba àdá ọba kò ní sá yín ní ẹsẹ̀ ọwọ́ yín lẹ́yìn ìgbà ẹ̀tọ́ yín o.
3: Àmì ẹ ṣeun gan.
6: Kú àdúrà wọn.
3: Ó da ẹ ṣe.
6: Àṣàláàtì fún iṣẹ́ Ọlọ́run.
7: Sálàlá àlẹ́
3: àṣàlá.
6: To àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o.
3: Alihamudulila.
6: Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o.
3: Alihamudulila.
6: Ẹ pè wá a sì wá a sì rí yín bá. Àbáyín pẹ̀lú àlàáfíà àbáyín pẹ̀lú ayọ̀ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o. Olọ́wọ́ bá kò wà ní bọ́pẹ́ wa jẹ́. Olọ́wọ́ bá yóò mọ̀ yóò jẹ́ ká máa wá rí yín bá. Olànàbí wa mọ̀ mọ̀.
3: Sálàlá wọlé wọ sálà ẹ ṣe.
7: Àdúrà yín ó gbà
3: wọ́n. Àmì tọ́ ẹ̀yin aráalé mo rò wípé ẹ̀yin náà ti bá wa ṣe àdúrà tẹ̀ sì bá wa gbé ìtọ́ àmì mì ẹ ṣeun gan lẹ́ẹ̀kan sí àwọn bàbá wa. Tọ́ mo dúpẹ́ fún ẹ̀yin aráalé tẹ̀ tún dúró ti wà lónìí. Bàbá wa tán ṣàdúrà fún àwọn náà ni Alhaji Alimi Akinpẹ̀lú tán jẹ́ National Imam fún ẹgbẹ́ Agbẹ́kọ̀yà Solidarity Movement of Nigeria. Bẹ́ẹ̀ náà sì ni Olóyè Akinpẹ̀lú Ọláolú àwọn náà bá wa dá sí ètò náà. Àdúpẹ́ ẹ ṣeun gan. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún máa pàdé lórí ètò òkè Ìbàdàn. Temilade Aloko òun lorúkọ mi. Ẹ jẹ́ fi yín sílẹ̀ pẹ̀lú orin epo àkàrà kòkó dowó ó dàbọ̀.
2: Òkè Ìbàdàn.
8: Mú epo sàmọ́ wa ti lárílá. Ẹrù ayé máa ń bà ní o. Àwọn òpè olórin. Òpè olórin ti ń bá wọn mú fẹ́ lérí. Ajì ìsàkà ọláyé gbàgbé kí bẹ́ẹ̀ nìkan sọtẹ́ ní ṣeré ẹ̀ jẹ́jẹ́. Ajì kẹlà ní Yusuf mi kì í bẹ́ẹ̀ nìkan sọtẹ́ ní ṣeré ẹ̀ jẹ́jẹ́. Ọmọ bá bí kọ̀mọ̀ ń dá kì í bẹ́ẹ̀ nìkan sọtẹ́ ní ṣeré ẹ̀ jẹ́jẹ́.

0: Where else?
1: Where else?
0: It's Splash 105.5.
2: Splash FM.
3: Àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Kò ká nǹkan kan láti rà mọ́.
6: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ, ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
5: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
6: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
5: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ṣe lè ta.
6: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí ìlàgẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀. Àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀. Ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
7: Be prepared for global opportunities.
8: Study at Trinity University, Yaba, Lagos.
7: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
8: We equipped you with skills the world demands.
7: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
8: cybersecurity, computer science, accounting, economics, marketing,
7: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
8: Trinity University, building on the rock.
6: Lóòótọ́, owó orí ọjà ti gbéra sókè káàkiri, àmọ́ ṣá o, nílé ìtajà Foodco, ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀. Jumjumjum promo látọjọ́ Jimọ̀, ọjọ́ 24 oṣù kẹfà, sí Sunday ọjọ́ 5 oṣù keje. Búrẹ́dì Sunfresh pẹ̀lú mílò 20g, ẹ̀yọ 5 ní báyìí, ó ti di 1,069 naira, ó ti kúrò ní 2,150 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀. Golden Penny Spaghetti 500g pẹ̀lú ẹ̀yìn páàkì mẹ́fà ní báyìí, ó ti di 2,379 naira. Ẹ̀dínwó ìdá mẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator, washing machine, 20 gas cooker, gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn, chicken àti rẹ́sì 2,500 naira, double sausage shawama pẹ̀lú pepsi 3,600 naira, àbí chicken and chips pẹ̀lú pepsi 5,000 naira péré. Àjẹmánú náírà 61 naira ló wà lórí Lipton Ice Tea 40 cl pack of 12 pẹ̀lú 4,199 naira péré. Pepsi, Mirinda àti 7-Up 60 cl pack of 12 pẹ̀lú 4,079 naira yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀. Kàn sí ẹ̀ka ilé ìtajà Foodco látàsìkò ìlọ títí ọjọ́ 5 oṣù keje. Ilé ìtajà Foodco, ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà níbẹ̀.
9: Màá jó ní tèmi o, màá ṣọ́kẹ́.
1: oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù Tony Kí Ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: truth, everything I am, poured into a glass. Best whiskey, expertly crafted. Live your best life. 18 plus, drink responsibly.
1: Ètò àgọ́ láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgọ́ láàjì. Àkọ̀tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjì ìyá àdínì gbogbo
2: splash.
1: Aminat Adetun Badmus Mọ́sálà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus.
3: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Where else? Where else? It's Splash 105.5.
6: We're not gonna cuss at you. We're not gonna cuss at you.
7: We're not gonna yell at you.
8: We're just gonna give you the best of information and entertainment that everyone can agree on.
9: 105.5. The Splash.

0: Ọlọ́run tó nípá àti agbára ìbàrí lálẹ́ tìní. Ọba àwọn ọba olúwa àwọn olúwa ẹni mímọ́ Ísírẹ́lì. Ìwọ ni ọpẹ́ àti ìyẹ fún olórí ayé gbogbo ẹrù bàbá ẹrù kábíyèsí Elédùmarè. Ìwọ ni mo fi ọpẹ́ àti ìyẹ fún lálẹ́ tìní o tí mo kí ẹ dáadáa pé Ọlọ́run ó máa ṣe fún àtìlẹyìn rẹ lórí ayé mi àti àwọn olólùfẹ́ ètò yìí. Ìbọn Ọlọ́run ọba mi òkè ibẹ̀ èèyàn ìbá pásítọ̀ ìbá wòlíì ìbá fà ìbá ẹlẹ́sìn àbáláyé ìbá ọmọ kú ayé ìbá ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. Ìbá Kọ́ládé Àlàbí ọmọọba tó ní òde òṣogbo ẹ̀yàkókò Nọ̀kí Ajimotaba Ògùn. Jẹgbẹ̀rẹ̀ bí àtẹ àkún ìṣèdè lọ́jọ́ tí fi ń wù mí ọmọ ọba tí ń gbélé tí ń ṣe bí ọba ajagun mọ́fì ti bọ́ṣe ẹ̀yà kókó sùn nígbà ọ̀tẹ̀ bàbá mo kí yín ẹ̀ka alẹ́. Lókọ̀ bàbá wa tí wọ́n kó wa sòdí lápá bí yìí bàbá wa Adébáyọ̀ Àkàndé kábíyèsí o kádépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Ìrùkẹ̀rẹ̀ kó dọkíní.
1: Olówó ayé o mọ ṣàlàyé.
0: Lórúkọ Túnde Ọláwo tó jẹ́ ọ̀gá wa ń bì í. Túnde Ọláwo bàbá jẹ́jẹ́ mo kí yín ẹ̀ka lẹ́sà o. Lórúkọ olóòtú ètò yìí ṣeun ọmọ Akin Ọlá Akin. Iwájú Akin kìkì ogun ẹ̀yìn Akin kìkì ogun. Mo kì í lálẹ́ tìní lórúkọ DJ Tajọ à ń kàlẹ̀ ètò fún tìní lèmi ọ̀túnba Isaac Adeyinka ọmọ Mòro àtètè kan tá a bá ń tilé ìfẹ́ bọ̀ ìfẹ́ òye lágbo níbi tójúmọ́ tí mo wá sílé ayé. Ibẹ̀ ni mo ti ń kí í lálẹ́ tìní. Iléeṣẹ́ Splash FM 105.5 fẹ́lẹ̀lẹ̀ láwà ń bàdàn tá a ti ń ṣe bí ọba. Ètò tẹ́ ń gbọ́ yìí la pè ní fèyí kọ́gbọ́n pẹ̀lú ọ̀túnba Isaac Adeyinka. Ọ̀kan nínú ọmọ Kọ́ládé Àlàbí ọmọọba tó ní òde òṣogbo.

bóso ọmọ yín ó jẹ níbẹ̀ bóso. N ta bá ṣe lónìí. Ìtàn ni ó dà tó bá di lọ́la o, tá a bá ṣe rere lénìí, á kọ̀ tán rẹ̀, tá a bá sì ṣe burúkú, á kọ ìtàn rẹ̀.

ìtàn ni gbogbo wa ń kọ nílé ayé ńgbà bá sì lọ tán ayé ó mọ ka ìtàn náà n tó bá wa kọ nínú ayé kọ dáadáa láyé torí tá a bá kọ burúkú nínú ayé àwọn ọmọ wa ó ka ìwé ìtàn náà tá a bá sì kọ dáadáa àwọn ọmọ wa ó tún ka ìwé ìtàn náà ó wá ṣe pàtàkì ká kọ ìtàn dáadáa torí ilé ayé tá a wá yìí gan-an tá a wá yìí gan-an kò sí nǹkan kan nínú ayé wà láyé tàlàyé kò sí nǹkan kan nínú ayé n tó wà láyé ní ká jẹun ká sì sin ọlọ́run ọba mi òkè bọ́ ọkọ́ lé bí ogún bọ́ ọ ra mọ́tò bí ọgbọ̀n ọjọ́ tẹ́dà bá ti kú gbogbo ẹ̀ parẹ́ nìyẹn pátá.

0: ohun tí mo fẹ́ sọ lénìí tí mo fẹ́ kí gbogbo akájọ kọ́gbọ́n nínú rẹ̀ ni pé ẹ má jẹ́ à ṣèkà tá a bá ṣèkà ìkan nínú ọmọ òkèrè rẹ̀ lábẹ́ àkóso bó ti wò kó le tó láyé ṣùgbọ́n ẹ gbọ́ ìtàn tẹ̀ní kẹ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ kẹ sì kọ́gbọ́n nínú ìrírí ayé ti tẹ̀ní. Kọ́rọ̀ má de ìdúró gba kòkò ní ìdúró gba dẹ́ ìdúró gba ìkòkò náà ní ìdúró gba dẹ́ o. Àwọn méjèèjì ẹnìkan ló ṣe ẹnìkan ní sùtá tẹ́nì kejì náà sì padà wá sí o náà ní sùtá. Ibẹ̀ kọ́ mọ̀ ń lọ lálẹ́ tẹ̀ní ṣùgbọ́n ìdúró gba kòkò náà ní ìdúró gba dẹ́. Ìdúrógba kòkò ní ìdúrógba dẹ́ bí ìtàn yẹn ṣe rí ìyẹn kọ́ ni wọ́n sọ lónìí ṣùgbọ́n ìyàwó méjì wà tí wọ́n fẹ́ra wọn sílé wọ́n fẹ́ra wọn sínú ilé àbí wọ́n fẹ́ àwọn méjèèjì sínú ilé nínú ilé ọkọ̀ kan náà náà fẹ́ wọn sí àwọn méjèèjì ọmọra wọn ṣùgbọ́n gbọ̀n án délé táwọn méjèèjì délé ni wọ́n ríra wọn lágbolé ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́yìn ni ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe ni táwọn méjèèjì sì múra wọn lọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ tán múra wọn ọ̀rẹ́ táwọn méjèèjì múra wọn ni wọ́n jọ ń ṣe papọ̀ ìkan tètè lóyún kí á mọ́ṣá bó ṣe délé ọkọ náà lóyún ohun òwòjú ọmọ kò wojú ọlọ́run kò wo nǹkan kan kí a máa sábọ́kọ ẹ̀ sì gba sí báyìí lọ́dọ̀ lóyún lẹ́yìn ó sì lóyún ẹ má jẹ ntàn yín o kí a máa sá ló sì bímọ kí a máa sá ló bímọ ọmọ tó sì bí ọmọkùnrin tó fine àwọn èèyàn ń gbé wọ́n ń gbé wọ́n ń gbé ìkejì kò tí ì ríro kò ì ríro nígbà ó tún pẹ́ èyí tó kọ́kọ́ bímọ yẹn òun náà ó tún lóyún ẹlẹ́ẹ̀kejì olóyún ẹlẹ́ẹ̀kejì tán wẹ́rẹ́wẹ́rẹ́ oyún ẹlẹ́ẹ̀kejì tó ní àfihàn ẹkú ewu ọmọ o ọmọ yìí ni ó jẹ o ọmọ kíní kan ni ó jẹ o ẹ mọ jẹ ntàn yín ó bá bímọ méjì níṣejú ẹni tí wọn jọ fẹra wọn wọlé ibi tójú ti ń tì yẹn nìyẹn pé bó lòun ó ti ṣe ọlọ́run ọba mi òkè sàánú sàánú ẹ jẹ́ ń lọ polówó ọjà náà tí má tẹ̀ka polówó ọjà dé ẹ mọ́ bínú ẹ dákun á parí ẹ̀ lálẹ́ tìní ìpolówó ọjà làgúnmọ̀ o ẹ jẹ́ ń lọ polówó ọjà tí má tẹ̀ka polówó ọjà dé káwọn mọ̀ báyìí òkú bọ̀ ẹ lẹ́ ń bẹ́ ń ẹ kú ìkàlẹ̀ ètò náà.
1: lópò ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ní màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yay! Mo gbé o! Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o! Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. check out our products, their eloquent testimonies in the media world.
4: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
5: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
6: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
3: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
7: Oh yeah, make we talk true. Prices don't they rise. But for Foodco, we don't bring better deals come your way.
8: Wait till they happen.
7: Now the Foodco June Jumbo promo. From Friday, 26 June to Sunday, 5 July. Better savings across Foodco store.
8: I beg, tell me the offers quick, quick.
7: Sunfresh bread plus Milo 20 grams. 5 pieces. Now only 1,969 Naira. Instead of 2,150 Naira. Golden penny spaghetti 500 grams. Plus eggs pack of 6. Now just 2,379 Naira. Also enjoy 10% off refrigerator, washing machine, and gas cookers. And if you're craving something delicious, you can enjoy tasted chicken and rice for as low as 2,500 Naira. Double sausage shawarma and Pepsi, only 3,600 Naira. Or chicken and chips with Pepsi for just 5,000 Naira.
8: This price is too sweet, so...
7: Save 961 Naira on Lipton Iced Tea 40cl pack of 12 for 4,199 Naira only. Get Pepsi, Mirinda, and 7-Up 60cl pack of 12 for 4,079 Naira instead of 4,548 Naira.
9: Visit any Foodco store today. From now till Sunday, 5th July. Every day for Foodco. Now better prices always.
10: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

yẹn ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. Kọ́lọ́hún ọba mi ò kè kọ́lọ́hún ọba máa dá wọn tí wọn ò tí ì bí mọ lóhun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì bí lálẹ́ tèní tẹ́ ń gbọ́rọ̀ mi. Ọlọ́run ọba mi ó wu ọlá títóbi rẹ̀ yóò dá yín lóhùn láṣẹ Elédùmarè. Ẹ finú soyún, ẹ fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Lágbára omijé ojoojúmọ́, omijé ojoojúmọ́. Ọlọ́run ó mú ẹkún yóò dá lójú yín láṣẹ Elédùmarè. Gbogbo nǹkan tẹ́ ẹ mọ́ rí lóṣooṣù tínú yín máa bàjẹ́, Ọlọ́run ọba òkè àpáta ayérayé ibi ìsádi wa yóò sàánú fún yín. Ẹni tí ó bá mọ àwọn tí wọn ò tí ì ròyún ní yóò mọ̀ wípé ayé le lóòótọ́. Ìrònú máa ń gba gbogbo ọkàn wọn ni. Bọ́kọ wọn bá pẹ́ wọlé, wọ́n rò pé bóyá ó ti lọ ṣẹlòmíì. Bọ́kọ wọn bá ṣe nǹkan, wọ́n rò pé bàbá yìí ti lọ bóyá ti ń fẹ́ lòmíì níta ni o. Bóyá ó kàn tiẹ̀ ti wá ìyàwó míì sì ń bẹ tó jẹ́ pé a ní ìkúrọ́ra alábàákọ ẹ̀wà. Òun ti wọbẹ̀, òun ti wọbẹ̀ náà, òun ò lè jáde ńbẹ̀ mọ́. Ọgbẹ́ ọkàn máa ń mú obìnrin tí wọn ò bá tì í bímọ. Ṣùgbọ́n Ọlọ́run ọba mi òkè yóò la gbogbo àgàn tí ń gbọ́ mi léni. Ẹní ìjẹta ìrìn àrùn kọ̀rọ̀ lè yá. Ọjọ́ kan ń bẹ, ọmọ rẹ̀, ọmọ ìkánnú ọmọ rẹ̀ lọ́kùnrin ni Uma yìí ránṣẹ́. Lágbájá ọba ń ra nǹkan bẹ, ọba ń bomi bẹ, ọba ń ṣe kankan bẹ. Ọmọ yẹn bá lọ bá bínú, bínú kọjá. Èmi ò lè bá ra nǹkan kan o, èmi ò lè bá ṣe kínní kan o, èmi ò lè ṣe kankan o. Lọ bá pè ìyá rẹ̀, lọ bá sọ fún yẹn, ó rí ọmọ mi tí mo ṣe ránṣẹ́ tí ò dáhùn, tí ò ṣe wá, tí ò ṣẹ̀yìn. Ọmọ nìyà ẹ mọ da lóhun ọmọdé tí ọmọ nǹkan kan kìnnìkan ọlọ́tán kò mọ̀ pé yẹn ò tí ì rìn jìnnà tó fi dá ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀. Wípé nígbà sí ń bẹ ń ṣiṣí, gbogbo oyún kan ti ṣẹ́ tán, gbogbo oyún kí wọn ó ti ṣẹ́ tán. Àwọn adélé ọkọ ní ìsìn táì bímọ kìnní, táì bímọ kejì, táì bímọ kẹta, tí ò wá tí ò yọ wá, tí ò yọ yìn, tí ò yọ kòkó bàbá àṣàṣùn. Àwọn ẹran wọn lọmọ ń ṣe. Ṣé ó dùn ṣe bẹ́ẹ̀ ni alágbẹ̀dẹ ní ń rọkọ́ ní ń tà á? O kò dùn rọ alágbẹ̀dẹ ń rọkọ́ ní ń tà á? Ìyẹn wá gbọ́, ó wá padà sẹ́yìn. Ohun ò sẹ́yìn rí tòun o. Ìbálé tòun ó kọ́kọ́ pépè yẹn kọ́kọ́ mọ ọkùnrin rí láyé, ọkọ ọ̀hún lo sé.

ọkọ òun ló gba ìbálé nídìhun òun ò sẹ́yún rí òun ò sì ṣèṣekú ṣe rí àkọ́kọ́ tóun kọ́kọ́ ṣe láyé ọkọ òun ló kọ́kọ́ ṣe ńgbà tó ń délé rẹ̀ ọjọ́ tá à ń sọ yìí inú òkúkú bí inú òbí ṣùgbọ́n ẹ̀gbọ́n ó dé àwùjọ àwọn èèyàn ní sọ pé kọ́lọ́ ọmọ sàánú wa o kọ́lọ́ ọba mi ò kẹ́kọ́ mọ̀ sàánú èèyàn láyé o gbẹ̀yàn bá ti rọmọ bí láyé oríṣiríṣi ẹ̀gbin ní máa gòyàn ẹ̀gbọ́yà alágbájá ni nǹkan báyìí ló mọ̀ sọ so ohun òbínú ṣùgbọ́n ó mọ̀ pé ọlọ́run ọba mi ń ṣètò àwọn yẹn náà ni lọ́sọ adúrú ọ̀rọ̀ bántabánta bá ń ṣe ọ lọ́sọ òkú ọ̀rọ̀ burúkúburúkú bá ń ṣe ọ ọyẹ ó dà mọ́ ọyẹ kọ́ dà mọ́ ni mo ṣe ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé ṣé ẹ rí i kọ́lọ́run ọba mi ó ṣàánú èèyàn láyé o tógun bá ń jàyàn láyé téèyàn bá wà nínú ogun kan láyé tó àwọn pásítọ̀ lọ tó àwọn àáfàá lọ tán gidi ni o béèrè pé nǹkan kankan ń ṣe ọ ò sì mọ ti ń ṣe ọ kán bẹ́ẹ̀ bẹ ọlọ́run ọba mi òkè ṣẹ́rin tí ọ̀pọ̀lọpọ̀ ogun tí ẹlòmíín ń jà léni ẹlòmíín ò mọbi tó ti wá o wà láìtàláì ẹlòmíín ò mọbi tí ogun ti wá láì sì mọ̀ wípé ẹni tí èèyàn ń ro kan ogun sí gan pé ń fi ń jàyàn kọ́ mọ́wọ́ kọ́ mẹsẹ̀ kankan bẹ́ẹ̀ àwọn yẹn ni wọ́n di pàǹpá di pàǹpá pé téèyàn bá fọmọ kan láà lójú ná bóyá orí rẹ̀ ó pé bóyá orí rẹ̀ yóò pé ẹ mọ́ gbin igi oró nítorí ẹ̀yìn ọ̀la ìka máa po níkà rere máa mẹ́ni rere lọ ẹ mọ jẹ ntàn yín o àwọn yẹn sọṣẹ tí wọn ń ṣe wọn ju musiba sínú ayé arábìnrin yìí tó ti lọmọ mẹta ọmọ àkọkọ firstborn rẹ ló kọkọ jáde láyé ìyẹn jáde láyé. ọ jáde láyé ariwo sọ ẹgbà ń o kíní ọmọ rèé o kíní ọmọ mọ̀lélẹ̀ yìí o ẹgbà ń ẹ ṣàánú ta ló ń ṣe ohun ọ̀sẹ̀ yẹn ohun ṣe ọmọ yìí ń ṣeré kiri lánàá ni ọmọ yìí ń ṣe kíní kan kiri ni kọ́lọ́run ọba mi ò kíkọ́ ṣàánú wa ká má bọ́ sọ́wọ́ pàkútí ayé kí pàkútí ayé má mú wa.

mọ jẹun tàn yín. Ó bẹ̀rẹ̀ sí wẹkúmu wẹkúmu wẹkúmu wẹkúmu. Ngbà ó pẹ́. Èyí tí ó bí kàn. Wọ́n tún mú yẹn. Wọ́n ta lóko kọ́ lọ mọ́ jẹ́ kí òkú ayọ́ bà wá. Ẹyin àgbà mò ń júbà yín lálẹ́ tẹ̀lé ìbáyín o. Ayé le èèyàn sì wà ẹja ṣe jẹ́jẹ́. Má sọ̀rọ̀ èèyàn lẹ́yìn má sọ̀rọ̀ èèyàn láìda. Ọba sọ pé baba kinní kan ò ní gbọ́ tí ó bá tó bá wá gbọ́ ńkọ́ tó bá gbọ́ ńkọ́ ó lè mọ́ lè ṣe nǹkan kan ṣùgbọ́n àwọn agbọ̀rọ̀dọ̀ ńkọ́. Ngba gómìnà kan lẹ́kìtì ngba náà tí bàbá wa kan pè pé lágbájá kínníkan àsí ọ̀pá fóònù tó ní a bàbá ẹlẹ́wọ̀n yìí ní ń pè mí bàbá ẹlẹ́wọ̀n yìí ní ń pè mí. Ibi tó ti bẹ̀rẹ̀ sí ní problem nu nígbà náà. Ẹyin kọ́ yìí ẹkọ́ ẹni yín jànù ẹkọ́ ní níjànù ẹkọ́ ẹnu yín níjànù. Wọ́n pọ ọmọ méjì mọ́ lọ́wọ́. Ó wá lọ jáde ó jáde sọ̀rọ̀ ara rẹ̀ wọ́n ní à ta ni wà tí ẹ jọjà ta lẹ jọjà ní ohun ọ̀bá yẹn wà tí ẹ jọjà o ó ní à ohun àti ìyá alágbájá làwọn jọjà tí òun kan ó rọmọ oníṣẹ́ òun wá sọ pé báyìí ló ń sọ báyìí ó sì wá kò lójú pé ohun ò sẹ́yún rí o ohun ò ṣe kankan rí o. Ní ẹyin bí ibi tó gun ti wá náà nu bí ibi tó gun kàn tiẹ̀ ti wá nìyẹn. À ń bá parọ́ a parọ́ mọ́ ẹni ẹlẹ́ni tí ò sì mọ́wọ́ tí ò mẹsẹ̀ inú ń tó ṣẹlẹ̀. Náà ó lọ kí ẹkú ọ̀rọ̀ èèyàn ò ní kọ́ mọ́ kí mọ́ láyé láyé òun kọ́ mọ́ kí o mọ́ àwọn sì jọ tẹsẹ̀ bọ́sọ̀ kòtò kan náà ní láyé àwọn jọ tẹsẹ̀ bọ́sọ̀ kòtò kan náà ní. Ogún ń ṣẹlẹ̀ láyé mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè ìpẹ́.

0: nígbà tí ọlọ́run ọba mi ń ṣe é. ẹnìkan nínú àwọn ẹ̀gbọ́n èyí tí ọ̀rọ̀ mọ bí òun ìyẹn bá ní a ojúmọ́ ti mọ̀ ojúmọ́ ti mọ̀ ó sì tún ti taná tì àìmọye tẹkinọ́lọ́jì tí ó ti wà ń ta báyìí àìmọye kinní kan tó ti já gbé ọ lọ síbí yìí ká lọ ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí náà bá ṣe ń gbà ń ṣetán ń gbà tọ́ ọkọ wọ́n pàṣẹ sí tìyàwó wọ́n yanjú gbogbo rẹ̀ ẹ mọ́ jẹ́ ìtàn yìí lọ́ba lóyún ń gbò lóyún ó kò nílé ń gbò ó kò nílé ó wà ní ìfarapamọ́ títí tó didi oṣù mẹ́sàn-án fi pé ń gbò oṣù mẹ́sàn-án ó pé lọ́ba kó mẹ́rin ọmọ mẹ́rin ló bí. ọmọ mẹ́rin tó sì béè adéyinka gbẹgẹdẹ gbiná àwòrán àwọ ẹ̀dá nílé ayé ọlọ́run ọba mi náà ló mọ̀ ọ̀rọ̀ àwọ ẹ̀dá láyé ọlọ́run ọba mi ló mọ̀ o. ó bímọ mẹ́rin ìyẹn ò bí kankan mọ́ ẹyọ kan ṣoṣo ló ní ẹ mọ́ gbégi oró nítorí ẹ̀yìn ọ̀la ìkà poníkà rere ó sì mẹ́ni rere ó bímọ mẹ́rin wọ́n kó ọmọ yẹn wọ́n kó wálé wọ́n kó ọmọ wọ́n kó wálé wọ́n sì ti ń dàgbà ìyẹn wá ní ìwọ́ tó pa ńlọ́mọ méjì kò sí ṣíṣe kò sáìṣe gbogbo ọ̀nà gbogbo làágbà mẹ́rin yìí tí ẹ náà ó lọ sí ni láìsí mọ̀ pé ọ̀tọ̀ níbi tán ti ń dáná àwọn agbọ̀rọ̀dùn náà ń dáná ẹni tí ò mọ owó tí ò mẹsẹ̀ ọlọ́run ọba mi ò kì mọ́ jẹ́ àjìyà ìyá ìmọ̀dí ọlọ́run mọ́ jẹ́ ajẹ́. òun lọ lé baba oníṣègùn wọ́n sì ṣàlàyé fún pé nítorí wọ́n fẹ́ dáwọ́lé yìí ó mọ̀ lé púpọ̀ a lè pe ọmọ yìí níbejì mọ́ o wọ́n ti di mẹ́rin kò sì sí kí èèyàn fẹ́ ṣàṣe èèyàn ìbẹ́rin nítorí wọn ó lé ọ wà nù wọn o wọn ní báyìí kàṣá báyìí kàwòrì bí ó sì ṣe rèé tó bá wá ṣe báyìí tó ṣe báyìí tán ó parí nù o ó ní àtìyá àtọmọ gbogbo wọn pátápátá lòun fẹ́ yánkè wọn fún ni mọ́jèlé wípé kó sọbẹ̀ tó bá ti sọbẹ̀ tán kó fi sí kó fi rọmọlà kó lọ gbé fún ẹni tí ó gbé fún. èyí tí ó fi pògì tàbí tíì tí ó fún ọmọ rẹ̀ mu ó ti ṣe gbogbo ètò gbogbo ẹ̀ pátápátá ó sọbẹ̀ nínú ilé ó ti kan ọbẹ̀ tán ó ti fi májèlé sí ìkan nínú ọmọ rẹ kan ṣoṣo tó kù òun wọlé ìyá ń bẹ ní kitchen ó ti sọbẹ̀ tó ti gbé gbogbo ẹ̀ sí sitting room kò tí ì gbé inú báàgì ọmọ débẹ̀ lọ́ba tọ ọtọ̀lá ọtọ́bẹ̀lá ẹ tún kọ́ ọmọ yín o ẹ sọ fọmọ yín pé tẹ ẹ bá fi lé lọ́wọ́ nìkan náà nìkan mọ́ kábíyèsí elédùmarè ẹ mọ́ jẹ́ ntàn yín ọmọ ti tọ́nu ọbẹ̀ ó ti tọ́lá ó ti tọ́nu ọbẹ̀ lá ó ti tọ́lá ó ti tọ́lá ó ti tọ́lá mọ́ mi ń bolẹ̀ ń lọ. ó ní òun fẹ́ lọ gbé oúnjẹ fún ìyá alágbájá ni so nje ni nje mi o be ede dun so to wo nbe ni ni a o n to wo nbe
1: isoro lodo re oluwa
0: o to wo nbe lo n to wo nbe ah wo mo iba to nje wo mo e o ti ba to nje ko mo si to so po o n to wo na re ade nkan kan ti n so mo yen

0: Hello, bàbá mi.
1: Hello, sir.
0: Ó rọrùn.
1: Àmì àṣẹ o, àmì o.
0: Ẹ má ṣe agbẹ́kòtò jì fọ́tà. Kọ́ má ṣe fáwa náà láàjì sínú ẹ̀. Ogun bá jẹ lọ.
1: Ọgbọ̀n ó jẹ̀bọ̀.
0: Ọgbọ̀n jẹ́ bọ̀bọ̀. Ẹ̀rín la fi ṣe kà. Omi ojú la fi kéré rẹ̀.
1: Ẹ̀rín la fi ṣe kà. Omi ojú la fi kéré rẹ̀.
0: Ó fomi ojú kéré rẹ̀ àbí òfin ojú mú kéré rẹ̀ báyìí.
1: Ó fomi ojú kéré rẹ̀ o.
0: Iṣẹ́ àrí ti nínú. Ọlọ́run ni kò sànù wa.
1: Àmì o.
0: Tó bá pé ògùn ló ń gbójúlé tàbí òun lájẹ kan, òun ni ó jèrè gbogbo tó bá gbìn. Ẹ má jẹ́ agbègbè oró tó bá gbègbè oró ẹni tó láṣẹ gbé àgàn ni o.
1: Ẹni tó láṣẹ gbé àgàn ló ní àṣẹ gbé torí kò sọmọ tí ó jogún rẹ̀.
0: Kò sọmọ tí ó jogún rẹ̀ o. Tó bá taburú pẹ̀lú yín nípa yín ọ̀bá ti ká òun àtọ́lọ́ ni. Àbí ń bá ti lọ́mọ òun àtọ́mọ ẹ̀ ni ó jèrè rẹ̀ o. Ọlọ́run jẹ́ agúnlé ayọ̀.
1: Àmì àṣọ àmì o àmì o àmì o àmì o. Ọmọ nǹkan ti ń ṣe ẹnìkan ń bẹ lójú òpó yìí. Hello. Ẹ̀ka lẹ́sà o.
2: Ẹ̀ka ni ọ̀rọ̀ tuntun.
1: Ètò ni ẹ mà.
2: Ẹni tó bá ti gbogbo orúkọ náà ni ọ́ ka o. Ẹjọ́ pàdé mọ nìkan náà lò pé èèyàn bá ti bímọ tó bá ti dọ́mọ ọlọ́mọ lórúkọ ọmọ ẹ̀ náà ni ó dalè lórí.
1: Ètò ni yẹn sà.
2: Àmì
1: o àmì àmì o àmì àmì o àmì o ṣe o. Ẹ̀sùn ẹ̀sùn.
3: Ìyẹn lọ sí àdákùn.
4: Ọmọ ara yìí kọ́pa.
3: Ẹni àná kò fẹ́ ní lójú.
1: Nǹkan ti ń sọmọ òun. Wọ́n ní bó la ó ti ṣe á. Ìwọ ọmọ yìí ó sì bàtà yìí ń jẹ́. Ọba kìíní kan jẹ́ kán tó wé kán tó fọ̀. Ó gbọ́ ọmọ dìgbà dìgbà dìgbà dìgbà dìgbà. Hello. Hello, ma.
2: Ẹ̀ka alẹ́ o.
1: Ẹ̀ka alẹ́ ma o.
2: Ẹ̀kú ètò.
1: Ètò nìyẹn ma.
2: Ẹ ma rí mi o.
1: Àmì àṣọ àmì o àmì.
2: Orúkọ ti mímú jẹ náà látàbẹ́kúta.
1: Látàbẹ́kúta bàbá ẹ̀ka lẹ́sà ẹ pẹ̀ lẹ́sà o.
2: Àbùkù àfi bí ẹ ṣe rẹ. Bí àṣọ àti àwọn yìí ṣe kà. Káyọ̀ gbogbo ìgbà tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ kó má fi ọ̀rọ̀ ẹgbẹ́ obìnrin yẹn gbọ́dọ̀ ra sílẹ̀ kò ní rí bẹ́ẹ̀. Gbàtúgbò ẹ̀rẹ̀ tó tó tó bẹ̀rẹ̀ tó wá gbọ́dọ̀ wá lọ sọ ṣé mo fẹ́ lọ́dọ̀ ọ̀nà rárá lọ́dún gbèjì obìnrin yẹn.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
2: Ẹ máa gbé tó bọ̀
1: ọ̀pá ẹ̀ ẹ mọ̀ jẹ́ ntàn yìí kò yára gbé kò yára gbé ọbẹ̀ kú o ọmọ ló gbé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ọ̀dọ̀ spitu.
3: Ẹni àbá fọ̀rọ̀ lọ.
1: Ọ̀dọ̀ spitu ọ̀spitu ní gbọ́ mọ́ ń lọ ẹ dákun ẹjọ́ ẹgbà mí o ọmọ yìí jẹ́ mọ́jèlé ni o ó jẹ́ poison ni ó jẹ́ kinní kan ni bẹ́ẹ̀ ní ń pariwo ẹjọ́ o poison lọ jẹ́ o. Hello.
2: Ẹ
1: ká alẹ́ máa wọ màmá mi.
2: Ìpẹ́ lágbára.
1: Ó lágbára mà.
2: Gbogbo Yorùbá gùn ṣá o. Owó tí àwọn bá ń palẹ́ wẹ́pẹ́ wẹ́pẹ́ wọ̀ gbọ́ yín láyé mi. Ọgbọ́n lẹ́dí o. Àgẹ̀ wọ́n ní ẹ máa ṣe ka àgàní ò ní ṣe kí nìkan.
1: Bẹ́ẹ̀ni ẹ ní.
2: Ẹ bá ṣe bí yóò bá bí rí ọgbẹ́ ọmọ rẹ̀ yóò jẹ́ bẹ́ẹ̀. Ẹ bẹ gbọ́ àwọn tẹ̀ ń pẹ́ o. Ọrọ̀ bímọ ọgbẹ́sàn. Ọlọ́njọ́ ni ta fúlá ti fi ìwọ̀nràwà ní ta. Gbogbo àwọn ṣe bí wọ́gbélé kọgbọ́n. Láìdè èsoge. Ọgbọ́n rédíò. Bó ṣe rere. Ọmọ àyàn oko wọ́n náà oko. Òṣèkú òkú náà àdúgbò yẹn ní ọba irú rẹ̀ gbòdì. Gbòdì mọ̀lẹ́bí kọ́. Gbòdì ọ̀run ni. Gbòdì òní gbé. Ìkàrí ìyáná kò kí nǹkan dànà. Ẹni sọ ẹni sọ ọ̀rin téèyàn sọ. Olóòṣù ẹ̀
1: ẹ tó ní ìmọ̀ ṣé mà.
3: Ọ̀rọ̀ àwa ẹ̀dá.
1: Ẹ má jẹ́ ntàn yín. Ìgbà yẹn náà lọ́kọ́ wọlé. Ọkọ́ wọlé. Ọ̀rọ̀ bẹ̀ tán ti dé síbẹ̀ nínú sitting room. Mo níyà ẹ̀ wá ń gbọ́ oúnjẹ yìí lọ àtàmàlà dúdú àti kinní tó ṣe báyìí. Ọkọ̀ tọ́wò ń bí yàn ó wá lọ sí kitchen ó lọ bu ọbẹ̀ míì. o nje obe o je gbogbe o to ki yawo de ko de o to ko de ko de o to ko de ko de inu bi oko pe bo ni yawo won se ririn kan pato ti o ni wale. Hello. Eka lesa. Ah, Oli baba mi o jedele. Ami ase o.
5: Ni sotan.
1: Ami ase o, ami o.
5: Esan ogbogun.
1: Esan ogbogun.
5: Onkon to lokoloko ba furugbin yo lo ma ka. Ka sose. Tori awon mo ta bi ka ma ronu le meji. Tori pe Olorun wa yi Olorun esan ni. Ohun to se yen ni sin bayi o ti run gbogbo idile o ti run iran. Oja bamo ni a ni sunkun ojo ale.
1: Ami ase o, ami o, ami o.
5: God bless you sir.
1: Yes sir.
5: She go. Awon ti be ta so yen ti intro o.
1: Okay, okay.
5: Eh, a so leta leyin program.
1: Oda sir, oda sir. She, yes sir. Oko pe nu bi oko pe bo ni yawo won se wa rinrin re darada. Ngbo wa to owa go bi mewa abolale.
6: Emi soro ladore oluwa.
1: Won ni owo di o lo wa wa o. O lo wa owo gidi owo wa. Ogidi owo to ba wa wa hun. Won surprise for ma. Won si gbogbo e for ma wi pe nkan kankan ti fe je nu tan. E ba je ntan yin. Ibi to ko ti da sinu. Ngba te to su meji. Ta wa nu dubule aisan omo yen. Omo yen na jade laye o. Omo jade laye. Lo wa so pe o n sera awon ni. A se ni sera re. Ke yan ma gbege oro. Tori eyin ola ni. Ke yan ma gbege oro tori eyin ola ni. O wa soro foko re. Oko wa lo ba ya liberin. Egbo bayi. Yen ni to n ba lo fejo re sun abi o mu nkankan o yi nkankan mo nkankan o yi mara won to n fejo re sun wipe ko mo jere omo yi kan omo yi ma lo to n ba mu eji ma eta to n fun omo yi kan omo yi ma lo ṣugbọn to won ba se be awon omo yi o ba nkale o. Won ba nkale se moto yin se mo pe omo yen ti pe 10 years bayi awon omo yen ti pe 10 years bayi idi ni pe ko mo wo ko mese nbe awon eni eleni ni won ba gbeja re nnu gbogbo ta ba nse laye. Adeyinka eja se dada. Eja se dada. Eje ka se dada o. Tori o neko, tori o lani o. Ah.
6: Ora.
1: Ile ti nya o. Adeyinka emi lo lele ni. N pada njo mejo lagbara lowo Olorun, la se ledumare. Ani toju orun doju ku, ani ti po alade ku aisan. Wahala ati damu aye oni je ipin wa te ba gbadọ mi leni e tu ba mi so fe lomi pe kan gbọ mi ni jọ mejo ni itan kan be ta fe so satagun yo gba wa lodidi ose meta odidi ose meta ni tan yo gba wa tori n to ti sele seyin ni a si fe mu wa ke

to 08064474794. 08064474794. 08064474794. 08064474794. Ọkùnrin tí ó lè ṣe dáadáa. Ẹ pè mí lẹ́yìn ètò. Ẹ̀yin tójú ń dùn tó ń wa mi tó ń ṣe pin. Glaucoma ni tàbí cataract ni. Ẹ pè mí lẹ́yìn ètò. Sórí nọ́mbà mi yẹn. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè. Orun ayọ̀ ni gbogbo wa ó sùn o. A tún pàdé njọ́ mẹ́jọ. Adéyinka Isaac lorúkọ mi. Mo ro àtètè kan tá a bá ń tilé ifẹ̀ bọ̀. Ọtúnba ayé tutù bí ọba Bùnmí ni mò ń kíyìn wípé ó dìjọ́ mẹ́jọ ẹ̀ ní. Tó bá dọjọ́ Wednesday láago aago mọ́kànlá títí dago kan àbọ̀ lóru ẹ pàdé mi lórí ètò kò ní bàjẹ́ níléeṣẹ́ yìí náà ni. Kò ní bàjẹ́ níléeṣẹ́ yìí náà ni. Ó dìjọ́ mẹ́jọ o. Hold up.

gbogbo olùgbọ́n mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi lálẹ́ yìí. Gbogbo lé òní ni fọ́ òní lọ́jọ́ kẹrin. Ẹ kú iṣẹ́ òní ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ ká alẹ́ nínú gbogbo lé yìí. Gbogbo lé ẹ ká alẹ́. Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni. Ti ìjọ kan Fourth Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank. Ẹ kàn juwọ́ sí tọba wa anywhere tọba wa kó o tó lọ sùn ẹni bàbá mo gbé ọ̀gà. Mo dúpẹ́ pé òkun lọ́wọ́ rẹ̀. Kọ̀ ẹ sáré lọ bu omi díẹ̀ ẹ ra gbé síbi ẹ̀gbẹ́ rédíò. Mọ́ dẹ́jà rẹ̀ yé ń pàṣẹ sínú ẹ̀ ni. Bíbélì ni ẹgbà olúwa gbá òfẹsẹ̀ yín múlẹ̀. Ó ní ẹgbà wòlíì rẹ̀ ó lẹ́ ó sì ṣe rere. Ní kété tí n bá sọ tẹ́lẹ̀ sí ẹ gbé mu ni. Yá wá wò bí wọ́n bá bí àlákàlà dáa. Yá wá wò bọ́yá bẹ́ẹ̀ wò òru. Àwọn olókìkí òru tó ráyè. Ẹ̀mí búkú tí mọ̀ ń sàmì. Gbogbo ìgbà lórí tó bá ti sùn ẹni tí mọ̀ ń bá wì. Wọ́n á fi nǹkan kan fà ọ́ lára. Á dàbí ìgbà tí wọ́n bá fi bléèdì yá ọ́ ní gbogbo ara. Wà á yẹ gbogbo àyà rẹ wò báyìí. A ti dáran jẹ. Wọ́n á fàlà sí. Ẹnìkan ní sí ọ̀dà ni. Wọ́n kàn dákọ ẹ nínú ẹgbẹ́ òkùnkùn lásán ni. Gbogbo ìgbà tí wọ́n bá dákọ ẹ nínú ẹgbẹ́ òkùnkùn ìlà àmì àjáde lára rẹ. Wọ́n ń tágẹ́ẹ̀tì ẹni. Ìgbọ́ bá gbé omi mu tí wọ́n bá tún bí wọn dáa kí wọ́n tún sọ pé àwọn fẹ́ tágẹ́ẹ̀tì ẹ. Alágbára ilé, ègún ilé, májẹ̀mú ilé yín, òrìṣà ilé yín tó lò wọ́n mọ gbógun ti àyàn mọ́ rẹ̀ kan sí àmì apálẹ́numọ́ in the name of Jesus Christ. Nínú àwọn tí ó dìde láyé mọ̀mọ́ fa ọmọ rẹ dìde ìwọ àtọmọ ẹ dìde in the name of Jesus Christ. Ẹ wá wo owó tó tó gbélé ayé pẹ̀lú ìrọ̀rùn owó tó tó sayé owó tó fi mọ gbádùn ayé owó tó tó wo mọ̀ sọ ìtí mọ̀ dẹ́rù bá ò sí ọlọ́run fowó yẹn jíǹkí ẹ̀. Wá wò mí ẹ̀dọ̀ ojú wà ẹ̀dọ̀ ojú ni wọ́n ń pè ní ojú rere ẹ̀yọ́nú làwọn àgbà máa ń pè inú bíbélì láti chéǹjì ẹ̀ sí ojú rere àásìkí làwọn kan pè ọ̀dà káàsìkí ara àti ẹ̀ àti tọmọ mo ní kọ́ pọ̀ sí kan rìn lọ wájú gbé ẹsẹ̀ kan gbé ẹsẹ̀ gbé ẹsẹ̀ gbé ẹsẹ̀ ká ó jẹ́ méje gbogbo ìdààmú tí mọ̀mọ́ rẹ tó bí ọ rí gbogbo ìdààmú tí dádì tó bí ọlọ́mọ rí mo tì kúrò lórí tiẹ̀ mo tì kúrò lójú ọ̀nà rẹ in the name of Jesus. Wá kọyìn kọyìn síbi tó kọjú sí yẹn mọ̀mọ́ ìbò ṣe ń lọ yìí ayé kan tó ń bá lọ yìí sọ ọmọ pọ̀ padà já náà ọba àti dàgbà in tó mú ọ tẹ̀kẹ́jẹ́kẹ́jẹ́ dìde bó o ṣe tẹ̀kẹ́jẹ́kẹ́jẹ́ dìde òun tó o dìde kúrò lórí bẹ́ẹ̀dì ìwọ lèmi bá wí ìwọ tí mò ń wò yìí bó o ṣe faṣọ rẹ pa kájà yẹn bẹ́ẹ̀ ló ṣe já náà. Ọ̀dà wá jẹsẹ̀ mọ́lẹ̀ wà á já gbangba lórúkọ Jésù wà á já gbangba nínú àwọn tí wọ́n mọ yọ tí wọ́n bá yọ nínú èyí tẹ́ mọ sẹ́ndì testimony sí mi lóní kọngbẹ kọngbẹ wọ́n ka orí ẹ̀ mọ̀ orí lekú mọ fi la igbójà orí bá ìlẹ̀jà náà fi mọ la ibújà pẹ̀lú àṣẹ ọlọ́run orí ẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ in táwọn kan ṣàṣetì inú ẹ̀ wà á lálàjà wà á lálùyọ ọlọ́run gbọ́ wà á lu àlùyọ wà á sì kàlùyọ láyé in Jesus name. Ọlọ́run lọ rìn mí sí èmi àti ẹ bó o ṣe ń gbọ́ mi àjọ débi ògo ni àwọn ọmọ rí ó dìde nínú èyí tí màá mọ pàdé ní canada màá wà ní canada lágbára ọlọ́run lọ́dí 22 ẹ bá mi sọ fún gbogbo àwọn ọmọ yín bẹ́ẹ̀ bá fẹ́ gbàwé ìléwọ́ ẹ kọ lẹ́tà sí mi ẹni bàbá ẹ jù ẹ sẹ́ndì ibi tẹ́ wà ẹ sẹ́ndì ìwé ìléwọ́ flyer handbill ẹ sẹ́ndì ẹ sí mi ẹ sẹ́ndì ẹ màá fi nọ́mbà mi sí tó bá ti dọ̀ndì 22 tá a bá ti parí convention ọjọ́ kan péré ni ó bọ́ sí ọjọ́ àánú ìṣẹ̀lẹ̀ tá a ṣe rí nílùú canada là ń lọ ṣe tó o bá lọ mọ́ ń bẹ̀ especially gbogbo àwọn ọmọ tí ń bẹ ní toronto gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní montreal gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ wà ní manitoba ẹ make sure ọ̀fẹ́ wá sí toronto ẹ sọ fáwọn ọmọ yín kí wọ́n pàdé mi àti ibi tí wọ́n bá wà ẹ gbọ́ ohun tí mo gbọ́ lóṣù yìí wà á kájọ testimony àjọ yọni in the name of Jesus. Sà kí n wá fẹlẹ́ ìkún ní ọ̀la ń fọ ẹsẹ̀ yín màá fọ ẹsẹ̀ yín ọ̀rọ̀ ojú rere náà ni oṣù mẹ́fà péré ló kù tí ọdún yóò fi tán even kò tiẹ̀ pé mẹ́fà gan mọ́ báyìí torí ó tó ti dín báyìí mo sọ lẹ́ẹ̀kan náà adùn tó gbà lóṣù mẹ́fà sẹ́yìn ní second half eléyìí lórúkọ jésù wàá gbà ó sì padà dèèyàn ńlá o
Ogoleo ni bulletin gbun mi ejo e ba n pe pastor Mrs. State ni tayo orin won yi enikan ni mo mo n wa ki lori Facebook ati YouTube mo wa ori a wule so mo ti so nte nikan ni se but mo si n we ni ye e wo e ba mi gbe orin ye oya pastor Mrs. State mi tayo lojo ibi ose ta mu ina ni ose ta mu ina ni be date yawo mi na oh my god oya eyin egbe soke orin tuntun leleyi.

0: ìran tó ní gbogbo tí ń wọ̀ ṣe láyé ẹ̀mí mímọ́ yóò fún ọ ṣe.
1: Pé ọmọ ti comfort life mi ṣe ó yàtọ̀ bí mo ṣe múra tí mo dáhùn ó wá dà wọ́lú wá wá ṣe bí ẹdí ẹ̀mí pé èmi ni mo pe ìpàdé bí mo ṣe yọ lọ́ọ̀kan torí bí pọ́pù ni kò dressing code bí mo ṣe yọ lọ́ọ̀kan wọ́n ní yes this is the woman torí bí
0: pọ́pù ni mo
1: tún fi pọ́pù filalé tó bá ti lérò pé automatically ẹni tó pè pàdé àwọn yòókù kéékèèké ni pọ́pù.
0: Tọ́
1: àpíà kò sẹ́nikẹ́ni tó ń fúlù.
0: Tọ́ jẹ́ pọ́pù kan
1: lẹ́. Tọ́ jẹ́ pọ́pù délẹ̀.
0: Pọ́pù
1: ma. Wọ́n wá ń pè mí. Let me have picture with you. Wọ́n wá ya fọ́tò pẹ̀lú mi. Kálukú wá ń fà mí ká. Mo lémi náà. Mo rí àánú gbà. Mo dúpẹ́.
0: Màmá àánú yàn wà ní dágbére fún yín. Ẹ sì tún lọ o. London lẹ ti lọ bí ẹ̀mẹta yìí. Ẹ díjú. London mama ti lọ bí ẹ̀mẹta ẹ lọ Canada o ẹ lọ US o bí ó ṣe rí nìyẹn ẹ̀mí yàn wá gùn fún wa in Jesus name. Ẹ jẹ́ máa lọ mama ó dùn gan ẹ náwó yẹn méjèèjì kó mi jigijigi bàbá mú mi dé ibi tí ràn mi ò dérí ìwé Psalm 2 verse 8 lọ sọ bẹ́ẹ̀. Ó lóun yóò ó ní béèrè lọ́wọ́ mi kí n fún ọ ní àwọn ìlú àwọn ilẹ̀ ẹ jẹ́ máa lọ gbogbo ọmọ ọlọ́run ni kó ru ẹbọ sí àdúrà yìí ọlọ́run jọ jẹ́ ń jẹun tí bàbá mi ò rí jẹrí jẹ́ ń délù tí màmá àti bàbá mi ò dérí bí ọba ní dẹ́jà rẹ̀ ohun ọlọ́run lọ ń gbọ́ yìí ọlọ́run ni máa ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mo ní kápò ti sun ọrẹ májẹmú ẹ tó ń se nǹkan kan ẹyin tẹ ẹ ti sun ọrẹ májẹmú yá ti dà mẹwàá ọjọ tó ní àpẹẹrẹ ni account number ni 2017 42 90 47 Comfort Life Mission International First Bank ni account number church ni tí ìyàn ọba wa wọlé sáré lu eléyìí 1966 36 38 73 Access Bank nìyẹn Comfort Life Mission náà ni ó gbé jáde gbogbo ọmọ ọlọ́run onídàmẹ́wàá kan fi nǹkan kan tí ọlọ́run jọ ọ́ èmi náà fẹ́ sọ ìtàn tuntun mú mi débi tí ràn mi ò dérí there is always a price to pay for the higher level ẹ jẹ́ wá máa lọ. Ẹ wá gbọ́ o màmá Sunday ní fọ ẹsẹ̀ yín sẹ́rí gbogbo orú àwọn ìyá báyìí ìgbà mo máa fọ ẹsẹ̀ wọn àtàwọn ọmọ wọn tó mú wọn lọ bí eré ní ṣe máa rí mọ́ dẹ́jà rẹ̀ tó bá ti dọjọ́ Sunday ìsìn méjì láṣe ìkànnì 7 ẹlẹ́ẹ̀kejì ọ bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àwọn 13-30 àwọn youth for Jesus àwọn wọn ni alákọ̀ọ́kọ́ àwọn 13-30 ẹlẹ́ẹ̀kejì ọ bẹ̀rẹ̀ ní 9 pẹpẹ yọ pọ̀nmọ́ ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí tẹ́ ẹ̀ máàkì birthday yín lónìí ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ̀ máàkì wedding anniversary yín lónìí dá ọyẹ̀kúnlẹ̀ ẹ jẹ́ ń gbàdúrà fún mo gbé ọwọ́ mi sókè ọ̀rọ̀ bí ọpẹ́ kò ní tán nínú ìrìnàjò rẹ kó tó di ìwòye àmọ̀dún tí jésù bá fa bíbù ẹ̀ sẹ́yìn ayé yín ó ti ní advancement ẹ ti lọ wájú ẹ ti rí bá ti ṣe ìdílé yín ó tò nàìjíríà ó ti gbọ́ lọ́wọ́ àwọn president wa ẹ̀yin ọmọ ọlọ́jọ́bí kí ògo yín kọ́ máa gbé yín lọ sí ibi gíga in the name of Jesus happy birthday long life and prosperity happy wedding anniversary our president our governor your excellency. Mo sọ lẹ́ẹ̀kan náà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe àtẹ̀stímọ́nì nọ́mbà tẹ́ ṣe àtẹ̀stímọ́nì yín sí rè 08 88 71 65 66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ́ báyìí. God bless you.

0: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
1: Ètò àgọ́ lájìn ló wọlé dé wẹ́rẹ́. Àgọ́ lájìn.
2: Aya dùn bí oyin, a dùn bí oyin sẹ́.
3: Yorùbá Yorùbá Yorùbá.
1: Fún aramada ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí àjẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjìn ìyá àdínì gbogbo
4: splash
1: aminat adetun badmus mọ́tàlá ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀ gbálẹ́dùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àgùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Kaikaikaikaika. Ó máa ṣeré gidi.
5: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Felele. Or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Kò ká nǹkan kan láti rà mọ́.
7: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
6: Ṣé lóòótọ́? Báwo? Ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀. Sọ fún mi sí i.
7: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
6: Èyí bọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lèmi náà ṣe lè ta.
7: o le ta pẹlu code e lori splash fm *347*1004*1#. Lori ilajelu fm *347*1004*2#. Bẹ́ẹ̀ lo si tun le ta lori website www.cashier.ng. Ẹyin eniyan mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, akoko yin re lati Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier, so ti Cashier, mo ti Cashier.
4: Flash FM Media Academy, níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
8: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa, láwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
12: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807-112-4000.
12: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
13: Flash FM 105.5.